ẹni wọn ni ọjọ́ kọ̀kọ́ ni akọ Rome bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Nàìjíríà tó wù wá lọ́kàn yẹn tá ń fẹ́ tí wọ́n ń fẹ́ tèmi ń fẹ́ kò ṣeé ṣe láàrin ọjọ́ kan a láti jọ jókòó ká jọ ṣàṣàrò bàbá wa ṣàṣàrò tán a láti ṣiṣẹ́ tọ̀ ni o ẹnu òfúfo kì í dún yànmù yànmù a lè kọ́ Nàìjíríà yìí tán nínú ìran tiwa yìí a máa ṣe tiwa ń bẹ̀ náà ni a fi lé ọmọ lọ́wọ́ pẹ̀lú ẹ̀kọ́ tá a bá fún ọ àwọn náà tún ṣe tiwọn títí títí bọ́ ṣe kọ́ Rome nìyẹn o bọ́ ṣe kọ́ Amẹ́ríkà nìyẹn o gbogbo wa láti ṣe ojúṣe tiwa a kàn gbọ́dọ̀ sọ pé ká máa fẹnu sọ tàbí ká dada ìjọba nìkan a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn olórí ètí àyànsípò tá a bá gbà wọ́n gbọ́ gbogbo ohun tí wọ́n bá ń ṣe tá a bá ń fẹnu sí kò ní jẹ́ ká lè kọ́wọ́ tì wọ́n bá a bá dẹ̀ kọ́wọ́ tì wọ́n gan ó lè ṣeé ṣe kó rẹ àwọn náà tàbí kọ́kú ti wò pé àníyìn àwọn báwọn ṣe ń ṣe tó nítorí náà gbogbo wa ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí àti àwa alátẹ̀lé láti rí pé a ní ìgbàgbọ́ nínú nàìjíríà èyí tó yẹ pé ó máa da nàìjíríà tó yẹ pé ó máa ní ọjọ́ ọ̀la èyí tó yẹ pé ó máa lóyin ó máa ládùn a kàn lè sọ pé àwọn adarí kí a máa fẹnu abẹ́ ẹnu ẹ̀gàn ká máa fi pè wọ́n nítorí náà ẹ jẹ́ ká sa ipá tiwa o kí wọ́n sa ipá jẹ́ kémi sa ipá tèmi náà láti mú nàìjíríà dé òkè eléyìí nìkan náà ni ó lè ràn wá.

0: great nation Nigeria.
1: Make we work for better Nigeria.
0: My people, if we
2: bẹ́ẹ̀ni ẹyin èèyàn mi a gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ kí Nàìjíríà lè dòkè òkè kó lè dòkè àgbà náà ni o. Ọdún 1964 66 years of independence 66 years of history ìyẹn ni pé àwọn ìtọ̀ oríṣiríṣi náà ló ti wáyé láàrin ọdún 1964 yẹn. Bákan náà làwọn àṣeyọrí ti wà jáǹtì rẹrẹ. Bákan náà la ní àwọn ìrètí àwọn nǹkan míì jẹ́ pé à ń wọ̀nà fún. Ọmọ tí ò bá tí kú kò tí fẹ́ẹ̀lì o, a gbọ́dọ̀ máa tẹ̀síwájú ni. A gbọ́dọ̀ dúró, a gbọ́dọ̀ rusẹ̀ nítorí pé ayé ń retí ìtàn titi wa náà, wọ́n ń retí ipa tiwa tí a máa ṣe nínú orílẹ̀-èdè yìí. Bá a sì ṣe ń gbé orílẹ̀-èdè yìí gbogbo ohun tí à ń ṣe náà ló máa ní àkọsílẹ̀ lọ́jọ́ iwájú. Ìwọ náà sa ipá láti fi ìtàn rere lélẹ̀.

0: ará mi olùfẹ́, orúkọ mi ni wòlí olúwa rótìmí. Ẹ̀yin abiyabo, wàhálà rẹ lórí ọmọ kò ní já sí asán, nígbà tó ń jẹ ọmọ bá jiná kò ní ju ọlọ́nu. Ará mi olùfẹ́, lónìí ni kì í ṣọ̀la, adájọ́, ọjọ́ pé ẹgbọ́, gbẹgẹdẹ gbiná, mìmì yóò sì mì. Níbo ni ìpàdé yìí ti fẹ́ wáyé, ará mi olùfẹ́, ìsọjí ńlá ni o, olúwa ló ní kí n máa gbé ìsọjí yẹn kiri. So gbogbo ibi tá a dẹ̀ ti ń ṣe ni àwọn èèyàn dúpẹ́ tó ń yan ọlọ́run tí èrò ń ya síta bìbà tí tẹsítímọ́nì ń milẹ̀ jìgìjìgìjìgìjìgì. Gbogbo ibi tí n bá ti gbé ìsọjí yẹn wọ̀ ẹ̀yin náà tẹsítímọ́nì yìí dé nìyẹn. Ẹ jáde o, ẹ pe gbogbo ẹ̀yin ará mi olùfẹ́ ní gbogbo ibi tá a ti ṣe ìsọjí yẹn. Mo bẹ̀ yín, mo dẹ̀ ti sọ fún yín, ẹ máa pe àwọn ènìyàn yín pátá tó wà nítòsí lùsádà báyìí pé èní ni ìpàdé àdúrà yẹn bẹ̀rẹ̀ ọjọ́ méje ni. Ṣùgbọ́n lónìí a pín òróró, mo ti sọ fún yín, a pín òróró n tá a fẹ́ ṣe pọ̀, a tún máa àná ìtì yín lónìí náà bákan náà n tá a ṣe ó pọ̀ o. Lórúkọ Jésù gbọ́ wá ṣe rere. Kí lorúkọ ìsọjí yẹn? Ìtọ̀ mi gbọ́dọ̀ yí padà sí rere. Lórúkọ Jésù, ìtọ̀ rẹ, ìtọ̀ mọ̀ rẹ, a yí padà sí rere. Níbo ni ìsọjí yẹn? Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ̀ ń bọ̀ láti Àtàn àti agbègbè Àtàn, tẹ́ ẹ bá ṣàti dé Àtàn Junction, ẹ wọ Márúwá, ẹ lẹ́ lọ sí Lùsádà Under Bridge. Níbi bridge tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe yẹn, ibẹ̀ ni ẹ ti máa bọ́lẹ̀. Tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ níbi gan tẹ́ ti bọ́lẹ̀ yẹn, ẹ kọ̀ béèrè ẹ lẹ́ lọ Gboko Community Primary School. Ẹ lè gbọ́ kadà, ó dẹ̀ ṣe fẹsẹ̀ ni, Gboko Community Primary School. So tẹ́ bá ti kọjá ọjà yẹn, ẹ rí ilé ọba ní apá òsì. So ọ̀nà tó wà níwájú ilé ọba yẹn gangan, street tó wà níbi iwájú ilé ọba níbi ọjà yẹn, ẹ kọ̀ wọ́bẹ̀, ẹ rìn síwájú díẹ̀, ẹ ti rí primary school yẹn, Gboko Community Primary School, ẹ ti rí òun náà níbẹ̀. So ibẹ̀ láti fẹ́ ṣe. Aago márùn ni pàdé yìí ó bẹ̀rẹ̀, a parí ní aago mẹ́sàn-án lálẹ́. Ará mi olùfẹ́, àdúrà nígbà agbára kọ́, ó ti lè máa lọ church, mi ni o máa lọ church ẹ mọ́, ṣùgbọ́n ṣe orí ìsọjí eléyìí tí Ọlọ́run ní kí n máa gbé kiri yìí, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ó yẹ jẹ́ abẹ́ta ká jọ ṣe. Mo ń bọ̀, ẹ já gbọ́rọ̀ rí tó ṣẹlẹ̀ nídìí ìrókò mèmè tó ń mì, ìyanu Tọ́lọ́run ṣe ń bẹ̀, ìyẹn níbi tá a ti kúrò tá a ń lọ sí Lùsádà báyìí.
1: Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ ní orí òkè, mo dẹ̀ dúpẹ́ lórí, mo dúpẹ́ lọ́rọ̀ dádì pé mo dúpẹ́ lórí ìpè yín, torí ó fi ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn lánàá, torí àsúnì pé mi bá wá síbìbáyìí lánàá yẹn, àwọn ọmọ yẹn ọ ń kó wọn lọ sí kinní lẹ́ni tán máa lọ bẹ̀rẹ̀ wọn síse lẹ́ni ọmọ sí wọn mọ́wọ́ tán mẹsẹ̀ ká ní ìbáwá síbí ilé àbáwá síbí lánàá ni àsírí ọ̀rọ̀ yìí ò ní tú. Ọlọ́run tó wá fi yín tan ìmọ́lẹ̀ sínú ayé wa nínú ẹbí wa, bẹ́ẹ̀ni ìyàwó, bẹ́ẹ̀ni ohun tó jẹ lájú ẹ pọ̀ jù, ohun gan ló ń pẹ̀ǹtì àwọn ọmọ tí wọ́n mú yẹn. Orúkọ mi ni Esther Daniel. Mo bẹ́ẹ̀ kẹgbẹ́ mi ṣe praise aná. Orúkọ ní ọdọ Ọlọ́run, èmi ni mo mú òkè dání lánàá tí mo fẹ́ pa òkè so tí wọ́n gba òkè ẹ̀rí mi tí mo mú wọlé mi, torí mo sọ pé lẹ́yìn ìbò tí nǹkan tó lè di mi lọ́wọ́ tí bìnrin wá fi ọpọ́ fún Ọlọ́run ní orí òkè, torí ni àná yẹ gbogbo ẹgbẹ́ pẹ̀lú àwọn dájú wọn rí sí mi ni mi bá ti dé ní akọlẹ̀ ìgbìmí ẹ̀mí. Àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa gbogbo ìrònú mi, mi ìbá omi ìbá ọkùnrin ẹni tó dúpẹ́ pé mo fi fẹ́ padà sílé lánàá ni, kò tí ń tó pé mi tá à sọ ìpọ́ làwọn máa sọ, torí mo tiẹ̀ ti rẹ́dí pé gbogbo tiẹ̀ ṣe wù kó lè rí. Ayé àpọ́n ti sinmi lánàá, yọ̀ọ́pọ́ ìṣẹ̀bẹ̀ sinmi ní ẹ̀mí. Àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run mo dúpẹ́ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa mo tiẹ̀ ó ṣe pé ẹ̀gbọ́n ni ọmọ ìyá ni ọmọ bàbá ni, ó ti lọ sílùú òyìnbó ní sí vocational 30 years, torí ọmọ tí mo ń kọ́ ní bayamu yẹn ti ṣe 21 years, ọmọ yẹn ti ju bí oṣù mẹ́ta lọ tẹ́gbọ́n mi yẹn ti ṣáàbù. So gbogbo ìgbà tí mo wá ń kọ́ ilé yìí lọ́wọ́ mo máa ń sọ mi, mo máa ní fi ẹ̀bùn ni ọmọ ìyá ni, kí lọ́pẹ́ dára lọ́mọ ìyá fún ṣe báyìí lọ́ máa ń sọ pé ọmọ ìyá kí n yà ni. Àwọn tí a máa pè máa pè, bó yẹ ṣáà bùlọ́ọ̀kù mí kí n lè pè wọ́n. Oba di ni anu ni waju Olorun ati yo bi ago metila. Lorun. Popo boko yin. Fun mi yo tete ti wa nlo. Ta wa lele yo tu ko. Mo tu mo wa mo pe number ji ko ki se number Nigeria na. Mo me sa se wa gbe ni yen wa. Wa ni elo. Mi te ko pa fun wa na to ma da mo eyan Olorun yen. Mi mo se wa gbe ni yen lo wa ni. Elo ya di ola. Wa ni. No one knows, said the minister. Do you want to do when he is under the mobile and walk out for not for the bed? One day, Sadu, you are not a job. Can you go on the airport for the book? I call it down on your own for you to go to Nigeria. No, no, because you don't call the book on you. I'll call the book on you. I see a book on you. I'll put you in the side of the book. Because I'm a follower of Bushani and Ryan. Sadu, what's that? Send you away and see me. I was starting it.
0: Ara mi olufe ti a ba wo testimony mejeji yi e ri bi pe alagbara ni Olorun eni akoko e wo nto sele looto iya oko e fe yawo sugbon ngba to di bi pe nkan sele to wo pe a ki lo sele o gbe wele lo gbe pamo e ja ko lori e Olorun ti a ti gba gbogbo ogun sa won fe wo ile yen ni sugbon won ni ti won ba ri wi to won lori jina won ni fun won leto won e wa gbo e tu wo mo obirin yin na o ti fe lo para e ewo ti Olorun se oruko Jesu o ni ri damu ko torogun laye gbogbo ni to duro pe ohun ni gba ko ri ogun elu orun ma ko lu won nbo e ja gboro ri kan si
2: mo wa lati kiamu gbogbo Olorun alaye ogun Olorun ri pe o ri ya ohun to se láti yàtọ̀ sọ́nà 24 tí mo ti jọ́ ìpè yìí mo dúpẹ́ fún ẹ̀rọ agbára tó hàn ní gbogbo ìgbà ní gbogbo àkókò ẹ̀rí mi pọ̀ ṣùgbọ́n méjì péré kan ni kò fẹ́ sọ nípasẹ̀ òróró àánú tí a máa ń rà ń bí mo ní àwọn ọmọ tó pọ̀ ládùúgbò tí mo bí àti eré tí mo bí mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ ọmọbìnrin yẹn muslim ni ṣùgbọ́n kò sí nǹkan tó yẹ kókó yá mo mú wá láti ṣọ́ọ̀tì wọn máa nífẹ̀ẹ́ sí àtìgbà ó wá sọ pé mo ní ọjà òun òun kò máa ń lọ ṣọ́ọ̀bù ògbè náà ló wà pé ọjà òyà àgbọn ọ̀tọ̀gbọ́n nípa wọn náà kúkú mọ̀ ìgbé lẹ́yìn ìka gbàdúrà fún ẹgbẹ́ wọn lè ṣẹ̀ wá ní ìkan tó dà ó wá mú àlọ́sì ìlú àbùsù bá gbé fún ó wá gbé lọ nígbà tó máa padà dé nínú rù àlọ́sì àánú àdúgbìlẹ̀ pé mo ti ṣe báyìí bó ma ti ṣe orí ẹkùn wọn kò ní ma ẹ kí ni ọmọ mo máa fi mọ gbogbo orí fi báyìí ọjà ń yá

0: Monsieur Brunet, vous ne remarquez pas. Ça a été de boire d'un. Pour avoir été estimé, pour boire d'un la tête, on n'en pas. Quand on est mal, on y a Baptiste là. Moi, le Baptiste est allé. Moi, je peux que les. Malou, tu vois. La tomate est ok. Pour lui, ou à nous. Moi, on est mal mené. On est qu'il va. Le Bashi. Oh, oh, du tout. Et tu dis que il y a des palais. Oh, il doit être mal mené. I'm going to go to the house. Ṣùgbọ́n nípa ti àtẹ́tí Baptiste Center àti òróró àánú àti ọṣẹ àti ọṣẹ àánú àti iyọ̀ àánú ọlọ́run ṣe kí ni ó jẹ́rìí ara ẹ̀ nínú ayé àwọn ọmọ mi nínú orí ọkọ òwò mi pàápàá ọlọ́run ṣe rẹ̀ ọlọ́run ní kan ló ṣe kí ni ó ń dábìrà ńlá.
1: Ará mi olùfẹ́ Jésù ṣe bẹ̀bẹ̀ agbára rẹ̀ sì wà láàyè ẹ má gbàgbé lónìí ní ìpàdé ti Lùsádà a máa kó òróró wá ọ̀fẹ́ lẹ máa gba àwọn òróró kan so lórúkọ Jésù yóò dára fún yín ẹgbọ́ gbogbo ẹ̀yin ènìyàn ẹ tètè débẹ̀ o torí pé mo tètè dé lórílẹ̀ ìgbà ni níbo níbẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti kí lórúkọ ẹ̀ ń jẹ́ agbára nǹkan kan tẹ́ bá ti dágbára ẹ wọ mọ́tò tó lọ sí Lùsádà so ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti atan náà ẹ wọ mọ́tò Lùsádà níbi bíríjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe overhead bridge yẹn ẹ béèrè gboko community primary school aago márùn-ún ìrọ̀lẹ́ èní ni o ìrọ̀lẹ́ èní ni o ibẹ̀ ló ti máa wáyé ti débẹ̀ láti aago mẹ́rin tó kó lè jókòó síwájú kó máa wù kájọ máa wura wa báyìí torí ó máa ń kọjá bẹ́ẹ̀ ìwọ tó kọ́ lédọ́nà tó parí ẹ̀ ọjà ò yá gbèsè ó ń fojú kójà kárìwò àlákàlà oúnjẹ ojú oorun ara ń rowó àìsàn ló ń ṣe ẹ tó bá lè rìn gan nìkan gbé ẹ jésù àwù ẹsàn ẹja pàdé ńbẹ fún àdúà tó lágbára tó lámìlàaka so lórúkọ jésù ìwọ ni ẹrí kan gbọ́lẹ̀kan sí o gboko community primary school lónìí láago márùn-ún òní lórúkọ jésù ìwọ ni ẹrí kan ẹ má gbàgbé ìpàdé àdúà tí ó máa ń wáyé ní orí òkè ọ̀dọ̀ wa ní oko afọ́ bus stop òróró tí oṣù kẹwàá ibẹ̀ láti máa pe ṣẹwárí orúkọ òróró yìí ni fọwọ́ kàn mí kó o kú ìwọ ọ̀tá mi touch me and die my enemy try me and die send arrow and die yes ọ̀fẹ́ ni o ẹni sanwó ẹ gbogbo friday kejì ní iṣẹ́ òru yẹn every second friday níbo níbẹ̀ tó bá ti dúkù afọ́ ló lọ sí ìjọ̀tún junction tó bá débẹ̀ béèrè òjìlẹ̀ street tó bá dòjìlẹ̀ street yẹn wà á ti kó ojú ilé kẹta sí ìjọ̀tún junction wà á ti rí orí òkè ìmúlẹ̀ àlàyé yẹn wà á ti rí ńbẹ̀ ọlọ́run wà láàyè síbẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ agbára second friday aago mẹ́sàn-án alẹ́ lè ìṣọ́ òru máa ń bẹ̀rẹ̀ à ń parí ní aago méjì ní àárọ̀ ìyẹn nìkọ́kọ́ ẹ̀yìn tí logbo ẹlẹ́gba ẹ mọ́ gbàgbé omi tí olúwa ní kẹgbẹ́ sínú ìrì gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ lò lẹ́yìn ìgbà náà ẹ gbẹmí yẹn sínú ìrì láti sísìn kẹ máa gbé lọ tó bá di wednesday ní aago mẹjọ àárọ̀ sí mọ́kànlá ẹ gbé omi yẹn wá ibẹ̀ yẹn láti máa lo omi yẹn tó bá ti dé ìyànà ọ̀rà ẹlẹ́ńlọ lùgbò ẹlẹ́gba ní town hall ní aago méjì àárọ̀ sí aago mọ́kànlá bákan náà nípàdé mushin ẹgbẹ́ o mìmì ó mì ní mushin níbi tá a ti fẹ́ pé máa ń tù náà tí mo dẹ̀ máa ná ìtìyín pẹ̀lú òróró tí mo gbàdúrà sí ní orí òkè bàbá ọlọ́run tọ́ba nídìí ìrókò so tẹ bá ti dé onílé gogoro bus stop ní mushin ẹlẹ́ẹ̀lọ sí tadeyo street ìdẹ̀ra sinimá ọ̀ aago mélòó ni aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ ẹ tètè débẹ̀ o bákan náà gbogbo ọjọ́ friday ìpàdé wà ní ìṣàgà sabo underbridge oníjòkú town hall lórúkọ jésù ìwọ ni ẹrí kan God bless you it is well with you in Jesus

0: Jesus name. Orúkọ mi ni Wòlíì Rotimi ni Sọmi. Bí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 070-67-17-0079 Bẹ̀lẹ́kan sí 070-67-17-0079 Ìwọ́n tó lè fi ọrẹ àdúrà mi gbà ìrànlọ́wọ́ yìí rere kó fẹ́ràn pàdé yìí lọ́wọ́ ọ̀rọ̀ ó sì gbé ẹ̀dìdé nígbà tí ìwọ ò lérò wàdẹ̀ ránú gbà. Àkáàdì nọ́mbà yẹn rèé 00-699-36-107 Bẹ̀lẹ́kan sí 00-699-36-107 Access Bank. Orúkọ tó wà ń bẹ̀, Light of the Living Church. You are blessed in Jesus' name. Lọ fọ́lọ̀ mi lórí TikTok. Prophet Rotimi Ilesomi. God bless you. Ẹ ní ìdìròrò àánú, iṣẹ́ àdúrà àánú. Ẹ lọ sí Abáranjẹ Road, Alabama Bus Stop. Oyewole Street, Ilé Bàbá Oyewole.
1: Band FM.

0: lókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn òní ní october 1st ọjọ́ tí gbogbo èèyàn gbà ní ọjọ́ òmìnira mami ara òní nìyín káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà ní irú ọjọ́ òní kò sí ẹni tó gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ àpẹẹrẹ òmìnira wípa àdòmìnira màmá tó sàmí gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí ìnira níwájú rẹ ó ya àánú gbè mí láàárọ̀ mo dúró nínú májẹ̀mú ẹni tó pè mí ọ̀rọ̀ jésù ni mo gbàgbọ́ májẹ̀mú ẹ̀jẹ̀ àgbélébù ó ní mo gbé kayé mọ́lé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn májẹ̀mú rẹ̀ ni mo lò gbogbo ẹni tó sàmí lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù ó ya kó máa sàn lára rẹ mo béèrè fún òmìnira òmìnira látòkè tí ò mú ìnira lọ́wọ́ lórúkọ jésù ẹgbà òmìnira gbogbo ọkàn tó ń sàmí ẹgbà òmìnira lórúkọ jésù ẹgbà òmìnira onílọ́jọ́ náà pé tí mo ti ń sọ nípa àwọn àkọ́bí gbogbo àwọn èèyàn ti pé sórí òkè àdúrà ní ọmọ ọwọ́ báyìí báyìí àwọn gúrùpù kan tó wà ní challenge ní ìbàdàn tó bá ti di agogo mẹ́sàn-án ààbọ̀ àwọn yẹn á wá join wa lórí òkè tá a bá ti parí àdúrà tààrọ̀ yìí láago méje sí agogo mẹ́sàn-án ààbọ̀ ní challenge tán àwọn èèyàn máa bọ̀ sí orí òkè ní ọmọ ọwọ́ mọ́tò kó wọn wọ́n máa bọ̀ sórí òkè ní ọmọ ọwọ́ fún òru àkọ́bí àtàná láti bẹ̀rẹ̀ ìsóòru yẹn crossover àṣelánà òní náà ó ń tẹ̀síwájú orú àkọ́bí ẹ̀yin àkọ́bí ò ẹgbọ́rò olúwa ayé òní dèyẹn mọ́lẹ̀ ogun tó jẹ́ kó o já síwájú ṣùgbọ́n tí ò jẹ́ ọ̀rọ̀wọ́ yọ lórúkọ jésù ogun yẹn gbẹ láàárọ̀ matthew nígbà tílẹ̀ bá dàrú tán fún àkọ́bí òmìnir tí ọmọ lò ọmọ sọ pé ẹ kìlọ̀ fún lágbẹ́gá o èmi àti òkè ń sẹgbẹ́ àmọ̀ pé òkè ń sẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n kí ló gba ohun tó wà lọ́wọ́ rẹ mo gbàdúrà ohun tó mú wá látọ̀run ṣùgbọ́n tí ègbó àkọ́bí fẹ́ gbà lónìí ayérayé gbà padà fún gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè ní ọmọ ọwọ́ nílùú apàtẹ́rẹ́ pé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyè dèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè ní ọmọ ọwọ́ ní lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ń ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀bi testimony jésù olúwa wa matthew jẹ́ ń sọ díẹ̀ nínú àwọn ìdí tí àkọ́bí fi máa ń pàdé ogun number one púpọ̀ nínú àwọn àkọ́bí lákòókò tá a bí wọn òun ló jẹ́ pé àkọ́bí ló máa ń kọ́kọ́ forí la ogun ogun táwọn òbí bá gbé lọ́wọ́ àkọ́bí ni wọ́n kọ́kọ́ forí la number two púpọ̀ nínú àwọn àkọ́bí òun ló jẹ́ pé ilé mẹ̀rẹ́ǹtì la bí wọn sí matthew ẹlẹ́ẹ̀kẹta púpọ̀ nínú àwọn àkọ́bí òun ló jẹ́ pé bàbá àti ìyá rẹ̀ ò tíì gba ìre lẹ́nu àwọn òbí tí wọ́n ti lóyún ẹ̀ wọn àti ìsí lọ ń dá ìre ìre tí wọn máa ń sún fún àdúrà ìyàwó ẹkọ ìyàwó wọn àti ìsẹ gbogbo yẹn kí wọn ti lóyún rẹ matthew sórí ọpọlọpọ àwọn àkọbí ló jẹ wípé tí a ò bá múra sí wọn ogun lè sà wọn lọgbọ wọn lóye ṣùgbọn agbára kan ń bẹ ó dúró sẹ ó ní wọn ní tayọ ẹ wá gbọ agbẹmí kalẹ bí wòlíì fún ẹyìn àkọbí mo gbàdúrà ogun tó dúró láti da yín dúró ogun yẹn lana láàárọ yìí omi àkọ́bí òní láàsì o lórí òkè inú mọ wọ ẹ gbọdọ miss ọfẹ lẹẹbù àádẹjọ sèso òru tílẹ bá ti mọ kaluku nlole e tete gbera ibiki bite e ba wa e ma bo sori oke no mo wo laaro yi ko le soju yin Matthew oni kana emi ati gbogbo akobi lori oke gbogbo apata nla joje a de jo mu lagbara olohun amo olohun ti seto sile bi gbogbo owo se je ta jo mu mo gbadua loruko Jesu akobi omo re ko ni dokumo lowo Matthew o sami akobi omo re ko ni dokumo lowo mo so nkan meje ti ma so yan da akobi lana abi be ko mo ni amo kan won di akobi nitori pa bi won gege bi akobi amen number 2 a ye di akobi tori pe first born to wa ni waju won ogun olaye eleketa awon yen owo lo so won da akobi olu omo awon yen elekerin ti an di akobi awon yen won ki si akobi sugba adopt won nba ta adopt won a lo gba won nile alaye ni baba an na wa di akobi Matthew en to kokoko le ninu ile yin akobi ni sir Matthew enikeni to kokoko lo rin ajo ninu ilu yin akobi ni sir won kan sir omo ti mo bi si Canada akobi omo ni enu omo oyinbo are you hearing me akobi omo ni ni ipo ti e sori ohun rere kan to kokoko se teni kan ko se ru erin inu ran yin akobi ni o so wa ri en ba ti da akobi ma ki fe ko to mi se mo to ba kokoko jebo lo kokoko travel nilu yin to ba lo to ba le de eh mo ni fe ko to raye lo mo ogun yen ni mo gbadua ogun yen o ni bori e ai ma ye akoko to oko lowo bo se lowo o lo oke kilo tun se o pada le pada mo ba oluwa soro ogun ti ma so ni waju bi eni eyin loruko Jesu o fi aye yin sile tori alafiran Jesu Jesu ibe ni so yi pe tori eyi lo mo Olorun se farahan lati pase esu mo pe yin o loni irin ajo yen eyin te ba wa ni Ibadan ejo iwon ni challenge laaro yi ago meje si mesan igbo ba ma di ago mewa gbogbo wa ogbera lati ibe yen a ma lo sori oke no more war ni apatere enikan ni bo la se woko te ba ti de worod ewo mato tun lo si eji oku lati eji oku ebere mato apatere ori oke no more war e ti ri bana legbe titi ibele mi na wa eja jo ya na dua o ngba yagi yagi yagi yagi lara mi loruko Jesu adua re o gba gbogbo orun la nle pa e o ni padanu re Matthew ba ba gbe akobi wa ka gbe lo si bi adua o ri Jesu mo bi akobi Maria olorun so fun egbe omo Isa o erodun wa o yo pa o abi eko mo gbe sa opolopo to ba gbe omo re sa wa sinu adua omo yen ma leta aye ogo re ma njade mama opportunity re o omo to wa lowo re yen ogo e gbadọ jade o ogbedọ rogolo gbera bayi e kan na lodun ni ma je kesu oda odun o satani ma ni orisirisi strategy yo ma bo soro o le lo o sugbon je so fun bi onisun ejo ba ku oroju kan na concern ti o wo so gbogbo eyin te nfe akobi eyin na join wa inu adua yi oru oni olagbara to ba di loru lati ago mejila maju kelele awon akobi omo gbadua won ma ke won ma nbe lohun sugbon ba ti di ago meta osan ta fe break gbogbo wa pa la jo break papo o awon ti nperan won ti wa lori oke awon ti ndana won ti wa lori oke to ba da ago meta osan gbogbo apata a o do celebrate a o do jeun a jo yin lohun logo a de do gbadua loruko Jesu ibi o ba o won anu asi fun o be lo ma ri gbogbo akobi to ba fe kogun o tete se ege ki won o se nkan meje yi number 1 iwo akobi je omo amale sora are po mo Kristi o nikan o la akobi to sasiyori yo ran lowo lati sasiyori John chapter 1 verse 1 to 5 o ni imale na amale inu okunkun okunkun ko si le bori e elekeje to ba je akobi ma teri ba fokunkun gbogbo nkan okunkun to le da aye re duro ko danu ko sumo Olorun loruko Jesu mo gbadua o okunkun aye ko ni bori re eleketa o gbodo fere awon aburo re ko de darije awon ti won se o laarin won enikeni to ba darije Olorun ma nferan won lopolopo mo gbadua emi ati agbara ti Olorun o fi feran re loruko Jesu ko gba le o gbogbo akodu e ma gbo sa elekerin ma ba awon emi okunkun wi ma de won pelu agbara dua ko ma so pe gbogbo eye mi ma serere to duo ti mi gege bi akobi e faye mi sile akobi bo ba tin tenu mo ngbo ba ya orun a dide anu soro elekarun o wa gba woli re gbo to re ma gba woli gbo o ma ngere woli e te owo yin e so pe
1: mo ma serere
0: e so pe mo ma ra anugba e so pe ninu ogo akobi ni mi ninu aseyori akobi ni mi aye mi dide latoni ma sare aye akobi mi dide latoni ma sare be lo ma ri gbogbo eyin akobi te ti mo jesu mo fi jesu lo e mo gbe ko e lorun o ya latoni lo o ya ko ma feran jesu agbara lati ma tele o ya ko wonu aye re be lo ma ri akobi ni oni ku ogun oni bori e o ti se be be lo ma ri jesu oluwa wa
1: amen
0: ma mi oru oni ni akobi oru awon akobi o emi de fi gbogbo emi ati gbogbo ri ofe tolorun fun mi lati fi pe yin ohun ti mo le se na ni ki wa sori radio ke so fin nipa pade yi kemi ati yin wa jo gbadura to nda ororo si photo yen lori photo yen e ma ko nkan meji seyin re e ko anu si leyin ati iran lowo seyin photo akobi yin ke ma mo bo sori oke nu mo wo oni October 1 e ma je ki sa tani o da yin do e gbera bayi e ma po sori oke loruko Jesu yo dara fun yin orun anu asifo be lo mari Jesu oluwa wa

0: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀ Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Gómìnà ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
3: Ìrànlọ́wọ́ aláàlẹ́ ni ó ṣe.
1: Ẹ ṣe o.
3: Ó ṣe. Òní lọ́jọ́ kìíní, oṣù kẹwàá. Ó ṣe. Tí Nàìjíríà gbóminira. Ah, ìyá yìí, o jẹ́ kó jójú ẹ̀ sí ní títì. Ó ń jó fún ọ. O gbájú ẹ̀ sí lẹ́sẹ̀ rẹ̀. O jẹ́ kí ayé já sí o. Lójú títì wọn mọ fẹ́ gba nà. Bàbá mi, ó ṣe. O jẹ́ wọn mọ rùyá káàkiri. Adágbó ògbó padà. O jẹ́ ọmọ ọmọ káàkiri. Ó ṣe. Adúpẹ́ pa àti ẹ̀mọ Jésù. Tá a bá mọ Jésù, kí ni ọba ṣe wá báyìí? Tá a máa dúà gbà, tá a máa wẹ̀ gbà, tá a mọ̀ rọ Ọlọ́run. Àwọn àjẹ́ ò bá ti jẹrí wa, wọn bá ti já wa sí o. Báwa kọrin
1: sí ọba àwọn ọba.
4: Olúwa ga pẹ̀lú mi.
1: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀yin ènìyàn rẹ̀. Ìgbò gbò ẹ dára láyé.
1: Bẹ́ẹ̀ni.
4: Máa yọ lórúkọ rẹ.
1: Lórúkọ rẹ.

0: ọlọ́run dákùnkùn orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run alágbára jùlọ lá Nàìjíríà kọjá ọlọ́run ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run gbọ́ àdúrà orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ò dìde ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà látorí olórí orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu President Federal Republic of Nigeria ọlọ́run ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà ọ̀ràn wọn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀ mínísítà wọn ni o àgbogbo àwọn tí wọ́n bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ pọ̀ pátápátá ọlọ́run ṣàánú wọn o gbogbo àwọn gómìnà wa ọlọ́run ṣàánú wọn gbogbo àwọn tí wọ́n bẹ nípò òṣèlú káàkiri ọlọ́run ṣàánú wọn àwọn aṣòfin House of Senate House of Representatives House of Assembly gbogbo àwọn tí wọ́n jẹ́ alága council wa pátápátá gbogbo àwọn aṣojú wa lọ́dọ̀ wọn councillors ọlọ́run ṣàánú gbogbo wọn bá a ràn wọ́n lọ́wọ́ bá a kọ́ wọn mọ́ ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó gòkè àgbà ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà kó dájú orílẹ̀-èdè Amẹ́ríkà lọ ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà kó dájú orílẹ̀-èdè Canada lọ ọlọ́run má la orílẹ̀-èdè Nàìjíríà kọjá lásán so orílẹ̀-èdè Nàìjíríà di ibùgbé rẹ kí àwa náà lè yọ̀gàn pé Nàìjíríà is great again pé orílẹ̀-èdè Nàìjíríà ti gòkè àgbà ọlọ́run yóò sì ṣe nítorí pé ìtura ni yóò máa bá wa lórílẹ̀-èdè yìí a ní rí ìnira mo mà kí pé ẹkú ìdájí sà ẹkú ìdájí mà ẹkú ìdájí gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti bá mi pàdé lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ẹ jẹ́ kí n kí ọ kí wa pé a kú oríire o àánú la rí gbà o ààyè ọpẹ́ pọ̀ gan-an ni tèmi àti ẹ bá wo wájú tá a bá wo ẹ̀yìn wò bó o bá tiẹ̀ dé mọ́ṣúárì bó o bá débi ìtẹ́ òkú ó sàn pàdé àwọn èèyàn lọ́nà tó ń rí ipò ìbànújẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wà ẹlòmíìrìn nínú agbára kòròfo ni kò sí nǹkan kan mọ́ lára ẹ̀ a ò fi yọ ẹnikẹ́ni o àfi sọ pé ọlọ́run ẹ ṣe ni bó o bá bẹ̀lé ìwòsàn wò wàá rí inú ìnira tí ẹlòmíì wà tó dẹ̀ ń fi ẹnu ara rẹ̀ sọ́ra pé àní tóun bá kú ó sàn ju ipò ìnira tóun wà yìí lọ lóòótọ́ a gbà aládùúrà fún wọn láti inú ọkàn wa pé kọ́lọ́n bá wa tù wọ́n lára bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ a ò fi wọ́n ṣẹ̀sìn a ò yọ̀ wọ́n a ò fi wọ́n ṣe lẹ́yà bá a ti ń gbàdúrà fún wọn ọlọ́run ó tù wọ́n lára àmọ́ a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni tó dá ẹ̀mí àti ẹsí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa ti lọ ọ̀pọ̀ ló ń bẹ́ lẹ́wọ̀n ọ̀pọ̀ ni wọ́n ń gbégbá abárà káàkiri èmi àti ẹ lọpẹ́ tọ́ sí jùlọ àwa gangan ló ẹ̀ ká mọ̀ pè ní ọmọ ọlọ́pẹ́ ẹ máa káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ bond 92.9 ọjọ́bọ̀ tọ́sí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọjọ́ kìíní oṣù kẹwàá ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́ẹ̀kan sí akú oríire oṣù tuntun oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fèmí àti ẹ oṣù yìí oṣù àṣeyọrí ni oṣù yìí oṣù ìgbéga ni oṣù yìí oṣù ìròyìn ayọ̀ ni oṣù yìí oṣù àánú ni oṣù yìí oṣù orí ọ̀fẹ́ ni oṣù yìí oṣù táàrí oore gbà láti ìbẹ̀rẹ̀ dé òpin ni lórúkọ Jésù ìjálẹ̀ ọdún iṣẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ẹ káàbọ̀ sórí ètò a kú ayẹyẹ òní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọdún wa ni o bá a fẹ́ bá a kọ̀ a ti lé lọ́dún lónìí ọdún kẹrìndínláàádọ́rin 66 years orílẹ̀-èdè Nàìjíríà àkéré o àkéré nú ayé àkéré lọ́jọ́ orí àkéré nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tá a bá wò ó lábẹ́ bó tilẹ̀ ń worí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbọ́mi ayé ọpẹ́ yọ o ẹ̀jẹ̀ adúpẹ́ fọlọ́run níbi tá a ti ń dúpẹ́ fọlọ́run àlémi mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ a múyangàn láìpẹ́ láì jìnà ẹ má máa já sí pè fáwọn adarí wa ẹ má já sí pè fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ má já sọ ìrètí nù torílẹ̀-èdè Nàìjíríà tó ń gbọ́mi ayé ọpẹ́ yọ ẹ̀jẹ̀ adúpẹ́ fọlọ́run níbi tá a ti ń dúpẹ́ fọlọ́run àlémi mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ a múyangàn láìpẹ́ láì jìnà ẹ já sí pè fáwọn adarí wa ẹ má já sí pè fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ má já ìrètí nù torí ní èmi nígbàgbọ́ Adéolúwa Adéfọlání Okun Adé wípé orílẹ̀-èdè iṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ń jèrè ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè ìtura ni kò ní jẹ́ orílẹ̀-èdè ìnira orílẹ̀-èdè Nàìjíríà yóò dára fún orílẹ̀-èdè Nàìjíríà yóò gòkè àgbà orílẹ̀-èdè Nàìjíríà yóò di orílẹ̀-èdè tó káàkiri àgbáláyé bó dẹ̀ ṣe máa rí nìyẹn tí wọ́n bá sọ pé America again Nàìjíríà is greater than America greater than Canada ni. Káàbọ̀ sórí ètò àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Nàìjíríà pẹ̀lú látọ̀dọ̀ bàbá wa ọ̀gá wa nílùú Abuja Dr. Muhammed Bulama Director General Radio Nàìjíríà ó ní kí a pé a kú ayẹyẹ ìsààmì sí ọjọ́ orílẹ̀-èdè Nàìjíríà tòní. Màmá wa ọmọ bàbìnrin Adénìkẹ́ Wúrà Ọlá Adégbò lórí wa iléeṣẹ́ rédíò Nàìjíríà mẹ́ẹ̀ta tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó Director Lagos Princess Adénìkẹ́ Wúrà Ọlá Adégòkè wọ́n ti wá pé Happy Independent Celebration olori oku ka ni akoko le se bond 92.9 ogawa alagba gbenga fatil won ronse kini si gbugbe eyin ololufe wa parata pe awon kiyin o pe be se ni fe wa le se bond 92.9 olorun a ni fe yin na won ni kinkin pe kaabo sinu osu tutun osu ayo lo fi ma je won a ni kinkin pe eku ayeye isami si ominira orilede nigeria loni awon wa dara ku si wa la ara a mo kan lati pe akiyesi wi pe akiyesi wa si wi pe awon ko jade e jadire wa ku awon ko jade a ni fe jamba oko a o fe wa la kankan bi apere nsin ko sen to ro wi pe boya oko oju rin iyan oko railway red line rail ti ijoba ipile ko pe yo jade elomi a fe aya ni ma lo duro loju rin oko oju ni jade o se pataki ka sora olohun o je ka won ise bi orise bi won se lawon ni won chance tori ina ti ijoba ipile ko gomina baba jijo olusola sonwulu mo fun oni pass mark gidigan lori ina ti won ba wa ton to mole awon ojuna wa ko ti kari lo to amawon bi ti won si se si e ri pe se bi o se se lawon orita ti gomina baba jijo olusola sonwulu ti won ti se awon ina yen si lagos ibadan express road fawon to lo fawon to nbo olohun gba isakoso ele bawon olopa pade ki won da yin duro fun idi kan tabi omiran e ma ri awon olopa die die lawon orita kan won wa lati wa da yin lamu koda won le ma bere iwe oko yin won ti e saba bere iwe oko won ton ma bere lo yin ni won ni ke ton na onu oko yin tabi ko bere ko da yin duro kan ni ekuse o si o si ibo lo da o ibere yin a da bi igba to fe bi yin ninu pe ki le mi ba yin bo lo da won le ti pe ke kan so bi te lo lati fi gbo ohun yin kon mo pe ko si ja gidi jagan ko si ja ni eni osojo ja o eni osojo ifehonuwon eni osojo ta nda loru eni osojo ta nba lu je eni osojo ta nba nkan ijoba je o ojo ta nba dura fun idagbasoke orilede nigeria ni leko se kaabo sori to bona osiri ile se bon 92 alabata omolade o ye ti riya pin gbara kin sare bere lowo yin bawo ni ona osiri yato siyen kin sare salaye fun awata lori ofe ati anfani lati ma gbo mi lagos apapa express road na ko si wahala nbe rarara labe bo si le won ori moni polo oja kan ti ma mu laarin iseju kan ti ma ma fi para de ma pada mo amo je sari ba alagba ta mo la soro hello sir
1: e ka ra sir
0: mo le de bayi
1: apo do ni wa loyinbo
0: oyigbo lati lagos ibadan te ti kuro e ba nsale fa won yo
1: ba ti mo awe gbogbo e wa oke atalo atabo mo to pa ara nti
0: ti da e se mo dupe e se mo dupe sir e se mo dupe e ma gbagbe e le gboko jade o olopa kun ni mu yin sin yin o amo e ma gbagbe awon esoju popo ma sise road safety leto ati sise last ma won ma po nta biba mi gboro pe won ni simi won ni simi amo o ye ko ti yeyin o e tele ofirin ni oko e ma pe tori ko je ojo tan sa mi si ayeye ori ominira orilede nigeria ke wa pe boya ese sofin won ni mu won mu yin o e ma ru ofin o e dakun e je ka ja pe omo orilede nigeria gidi e je mu polo oja yen.

0: true. Vivi Peters 50ml sachet, no be among the ones with them. They not get alcohol. It did together with a capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Now, Applet Company Nigeria Limited, they make them. Think yo-yo, think nature.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I not such a big jump.
3: Good job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Èyí mọ̀dé yìí. Èmi gan ti fi wípé màá máa polongo mi díẹ̀ náà kiri ni. Torí ẹ wo kò sí ìyanu tá a fi yanu àdìgẹ́ tí kì í sunkún. Irú rẹ̀ le nígbà tó wá yá. Kì í ṣe gbogbogbò alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún un ṣe Mediana 0-13. Ká a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ. Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdógún. Lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹun ò ti rí bí dúró sí mọ́ nínú àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò ní irun níwájú àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product. Tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàtọ̀ sórí 0-13. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó irun níwájú àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product. Tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà ní ilé ìtajà. Oyapo sorry 0702-400-861 0809-1799-333 Mediana Ugbante Renilo
5: ABC Ebe Olori
6: APC Yes, ẹni èèyàn wa lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ti ti yá o láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń fẹ́ lọ síwájú ìjọba tiwantiwa. Àsìkò ètò ìdìbò ti ti dé o. Ẹ jẹ́ ká dìbò wa ṣàtìlẹ́yìn fún ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí i fún ìtẹ̀síwájú àgbẹ̀gbẹ́ lórílẹ̀-èdè yìí. Ètò ọrọ̀ ajé tó jíire. Ìwọ̀n fọ́ràlú fi ìpínlẹ̀ Èkó. Ẹ dìbò fún dókítà Kádìrẹ̀ Báfẹ́mi Hamsat. Ó ní ìlú yóò ṣe dáadáa fún wa ní ìpínlẹ̀ Èkó. Ẹ dìbò fún sínátọ̀ tó kú Bọ̀mùkà Ìrìrò fún ipò Lagos East Central District lẹ́ẹ̀kan sí i. Gbogbo olùgbé Sọ́mọ́gà fún ipò ọmọlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin tí ó lọ ṣojú wa ní Sọ́mọ́lú Federal Court Lápújá. Ẹ jẹ́ ká dìbò wa fún Bọ́ládé Alábí David ọmọlúàbí o. Ẹ jẹ́ ká tún fìbò wa ṣàtìlẹ́yìn fún ọmọ wa Abiodun Ọ̀rẹ́kọ́ ṣojú wa nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún ipò Sọ́mọ́lú Constance 1 fún ẹgbẹ́ òṣèlú APC. Ẹ dìbò fún ẹgbẹ́ onítẹ̀síwájú APC Progress. Olùkéde Honourable Abdulrazib Hashimi alága ìjọba ìbílẹ̀ Sọ́mọ́lú.
7: Alleluia, àjọ̀dún ìgbà ìjọ Celestial Church of Christ, Iria Kari State Cathedral Parish Isolo, Tunwole Deo, ní 42-45 Okeo Street, Iria Kari Isolo, bẹ̀ẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀, October 11, 2026, oníwà á tún ní bàbá wa nú. Alleluia, àjọ̀dún ìgbà ìjọ Celestial Church of Christ, Iria Kari Estate Cathedral Parish Isolo, Tunwole Deo, ní 43-45 Okeo Street, Iria Kari Isolo, bẹ̀ẹ̀ aago mẹ́wàá òwúrọ̀, ní October 11, 2026, oníwà á tún ní bàbá wa nú. Reverend Emmanuel Mobi iná.

0: ṣeré ṣeré okun ṣe wàṣà òun lájọ fẹ́ ìjọ gbé àárọ̀ tù ní 07087491180 07087491180 tàbí
1: 08037280 08037880 òun náà lè máa tẹ àtẹ̀jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ nìkan ni ò láàárọ̀ tuntun
0: olóòárọ̀ yìí ni tèmítọ́pẹ́ ajayi mẹ́sùnù olóòtú àgbà ni gíwa wa lè ṣe wa bọ́ǹdẹ̀ fẹ̀ alàgbà gbẹ̀ngà
1: fátìlẹ̀ mr gabriel gbẹ̀ngà fátìlẹ̀
0: master fúnra rẹ̀
1: kókùnú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀ síwájú nínú wẹ̀rẹ̀ the punch tó jẹ́ láàárọ̀ ti tòní náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ń ṣàlàyé pé bá a bá ń ṣòṣèlú kì í ṣe kákó wọn ni bá a bá ń ṣòṣèlú kì í ṣe bí kí a máa tanú sí ara wa wọn ni bá a bá ń ṣòṣèlú gbogbo wa náà nàìjíríà kan náà sì ni gbogbo wa o a gbọ́dọ̀ gbìyànjú láti jọ gbé ògà èmi àní iṣẹ́ tí wọ́n ràn fún ti àyájọ́ òmìnira gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe ń sọ wọn ni àwọn á gbìyànjú àwọn á sa ipá wọn gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè láti kọ́ pẹ̀lú gbogbo àwọn olóṣèlú ní orílẹ̀-èdè wa nàìjíríà ní ìpàdé máa wáyé lórí bí ìtẹ̀síwájú ṣe máa bá orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni gbogbo ẹ̀ làwọn máa ṣe pẹ̀lú gbogbo ẹgbẹ́ òṣèlú láì wo pé ẹgbẹ́ òṣèlú tàwọn nìkan wọn ránṣẹ́ kínní sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà o wọn ni a gbọ́dọ̀ gbìyànjú kásákásá pọn láti gbé ògolẹ̀ ìga yìí wọn ni gbogbo wa fi ìgbàanú kan ṣọ̀jánì lórí ti ìrètí ọ̀tún èyí tó jẹ́ pé ìdánì o wọn wá níṣẹ́ rí a ò gbọ́dọ̀ gbàgbé làálàá àwọn akọni wa èyí tó pé wọ́n jà fitafita fún òmìnira ilẹ̀ yìí wọn ni gbọ́dọ̀ gbàgbé olóògbé Albert Elias Macaulay gidigidi òun náà ni wọ́n ṣe o káwọn òyìnbó amúnisìn kan tó filẹ̀ ilẹ̀ a gbọ́dọ̀ gbàgbé iṣẹ́ ribiribi tí alàgbà olóògbé azikwe tí wọ́n ṣe wọn ni ọbáfẹ́mi awolowo nǹkan tá a gbọ́dọ̀ gbàgbé amadu bello tó jẹ́ saudana àti sokoto nígbà náà wọn ni a ò gbọ́dọ̀ gbàgbé iṣẹ́ ribiribi tí wọ́n ṣe wọn ni ìjọba àwarawa tá à ń lò lọ yìí a ò gbọ́dọ̀ gbàgbé iṣẹ́ tí olóògbé moshood kashimawo ọlá abiola tó jẹ́ pé ó ṣe tó jẹ́ pé ìbò tó jẹ́ pé ó yanrantí jù léde bí àwọn èèyàn ṣe ń sọ tá a dì ní ọjọ́ kejìlá oṣù kẹfà 1993 pé gbogbo èèyàn gbàgbọ́ pé àwọn náà ni wọ́n jáwé olúborí ni àwọn náà gẹ́gẹ́ bí àwọn ṣiṣẹ́ takuntakun nígbà nàdẹ́kà àti gbogbo àwọn táwọn jọ ṣiṣẹ́ láti rí pé ìjọba warawa ó fẹsẹ̀ rinlẹ̀ nísìnyí bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí a ò gbọ́dọ̀ jẹ́ pé èmi iwo ògbà tó ń fa akitiyan kó da ìṣèjọba orílẹ̀-èdè ìgbé tó bá bàjẹ́ tó nídìí ló máa dà nítorí náà a gbọ́dọ̀ sa gbogbo pápọn láti rí pé a gbé ògolẹ̀ ìga wọn ni gbogbo bí àwọn sọ̀rọ̀ lọ́tún lọ́sì náà làwọn ń gbọ́ etí àwọn òdi o wọn ni gbogbo ìgbé wọn ń gbé láti rí pé ètò ọrọ̀ ajé wa ó fi ẹsẹ̀ nílẹ̀ ó lọ sí onítírọ̀nù kan dọ́là débi pé tẹrù tọmọ àti àwọn ìran tó ń bọ̀ la wọn a máa gbádùn wọn ni lónìí wọn wá ń retí pé ààrẹ gúdẹ gúdẹ sí ibùdókọ tí wọn pè ní wọlé sọyìnkà national theatre níbẹ ní ìgànmú ipe wọn ṣàfihàn eré oníṣe kan bẹ tó rọ mọ ipa àti akitiyan olóògbé moshood kashimawo abiola lórí bí ìjọba warawa bó ṣe padà sí nàìjíríà ara ìlú wa kú ọdún pa wọlé sọyìnkà national theatre tó ń bẹ ní ìgànmú ipe wọn ṣàfihàn eré oníṣe kan bẹ tó rọ mọ ipa àti akitiyan olóògbé moshood kashimawo ọlàwálé abiola lórí bí ìjọba warawa bó ṣe padà sí nàìjíríà ara kí gbogbo wa kú ọdún kẹdo ti òmìnira ọdún mẹrìndínláàádọrin.
0: kò ń wé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí wọ́n bá lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà jọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ayédáadé àwọn òṣìṣẹ́ yẹn nàìjíríà labour congress torí pé gbogbo wa ni o tàbá sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó kan gbogbo ọ̀rọ̀ epo bẹntiróòyìn ni jẹ́mọ̀ ẹ̀pẹ́ ẹgbẹ́ ayédáadé àwọn òṣìṣẹ́ yẹn nàìjíríà labour congress ọmọ àti ìsìnímọ̀ fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ètètè wá wọ̀rọ̀ kan o lórí pé kí ni lórí ọ̀wọ́n gógó epo bẹntiróòyìn tó yẹ pé ó gbòde wọn ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ṣe rí bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe ń ra ọ̀wọ́n gógó wọ́n ní owó oṣù tí àwọn gbà tó jẹ́ pé owó oṣù tó kéré jùlọ tí àwọn òṣìṣẹ́ tí wọ́n lé wọ́n ní kò kà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà lọ́jà ló jẹ́ pé ó ti wọ́n gógó látàrí ọ̀rọ̀ epo bẹntiróòyìn tó lè tẹ́ mọ̀ pé sí epo báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórílẹ̀-èdè wa nàìjíríà yóò gbẹni sókè làlà ni ọ̀rọ̀ ìlú látẹ̀dẹ̀ni tó jẹ́ adarí ẹgbẹ́ NLC yẹn alàgbàjọrò níbi ọ̀rọ̀ kan èyí tó wáyé lánàá tí wọ́n fún ní àkórí pé ìrètí wa ó dá lórí àwọn ìgbésẹ̀ tí a bá gbé lórí àkórí tí wọ́n sọ̀rọ̀ lé lórí ẹgbẹ́ náà wọ́n wá ń sọ fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí wọ́n ní tẹ bá lọ sí ìgboro ẹ rí pé ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ wọ́n ní owó ọkọ̀ tiwọn oúnjẹ tiwọn bàbá láńlọ́ọ̀dù bàbá láńlẹ́dì àwọn náà

0: àwọn ìyá alálẹ̀ ti fowó pọn wọlé owó ètò ẹ̀kọ́ ńkọ́ wọn ní ẹ náà ṣe ló fò lókè la wọn ní ṣe rí ìṣòro yìí kò ṣàìdá lórí bí ìṣèjọba tó wà lóde yìí wọn ṣe ń sọ 23 pé owó ìrànwọ́ subsidy wọn ló ti lọ wọn ní báyìí owó àrajá la epo lọ sí 1430 naira wọn ní kò yẹ bíbẹ̀ o ṣèjọba tó ń lọ lọ́wọ́ ìyá wọn ra owó ẹ̀bẹ̀ sí ni o kẹ́tẹ̀tẹ̀ wá wọ̀rọ̀ kan fi ṣàdínkù sí ọ̀rọ̀ epo bẹntiró torí pé owó yìí ó ti jù wọn ní ọ̀rọ̀ wéjì àwọ̀ tó yẹ pé ẹ ṣe àdéhùn ẹ̀ fún àwọn ẹ̀yìn 5,000 naira 35,000 nígbà tó yẹ pé ẹkàn fún yàn ní tíntìntín pé kò ká nǹkan kan nínú tí ó wà nílẹ̀ yìí wọn ní owó tó sì kéré jù fún àwọn òṣìṣẹ́ náà yẹn 70,000 wọn ní kò débì kankan lára àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà bí ẹgbẹ́ òṣìṣẹ́ bó ṣe ń sọ nímọ̀ fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ látàrí pọpọ ṣinṣin àyájọ ọdún òmìnira tá a pé ẹni ọdún 84 tó ń gbòòrùn lónìí bó ṣe ń sọ nímọ̀ ní ìwé ìròyìn the punch.
1: kókó inú wẹ́rẹ̀ náà ló ń tẹ̀ síwájú wọn ní òròmọ adìyẹ ò màṣá ìyá ẹ̀ ló màwòdì ọ̀rọ̀ ẹ̀ ló máa ń jáde láti ẹnu aláìlúwà ọba ríwọ́nù bàbá túndé àrẹ̀mú oṣọ́lálé akíolúdì fọ́ cfr ọbọ̀ lagos olóòkú bàbá fuad o nígbàtí wọ́n ránṣẹ́ ìkíní kú ọdún sí gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà fún ti àyájọ́ òmìnira ilẹ̀ wa ọdún 1960 66 years independence anniversary ọ̀rẹ́ ní àfihàn fún àwọn oníròyìn ní ìgà ìdúgọ́rùn wọn ní ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí àwọn bàbá ńlá wa kí wọ́n jà fitafita láti gbòmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn wọn ní lọ́dún náà àná wípé àwọn olówó èkó wọn máa ṣiṣẹ́ takuntakun wọn lọ ti olówó èkó ìyẹn moro folúkò sọ́kọ́ jẹ́ pé wọ́n jà fitafita lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn wọn ní àwọn òyìnbó wọn ò gbé ṣùgbẹ́gbẹ́ torí ọrọ̀ ajé wa pàápàá ti ìlú èkó wọn ṣàfẹ́ dótìwá láti jẹ amúnisìn wọn ní bákan náà ní olówó èkó ọba ẹbí eléko wípé àwọn náà wọn jà fitafita fún òmìnira ilẹ̀ wa pàápàá lórí owó orí kan táwọn òyìnbó fẹ́ máa gbà omi ẹ̀rọ wọn ní bàbá jà o débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ni àwọn òyìnbó gbé tì wọ́n ṣùgbọ́n lọ́la àwọn alálẹ̀ lọ́la ìgà ìdúgọ̀rọ̀ olórí ayé wọn ní bàbá borí gbogbo ìṣòro tí àwọn òyìnbó gbé wọn rántí gbogbo àwọn ọmọ èkó jẹ́ pé wọ́n jà fitafita fún òmìnira ilẹ̀ wa bákan náà ni wọ́n rántí alàgbà Albert Macaulay jẹ́ pé wọ́n lọ sí p council nílùú òyìnbó lọ́hùn láti gbé ẹjọ́ olówó èkó ìgbà náà ìyanba èṣùgbà ìbí eléko lọ sí privy council tó jẹ́ pé wọ́n àárẹ̀ bọ̀ ni lọ́dún náà lọ́hùn tó jẹ́ pé èkó fi ń ní agbára láti torí ilẹ̀ ìyẹn ní nǹkan bí ọdún 1946 wọn ní eléyìí tí èkó tí ó jà fitafita tí wọ́n borí lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn àwọn òyìnbó ní england lọ́hùn náà ló mú kí gbogbo àwọn áfíríkà gbà tí èkó tí ó jà fitafita tí wọ́n borí lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ní àwọn òyìnbó ní england lọ́hùn náà ló mú kí gbogbo àwọn áfíríkà gbàgbọ́ pé ó ṣeé ṣe láti gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn pé èkó nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà kò kéré o gẹ́gẹ́ bí alálẹ̀ ọba Babatunde Àrẹ̀mú Oṣọ́lálẹ̀ Akíọlù ṣe ń sọ ọwọ́ àrọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pé ká ní ìfidénú òun náà ni a lè fi sọ àyájọ́ ti òmìnira ẹwà o wọn ní ká gbìyànjú pé ẹni tó bá ti ní oúnjẹ tó ní tààrọ̀ tó sọ tó tún ní talẹ́ tó tún ní ti ọjọ́ kejì tó bá tún ṣẹ́kù táárí ẹ̀ sí ọjọ́ ẹ̀ ipe eléyìí náà ló lè ràn wá lọ́wọ́ wọn wá rán ní kí gbogbo àwọn olóṣèlú kí wọ́n lọ rántí pé afúnṣọ́ ni wọ́n jẹ́ wọn ò jíyìn iṣẹ́ wọn fún ọlọ́run ipe owó òlu tó ń bẹ lọ́wọ́ wọn kọ́ fi ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí aláìlú ọba ríléwọ́nù bàbá Àrẹ̀mú Oṣọ́lálẹ̀ Akíọlù fọ́s olóòkú bàbá fuad bó ṣe ránṣẹ́ ìkíní kú ọdún sí gbogbo ilẹ̀ wa nàìjíríà fún ti àyájọ́ òmìnira ilẹ̀ wa ọdún 84.
0: kókó ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM la wà 92.9 alaye nílùú Èkó òun wọ́n tẹ̀lé aláìlúwà láàárọ̀ tòun nígbà tí àwọn náà sọ nínú ẹ̀ pé ìṣọ̀kan ìfẹ́ àti gbígbé àdúrà sí orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ló lè mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè yìí o lára wọn la ti rí ọba bàbá Ògúnrómi oníṣàṣà tìlú Ṣàṣà ọbọ̀lúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá Àwúṣẹ́ tìlú Onígbòǹgbò àti ọba Dr. Sulaiman Raji Ashad Oníbà tilẹ̀ bà tí gbogbo wọn fẹnukò pé ẹyin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹyẹ wo tẹ̀sìn ẹyẹ wo tẹ̀yà ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan kí ìtẹ̀síwájú lè ba orílẹ̀-èdè yìí ní àdúrà ló ń gbà kì í ṣe agbára o wọn ní ká máa gbàdúrà fún orílẹ̀-èdè wa bí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà bá ti jí wọn ní God bless America bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti jí ẹ jẹ́ ká máa gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ má máa jẹ́ ká máa rọ àbùkù ọ̀rọ̀ ẹ̀tẹ́ sí orílẹ̀-èdè yìí wọn ní ọ̀rọ̀ tá a bá ń sọ jáde wọn ní sẹ́mọ̀ pé àṣẹ máa ń tẹ̀lé ni bá ṣe wá sọ̀rọ̀ jáde ni ẹ jẹ́ ká máa tẹ̀sí láti máa gbàdúrà fún àwọn tó ń darí wa ní orílẹ̀-èdè torí pé àdúrà nílò kí wọ́n nílò kí ìtẹ̀síwájú tó lọ́rùn lè bá orílẹ̀-èdè wa Nàìjíríà bí gbogbo ṣe ń kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí kú àyájọ́ ọdún tó gba òmìnira tó yẹ pé a tún lé lọ́dún lónìí wọn ní orílẹ̀-èdè wa Nàìjíríà lágbára ọlọ́run àtẹ̀síwájú ní ti dáadáa ni àwọn tó fohùn ránṣẹ́ ni ọba Babatunde Ògbó oníṣàṣà tìlú Ṣàṣà ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá Àwúṣẹ́ tìlú Onígbòǹgbò àti ọba Dr. Sulaiman Raji Ashade

0: oníbà tilẹ̀ Ibà Kingdom.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú. Wọ́n ní ipa abẹ́rẹ́ náà tọ̀ o. Bí àwọn ọba láyé bí wọ́n ṣe ránṣẹ́ ìkíní kú ọdún fún ti àyájọ́ òmìnira ilẹ̀ wa ìyẹn ọdún 1996. Ẹ jẹ́ mọ̀ pé baálẹ̀ ti Èkóòrè ọdún fọ́ olúborí Òwòrò Ṣòkí láti tẹ̀lé àwọn ọba láyé. Wọ́n ní ipa babalà wọ́n tọ̀ o. Gẹ́gẹ́ bí Surajudeen Awomade Miyaki tí wọ́n jẹ́ baálẹ̀ olúborí Èkóòrè ní Òwòrò Ṣòkí bọ́ ṣe ń sọ. Wọ́n ní ṣe rí àyájọ́ òmìnira ilẹ̀ wa Nàìjíríà. A gbọ́dọ̀ ṣera wa lọ́kàn gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà o. Wọ́n ní a gbọ́dọ̀ gbìyànjú láti rántí làálàá àwọn akọni wa. A ò gbọ́dọ̀ jẹ́ kí sí òfò. Ọ̀bàlàyé náà wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn. Wọ́n ní àwọn olúborí ọdún fa Èkóòrè ní Òwòrò Ṣòkí pé àwọn kí wọn pé wọn kú ọdún wọn kú yèdún ọpọ ẹ náà láṣe ní òkè pẹ pé ọdún torí pé ọlọdún báyìí náà ni ó mọdún ẹ lọdún wọn. Wọn ní àwọn dúpẹ o àwọn bàbá ńlá wa tí wọn ti jà fitafita fún òmìnira ilẹ wa. Wọn dá orúkọ wọn ṣùgbọn kó kà o. Wọn ní ọjọ kìíní oṣù kẹwàá ipò ṣe pàtàkì nínú ìgbé ayé ọmọ ẹdá o. Wọn ní àwọn kí àwọn tó wà ńbẹ lọwọlọpọ ẹni bá wà ńbẹ náà ló ń ṣe bẹ o. Wọn ní àwọn kí ààrẹ Bọ́lá Tinubu GCFR wọn ní bákan náà la kí gómìnà Babájídé Sanwó-Olú àti igbákejì wọn ìyẹn Ọ̀kadìrì Ọbáfẹ́mi Hamza tí wọ́n tún jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú APC fún gómìnà nínú ipò tó ń bọ̀ ní ọdún 2027. Wọ́n láwọn kí ọ̀nà ilé Ọ̀ṣínáwọ̀ wọn láwọn kí wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ní agbègbè àwọn. Wọ́n ní bákan náà láwọn ò gbàgbé ọ̀rẹ́bù Mòyọ̀sọ́rẹ́ Ògúnlẹ̀wẹ̀ tó jẹ́ alága Kòṣọ̀fẹ́. Wọ́n láwọn gbàdúrà fún Ọlọ́run pé kó jọ kó ṣàánú àwọn ní ọdún fẹ́ Ìwòrò Ṣòkí pé gbogbo àwọn èèyàn kí Ọlọ́run kó fún wọn ní ẹ̀tọ́ wọn. Wọ́n láwọn gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ kí Ọlọ́run dá ipò lọ́wọ́ padà bó ṣe dá ipò Ísírẹ́lì padà nígbà tí wọ́n lọ sí Babylon. Wọ́n ní Ọlọ́run kó wo ilé àsàn gẹ́gẹ́ bí olóyè Surajudeen Lásìsì Adémiyáki tí wọ́n jẹ́ baálẹ̀ olúborí ọdún fa Èkóòrè Òwòrò Ṣòkí bó ṣe kí gbogbo ọmọ orílẹ̀-èdè fún ti àjájọ́ òmìnira ìwà.
0: Ẹni tó jẹ́ alábùjá tìlú Àbújá nù ìwé ìròyìn láàárọ̀ tó ní alàgbàyé San Wike. Ó mà tún ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ láàárọ̀ tó ní jẹ́ kí ló. Òun sọ ní mẹ́pọ̀ dáhùn lójú tàdá ni. Wọ́n ní ṣe rí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 7. Wọ́n ní àwọn ó dìlífà fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o. Wípé ó tún di ààrẹ tó bá di ọdún 2027. Torí pé àwọn tí ń ṣe gbogbo àti olúìlú wa ìlú Àbújá àti ìpínlẹ̀ Rivers tí gbogbo àwọn alátẹ̀lé àwọn báyìí. Wọ́n ní ìbò lọ́dọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ pé gbogbo dì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ààrẹ ó sì máa tẹ̀síwájú tí wọ́n máa bá ṣe wọn lọ lọ́dún 2027. Ọ̀rọ̀ ìjẹyọ nígbà tí bàbá náà tí wọ́n pè síbi ìpàkọ́ tó jẹ́ ti àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n ń tọkọ̀ṣe àti àwọn ọlọ́jà Àbújá òun ló ti ń sọ di mímọ̀. Oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbẹ́kẹ̀lé nínú àwọn òun ló jẹ́ pé wọ́n fi àwọn ọjà alákòóso tìlú Àbújá táwọn ń jábọ̀ iṣẹ́ dáadáa fún orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí iṣẹ́ tí ààrẹ gbé wọn lọ́wọ́. Ẹni tó ń gbẹnu alàgbà Iye Sọ Wike sọ̀rọ̀ láàárọ̀ tò ní ó ní alàgbà lérè Ọláyinka nígbà tí wọ́n sọ mímọ̀. Wọ́n níṣẹ́ rí àwọn ìpínlẹ̀ Rivers wọ́n nífẹ̀ẹ́ àwọn torí pé oníwà dáadáa làwọn. Àwọn tí ìlú Àbújá náà wọ́n rí gbogbo àwọn ètò tí àwọn ń ṣe ọwá ní fún ìdí gbogbo alátẹ̀lé àwọn pátápátá. Àwọn ò rí pé wọ́n dìbò fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n dìbò fún ọlọ́dún 2027. Ọ̀rọ̀ wa ni pé tí wọ́n kùnà tó yẹ pé ààrẹ wọ́n pàdánù àwọn ìpínlẹ̀ méjèèjì anú àpò káwọn kọ̀wé fipò àwọn sílẹ̀ torí pé kíni ó máa dun àwọn jọjọ rẹ̀ tí wọ́n bá gba tí wọ́n bá jáwé olúborí ní àwọn ìpínlẹ̀ méjèèjì táwọn fètò yìí torí pé àwọn ṣiṣẹ́ akin láti pé gbogbo iṣẹ́ tí ìṣèjọba ààrẹ Tinubu ń ṣe ló jẹ́ pé àwọn fi hàn fún àwọn aráyé wọ́n sì rí pé ààrẹ ń ṣe nígbà bóyá lọ́dún 2027. Wọ́n ní àwọn ọrọ̀ àwọn tó wà ní ìlú Àbújá àti ìpínlẹ̀ Rivers táwọn ti wá pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní kí wọ́n ṣe àtìlẹyìn fún inú ìwé ìròyìn The Punch.
1: Kókó inú ìwé náà ló ń tẹ̀ síwájú. Wọ́n ti ní ká lọ fọkàn balẹ̀ o. Tààrọ̀ dímọ̀ fún wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni lánàá nígbà tí wọ́n ń ṣe ti àyájọ́ pọ̀pọ̀ ṣíṣí òmìnira ilẹ̀ wa. Wọ́n ní àwọn oníròyìn wọ́n máa péjú pẹ́sẹ̀ síwájú ààrẹ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi látàrí ti àwọn àtúntò ètí ààrẹ àmọ̀ sí reform o. Wọ́n ní àwọn oníròyìn wọ́n ní bójú bá fojú ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ pé gbogbo ìjọba ní orílẹ̀-èdè kò sí ìjọba èyí kì í gbé àtúntò kan wá reform kan àbí èkejì gbogbo ẹ̀ náà kọ̀ bí èbó fẹnu ọkọ̀ tilẹ̀ ni o. Wọ́n ní nígbà ìṣèjọba ẹni tí ó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí níjọba ti alàgbé Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní wọ́n gbé Green Revolution wá Operation Feed the Nation gbogbo èèyàn náà ló pariwo ẹ̀ ńgbà náà wọ́n ní kọ̀ bí èbó fẹnu ọkọ̀ tilẹ̀ náà ni Operation Feed the Nation nation ò roúnjẹ kan jẹ títí dàsìkò. Wọ́n tún nígbà tó ti ṣe yóò bá ṣàgàrí wọ́n láwọn austerity measure wa o. Wọ́n ní síbẹ̀síbẹ̀ àárí kankan o tó ti jọba

0: from jollof to stews, from soups to sauce, Tastemaker seasoning powder makes everything taste so good. Sprinkle, stir, serve. Tastemaker.
1: Ohun jíjẹ àtàtà kan ti dóde o, chicken sausage ló lóyìnbó ń pè é, ṣùgbọ́n hot dog là wá mọ̀ sí. Ara adìẹ ni wọ́n fi ṣe é, kó lè fún wa ní adùn adìẹ pẹ̀lú àwọn èròjà bíi soya beans, ata àtàwọn èròjà míì ṣaralóore, tí ó sì tún ra àlàáfíà wa lọ́wọ́ kó lè dàbí oúnjẹ wa gan. Bí ẹran gidi lórí lẹ́nu tiwantiwa ni. Iléeṣẹ́ Malesin Enterprises Limited ló ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta shawarma, ẹ̀yin caterers, bakers, ẹ̀yin tẹ́ fẹ́ rà lára túta, àti ẹ̀yin tẹ́ fẹ́ rà fún jíjẹ nínú ilé yín. El chicken sausage yìí ni kẹ́yàn láàyò. Bákan náà ni wọ́n wà àwọn ojúlówó alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin onílé ìtajà lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ń ta ohun tẹ́nu ń jẹ. Shopping malls, superstores, ẹ kàn sí wọn níléeṣẹ́ wọn, Malesin Enterprises Limited. Wọ́n wà ní number 250 Oshodi Apapa Express Road, opposite Odo Olowu Warehouse, Odo Olowu Bus Stop, Lagos State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ máa pè wọ́n sórí 0806490 1960 0806490 1960. L Chicken Sausage, ohun jíjẹ aládùn tó ṣaralóore.
2: Tí a bá ń sọ nípa àwọn àgbà dáadáa tí òṣèlú wọn kò bá ìjẹ́ ọmọlúàbí wọn jẹ́, tí ẹ̀sìn wọn sì dúró déédéé. Ọ̀kan ni Alhaji Prince Tajudeen Oluyọle Olusi OON Chairman GAC Lomu the Council of Islamic Preacher fẹ́ fi oyè bàbá àdínà of Yorùbá land dáwọn lọ́lá. Èyí tí wíwé láwà ní bàbá àdínì fún Alhaji Prince Tajudeen Oluyọle Olusi yóò wáyé lọ́jọ́ Saturday ọjọ́ kẹta oṣù kẹwàá, Saturday 3rd October 2026 ní Oríkẹ́ Stadium, Lagos State, bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ 10 AM. Lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Dr. Kadri Obafemi Amsat, Deputy Governor Lagos State, Chojije, Lagos State APC Governorship Candidate, Senator Wasiu Esilokun, Senator representing Lagos Central Alhaji Mutiu Are, Secretary GAC, Olugbalejo Agba ọjọ́ náà ni Gómìnà ìpínlẹ̀ Èkó, Gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olu. Gbogbo ènìyàn là ń retí níbẹ̀ o. Olùkéde Dr. Ṣèyí Bámgbádé fún Council of Islamic Preacher.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹ̀ pẹ́ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bí a bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà nílé bàbá àti àwọn ọ̀rọ̀ aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnì kan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mọ́dàndúfò wa tó yọrantí. A rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti rìn sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Ìròyìn pàjáwìrì lèyí o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmánà. Àwọn ènìyàn sì ti ń yára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wíwu láti fi 50 naira pamọ́ tó bí oúnjẹ kan. Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, oní ọ̀dẹ̀, wọ́n tún ń dà á látinú kẹ́ẹ̀gì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmánà, kò sí ìfarawéwu mọ́.
5: Yan Amana Refined Vegetable Oil Blend láyò.
6: Amana Oil, sealed value, honest price, no compromise.

0: ọkọ̀ Nàìjíríà kí wọ́n ṣe àtìlẹ́yìn fún. Àti pàápàá jù lẹ́ka ètò ọrọ̀ ajé, ètò ààbò àti àwọn nǹkan míì tí yóò máa ṣe ìlú lóore. Wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí fọwọ́sowọ́pọ̀ òun la nílò ní orílẹ̀-èdè bí alága ìjọba ìbílẹ̀ ìjìbò LCDA Ààrẹ Taoreed Adébáyò Taiwo báwọn náà ṣe ń sọ di mímọ̀ láàárọ̀ yìí.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú. Ìròyìn máa ló mú orin dání tó ní ọkàn fi mí sílẹ̀ ó rokun

0: àwọn ìjọba ìpínlẹ̀ Kano jẹ́ bí àwọn pápá sí amúbẹ̀ bọ́ ṣe sọ pé ìjọba wara wa ni ìwọ̀ fún ìtẹ́ lọ́rùn òwò kì í fowó lọ́rùn ṣe tiẹ̀ kì í ṣe nínú ìwé Daily Post lè wà láàárọ̀ tòní.
1: Inú ìwé ìròyìn láàárọ̀ tòní bí pọ̀pọ̀ ṣe àyájọ́ ọdún òmìnira bó ṣe gbòde kan gbogbo àṣà wà nínú pépà fọ́fọ́ láàárọ̀ tòní alága ìjọba ìbílẹ̀ Mùṣe ọ̀nàrẹ́bù túbọ̀ sọ aru àwọn náà máa ti ń sọ nínú ẹ̀ pé bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe lé lónìí wọ́n ní gbogbo àwọn ètò tó yẹ pé ìfarajì tí àwọn bàbá ńlá wa tí wọ́n farajì fún orílẹ̀-èdè yìí wọ́n ní kí a túbọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ka gba ìṣọ̀kan láàyè àlàáfíà láàyè ká sì ní ìrètí lórí ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí wọ́n fún gbogbo ìlú Mùṣe àwọn kí wọn pàápàá jùlọ bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí ọwọ́ rọ̀ wọ́n wọ́n ní ṣe rí àmójútó àdúgbò kí ìmọ̀ tó wà ní gbogbo àdúgbò pátápátá wọ́n ní kí wọ́n ṣàtìlẹ́yìn lórí ẹ̀ ètò tí àwọn gbé kalẹ̀ wọ́n ṣàtìlẹ́yìn lórí ẹ̀ gbogbo àwọn ètò ìrónílágbára tí àwọn tilẹ̀ ní ìjọba ìbílẹ̀ Mùṣe wọ́n ní pé kí wọ́n máa ṣàtìlẹ́yìn lórí ẹ̀ máa gba àlàáfíà láàyè kí wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ara àwọn gbogbo àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà pátápátá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wọ́n ní ẹ̀yìn ni ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ẹ rí pé wà ní ìṣọ̀kan kẹ́sì máa gbàdúrà balẹ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà bá ṣe ń ṣe pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ òní ti ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 bí ọ̀nàrẹ́bù túbọ̀ sún aruwe alága ìjọba ìbílẹ̀ Mùṣe báwọn náà ṣe fọn rere láàárọ̀ inú ìwé ìròyìn.
0: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú wọ́n ní tí ẹnu ẹ̀pà fún afọ́jú a gbọ́dọ̀ máa súfin ni o. Ó máa ní ọ̀rọ̀ tí ọ̀nàrẹ́bù Nuhayinde Akinsanya tí gbogbo yẹn mọ̀ sí Osman tó jẹ́ òun ló ń ṣojú Mùṣe nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó tó máa sọ dímọ̀ wọn ní ẹ wò ó ẹni ò bá Bádìdé yàrá kò lè mọ ohun tá a ṣe o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gbẹ́ wọn ti ṣe ní agbègbè ti ìlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn kì í ṣe aṣòfin tó kàn lọ ń sùn àbí bá ń kújọ. Wọ́n ní àwọn adòfin jẹ́ pé àwọn ti gbé kalẹ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin ó mà pọ̀ rẹpẹtẹ o. Wọ́n ní lórí ètò ẹ̀kọ́ àwọn ò dẹyin o. Lórí bí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba yóò ṣe máa pèsè nǹkan fún ará ìlú àwọn ò tẹ̀tì. Bákan náà lórí bá ṣe máa dáàbò gbogbo àlámọ̀rí wa tá a kọ sílẹ̀ lórí ayélujára bí ajere tá a mọ̀ sí data protection wọn láwọn gbìyànjú. Wọ́n ní lórí ètò ilégbèé àwọn ò tẹ̀tì. Bákan náà lórí àwọn ẹgbẹ́ alájẹṣe bí ìjọba yóò ṣe máa pèsè owó fún wọn wọ́n ní àwọn ti ṣe takuntaku tó ń sọ̀rọ̀. Ó ní mo kọ́ a máa lápẹẹrẹ ó ní àbádòfin kan wà jẹ́ pé òun nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí Lagos State University of Science and Technology B 25 wọ́n ní iṣẹ́ ọwọ́ àwọn ni. Wọ́n ní bákan náà lọ́n mẹ́nu bá rẹpẹtẹ wọ́n ìròyìn mo mọ́ka ẹjọ́ owó ò bá ńlá mo lórí bí wọ́n ṣe ṣe àwọn nǹkan mí tí ó jẹ́ ti Cooperative Society Law Lagos State Public Procurement Bill ni bàbá náà tò lẹ́sẹ̀ sí pé àwọn yàtọ̀ sáwọn aṣòfin tó kàn lọ́ ń sọ pé yóò gbé fóònù dání. Gbogbo tó bá ń sọ nílẹ̀gbìmọ̀ aṣòfin kò kàn gbogbo àwọn iṣẹ́ táwọn ti ṣe rèé ló yẹ káwọn sọ fún àwọn olùgbé Mùṣe lórí àwọn ìgbà tí àwọn ń gbé. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ aṣòfin tó ń ṣojú ní nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó ọ̀rẹ́bù Nureni Aye Akinsanya tó gbogbo ẹ̀ sí Postman tó ń ṣojú Mùṣe ṣe sọ nímọ̀ láàárọ̀.
2: Growing moments are filled with chances to be active.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Great job, my boy. Get better with each game.
2: Choose Lacto 4 to support your child's active growth. Lacto Grow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his study and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. Lacto Grow 4. Grow active. Grow ready.
5: Àjọ̀dún eléyìí tún máa ń bilẹ̀ títí. Bẹ́ẹ̀ni, the Sacred Cherubim Seraphim Church of Nigeria, ẹ̀rí tẹ̀lú headquarters, Ẹláyí Yanu Ayọ̀, 3 Osinaye Street, Paiko Ìdímù Tuntun. Pé gbogbo ẹ̀sìn bí àjọ̀dún ọgbọ̀n ọdún wọn, 30th anniversary, eléyìí tó ti bẹ̀rẹ̀. Fún àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan, àkòrí ìlànà fún ìgbé ayé tuntun. Colossians 3:8, ọjọ́ Thursday, 1st October 2026, láti gbogbo kan láàárọ̀ ní relationship talk, dealing with bitterness in the home and relationship. Ọjọ́ Friday, 2nd October ní praise night, látàgò mẹ́wàá. Wàlẹ̀ dáàrọ̀ ọjọ́ kejì gbèrè host Comforter Voices ẹ̀rí tẹ̀lú headquarters ọjọ́ Sunday 4 October 2026 láago mọ́kànlá àárọ̀ gangan làjọ̀dún. Ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ lọ́rùn Israel priest Reverend Prophet Chaplain Ọlá Joseph Òkìkímilẹ̀ olùgbàlejò àgbà wa nínú Olúwa Elder Senior Apostle Prophet Dr. Festus Òjòjé fún ẹ̀kọ́rẹ́ àlàyé 08033689554 Jésù yóò máa retí yín o.
6: Síwájú ṣe fàlejò, ó ṣe dáadáa.
7: Ká mú tẹ̀gọ̀ kúrò, ká fi tẹ̀gọ̀ sí ẹni tó bá fẹ́ borí Ọlọ́run mọ́ra. Nìkan ni ó sọ pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu President Federal Republic of Nigeria ò ṣe bẹbẹ nínú ìṣèjọba sáà àkọ́kọ́ tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Torí gbogbo wa la mọ bí ọrọ̀ ajé ṣe rí. Síwájú tó dórí pò nígbà tí bàbá ṣe yìí di ààrẹ orílẹ̀-èdè ní àkọ́tún ìrètí àdéhùn.

0: pẹ́kọ̀pẹ́ ilé ke badru ìyẹn náà ló fi ìyẹn ránṣẹ́ o.
1: Bánkì Alájà Ben Cash tí wọ́n jẹ́ ìyá lóde tìlú Gbágúra ní Abéòkúta pé ẹ kú oríire ọjọ́ ìbí àmú òmìnira nìyẹn. Mi nígbàgbé bàbá mi o.
0: Àwọn oṣù òmìnira náà ń bọ̀.
1: Olówó Èkó òun ni bàbá gbogbo ilé oṣù òmìnira. Bàrí lọ́wọ́ bàbá Túndé oṣù náà ni ọjọ́ ìbí titi wọn náà. Mo kí bàbá mi baálé àpènojò kan lọ́kìn-ín olóyè àgbà olóyè àgbà lẹ́yìn ẹ̀gbà o. Nurudeen Akinwunmi onílé igba ọdún kan ni o ẹ̀pẹ́ lórí àpèrè àwọn bàbá ńlá yẹn láti baálé àpènà òjòdúmọ́kọ lọ́kìn-ín báyìí adélókù báyìí gbádé wọ̀lú a máa ṣe.
0: Jẹ́ ká wá ka àwọn àtẹ̀jíṣẹ́ baálé ò tún máa rà pápá ròdòdó níyùn olóyè Kẹ́hìndé kalẹ̀ jayé. Wọ́n níṣẹ́ rí àyájọ́ òmìnira ṣe àdúrà ní orílẹ̀-èdè Nàìjíríà nílò kí a máa gbàdúrà fún ìṣọ̀kan àti ìtẹ̀sú ká sì nífẹ̀ẹ́ ara wa orílẹ̀-èdè Nàìjíríà yóò dé ilẹ̀ ìlérí o.
1: Ẹ sọ̀rọ̀ Bọ́ndẹ̀fẹ̀ ọ̀gbẹ́ni Bíọ́dún àti Òrèǹté a kú àyájọ́ òmìnira òní àárẹ̀ ni wá o Hájí Arọ̀ Shidat láti Korodú.
0: Baálé ìlú ńlá òkè Sọ́ọ̀lì Babátúndé Dàdà Akinlabi wọn àyájọ́ òmìnira ọjọ́ tó ní fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà sì máa dùn ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ a sì máa ṣe àtìlẹ́yìn fún àwọn tó wà ní ìjọba àdúrà ni wọ́n nílò.
1: Ẹ káàárọ̀ Abiodun àti Gani Aṣẹ́rí ayé ò dàbí ti àtijọ́ ìgbà tí àwa wà ní kékeré àwọn awólọ́wọ̀ ṣe dáadáa kí ọ̀wọ́ àwòkọ́ṣe àwọn akọni tó ti lọ kí wọ́n jẹ́ kí ìgbádùn kárí àwa rẹ̀ kúnnù kí wọ́n mọ́ ṣe bámúbámú láyé àwọn ò mọ̀ pé bí ń pa ọmọ ẹnìkan o. Èmi ni Ayọ̀délé Fáṣọlá láti Olókúta Ìlóyè.
0: Àìrè Mákọ̀ Atúlùṣe ìlú Mushin àyájọ́ òmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà ọjọ́ tí ó dáa ni ká sì lò láti máa fi ṣe àdúrà fún àwòrán ìwà orílẹ̀-èdè Nàìjíríà máa dùn fún gbogbo wa.
1: Alhaji Yusuf Adeke bàbá ìlú Oro lágbára Ọlọ́run òmìnira tá a gbà kò ní di omi fún wa o.
0: Alhaji Owolabi Balógun Afíjú Dìbẹ́lọ́pà nílùú Mushin. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti máa gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà máa dùn fún gbogbo wa. Ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìtẹ̀síwájú àti kàsí àwọn adarí wa òun ló jẹ́ kókó.
1: Ẹ kú ọdún 66 years a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ìjọba àwarawa ìkádàrá la torí gbogbo nǹkan ló gbowó lórí kí àwọn aráàlú pẹ̀lú ọrọ̀ ajé wa àwọn olórí wa ẹ bá wa jẹ́ kí Nàìjíríà kí owó epo wálẹ̀ kí ètò tẹ̀síwájú kí ìwòsàn wà. God bless Nàìjíríà ìlú bu ọ̀ṣun Alhaji Salaudi ọkọ ẹlẹ́ràá.
0: Alhaji Supo Àláfíà Táyọ̀ Ahmed níbi àbòtọ́ ọjọ́ kú ọdún o. Ẹjọ́ ẹ bá wa bẹ ìjọba kí wọ́n jẹ́ kí owó epo yìí wálẹ̀ o. Òun gan ló lè mú ìrọ̀rùn bá orílẹ̀-èdè yìí.
1: Ọlọ́run bá wa tún náà ṣe o. Orúkọ mi ni Mẹ́jọ̀ láti Mushin òní ni ọjọ́ mi o. Mẹ́jọ̀ ẹ kú ọjọ́ bí o.
0: Ẹ káàárọ̀ orúkọ tí wọ́n ní Ṣẹ́gun Gẹ́gẹ́ Ventures láti Ṣómọ́lú àdúrà ní kí a máa gbà fún orílẹ̀-èdè wa Nàìjíríà rọ gbogbo wa lọ́rùn.
1: Tóyìn Alábí JP láti Kókà ọjọ́ ńlá lọ́jọ́ òní o àdúrà ńlá la ní orílẹ̀-èdè yìí yóò dára o ire gbogbo yóò wọlé wa God bless Nigeria àti ìlú Dòrò.
0: Ẹ káàárọ̀ Alhaji Oyede Akọ̀bí Sàlàtì láti Odò Ẹran orílẹ̀-èdè Nàìjíríà lé lọ́dún ló máa lékún lówó lọ́mọ ni o. Ẹ jẹ́ kí a gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà máa fi ẹnu àṣẹ kí a máa fi kí orílẹ̀-èdè Nàìjíríà lójoojúmọ́ ẹ rí pé orílẹ̀-èdè Nàìjíríà á sàn wá sí i o.
1: Adédèjì Òjó láti Èjìgbò ṣé ẹ rí àwọn bàbá tí ẹ dárúkọ ni wọ́n ń lé kì í ṣe pé ẹbí mi nìkan bí àwọn títí ṣe ń ṣe orúkọ ni wọ́n lé ló jẹ́ kí wọ́n ṣe dáadáa kó dáwọ́ àwọn tàtijọ́ àti tìsí. Adédèjì Òjó láti Èjìgbò.
0: Olóyè Jẹ̀lílì John Abo Òdòdó Ọba Ilẹ̀ Tìjẹ Òdòdó Chairman Lagos Balance Forum. Ẹ jẹ́ kí a máa gbàdúrà fún àwọn tó wà ní ìjọba. Iṣẹ́ fún àwọn tó wà ní ìjọba kò tọ́ rárá o. Tó bá jẹ́ pé àwọn ẹbí wa ló a máa gbàdúrà fún wọn. Tábà ṣe ń gbàdúrà fún wọn, Ọlọ́run jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́. Bí a yóò dùn fún gbogbo wa láṣẹ aláwùrábí.
1: Ọlọ́lẹ́rẹ́ àgbẹ̀ ìjọba ìlú Ìlérò Happy New Month, Happy Independence. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, a sì dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n jà fún ìlera wa ní Nàìjíríà. God save Òkè Ògùn. God save Nigeria.
0: Fakolede Baba Moria láti Odò Ẹran Ìgọdọ̀. Ẹ jẹ́ iwájú nínú ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Tọ́ba ti ní ìfẹ́ orílẹ̀-èdè wa. Ẹ̀rìbò nǹkan yóò sùn wá bọ̀. Ẹ̀wà ààbò ògúnjọ lórí ọ̀dọ̀ ẹgbẹ́. Wọ́n ní kí ti gbé o. Happy Independence Day. Pilot. Kò ṣe burúkú ṣe rere.
1: Àwọn ẹ̀gbá nìkan mo like ní àwọn tó ń tàjẹ̀ iṣẹ́. Wọ́n ṣe gbà. Àwọn ìlú kan wà. God bless God bless. Àti àwọn ológun ọ̀ṣun.
0: Báyọ̀ gbẹ̀rígbẹ̀ náà a rí àtẹ̀jíṣẹ́ yín. Ẹ má bínú gbogbo ọ̀nà ọ̀gá pé a kú àyájọ́ òmìnira ti àṣẹ lónìí. Lágbàmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà á dùn fún gbogbo wa.
1: Ọpẹ́ pàtàkì lọ́wọ́.

ẹ̀dá kan bá mi ṣàmì. Orílẹ̀ Nàìjíríà ò ní rí wàhálà. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní rógún o. Orílẹ̀-èdè Nàìjíríà wà á rí tajé ṣe. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní túká. Orílẹ̀-èdè Nàìjíríà ní wá sópin lójijì. Orílẹ̀-èdè Nàìjíríà ìdàgbàsókè rere yóò máa bá ọ. Orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run á sọ ẹ́ di olórí orílẹ̀-èdè láàrin gbogbo orílẹ̀-èdè. Orílẹ̀-èdè àkọ́kọ́ ló mú. Orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run fi ọ̀pọ̀ rọ́pò ọ̀wọ́n. Oúnjẹ rẹ pẹ̀lú rọ́pò ọ̀wọ́n oúnjẹ. Mo ní oúnjẹ rẹpẹtẹ rọ́pò ohun tó jọ pé oúnjẹ wíwọ́n. Orílẹ̀-èdè Nàìjíríà wà á gba ìdàgbàsókè. Orílẹ̀-èdè Nàìjíríà ó wá gba ìfẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà ó ti di orílẹ̀-èdè ayọ̀ láti òní lọ. A ò ní rí ìyàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ebi ò ní pa orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ebi ò ní pa wá. Àánú Ọlọ́run yóò máa gbé orílẹ̀-èdè Nàìjíríà. Ìbùkún Ọlọ́run yóò máa gbé orílẹ̀-èdè Nàìjíríà.

Olúwo rẹ̀ síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 Nigeria ti ń dúpẹ́ Ọlọ́run wá dẹ̀dùn délẹ̀ gbọgbọgbọ ni a kí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nigeria yìí pé a kú ọdún a kú yedun ti òmìnira ọdún òmìnira yìí kò ní di ìnira fún wa gbogbo nǹkan tó wá jẹ́ pé wa ní pápá mọ́ra gbogbo nǹkan ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nigeria ní o ètò ààbò ní o gbogbo ẹ̀ òun náà ni a ó gba òmìnira lórí wọn àti nínú ilé wa ní gbogbo ọ̀nà a gba òmìnira òmìnira tó wá dé bá orílẹ̀-èdè wa Nigeria kò ní dòmìnira fún wa o gbà sí ọlọ́run kó la orílẹ̀-èdè Nigeria kọjá kí ó gbà wá nínú gbogbo rògbò ilé tó jẹ́ pé ó wà nílẹ̀ ní orílẹ̀-èdè Nigeria ti ọdún òmìnira òun náà ni a fi ń bẹ olúwa ni pé kó ṣàánú wa ní orílẹ̀-èdè wa Nigeria báwo jí ẹ jẹ́ kí a máa ṣàdúrà fún orílẹ̀-èdè wa o nítorí pé àwọn ọmọ amẹ́ríkà ń japa lọ bá àdúrà òun ló gbé wọn ró bí wọ́n bá

0: àwọn ṣe àtìlẹyìn fún wọn tó jẹ́ pé nǹkan tí wọ́n máa fi pèsè àwọn tí wọ́n ń pèsè àwọn nǹkan tí wọ́n ń pèsè ìjọ ní máa gbowó orí púpọ̀ lọ́wọ́ wọn èyí tí wọ́n bá gbowó orí rárá bákan náà ní ìjọba tí ń bẹ lóde wọn sọ wípé ohun tó jẹ àwọn ológun jù báyìí òun náà ni pé bí àwọn èèyàn bí wọn ṣe máa jẹun tí wọn máa yó tí kì í ṣe ìpẹgàlájá yóò náwó gún àwọn èèyàn àti pé bí owó mọtò bó ṣe lọọlẹ àti ìpèsè oúnjẹ bó ṣe jẹ pé yóò wà tùrù ní orílẹ̀-èdè wa nàìjíríà tá ní ànító àti àníṣe bàbá náà sọ̀rọ̀ wọn yọ kò mọ òkun ẹ̀ láàárọ̀ tòní o wọn ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà ó dàbí ẹni pé ó dàbí pé a fi wú ẹni tó jẹ́ pé ó ti ní àìsàn jẹjẹrẹ tó ti dé ìpín tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ pé ẹmọ bó ṣe jẹ́ pé ó máa nira wọn ní nǹkan tí orílẹ̀-èdè nàìjíríà ti kọ́kọ́ là kọjá ní ẹ̀ ní báyìí àsìkò ìpè làwà.
1: kókó olúwe ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ti sọ dímọ̀ fún tolórí tẹlẹ́mọ̀ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pé adìrò mẹ́ta kò gbọ́dọ̀ dọ́bẹ̀nu mo wí kò gbọ́dọ̀ dọ́bẹ̀nu àwọn olóńkọrin àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe ni o lábẹ́ ààrẹ wọn olóyè fàṣẹgun elégùsì tí wọ́n jẹ́ ọ̀pẹ̀mọlú àti ìlú ìkà ní orílẹ̀-èdè wa nàìjíríà ìbádúró déédéé ìbádúró dáadáa wọn ní ẹ̀yìn ìjọba àwọn ọ̀rọ̀ yìí ni kẹ́ẹ̀yẹ kẹjọ kẹ́ẹ̀yẹ fi èrò méjì kẹ́ẹ̀yẹ gbé ọbẹ̀ kà á mọ́ o wọn ni bí ṣíṣe bá ṣẹlẹ̀ nàìjíríà wọn ni wọn pe mùsùlùmí wọn ṣàdúrà bákan náà ni wọn pe àwọn ọmọlẹ́yìn kristi wọn ṣe àdúrà wọn ni ṣùgbọ́n ọtí gbàgbé kẹta sẹ́yìn wọn ni ìwo ni kẹta wọn ni ẹgbẹ́ oníṣẹ̀ṣe ni wọn ni ẹ̀kọ́ ọmọ olùbọ́pọ̀ ẹ bá gbé ọbẹ̀ lórí àdìrò mẹ́ta ó máa dúró déédéé ni dídànù wọn ni ohun tó ń fà á tí gbogbo ẹ̀ fi ń forí ṣọpẹ́ látọjọ́ náà ni pé ìrò méjì lẹ̀ ń tò ẹsì fẹ́ gbọ́ bẹ̀ ká ẹ̀fẹ́ kò dá wọn láwọn gbósùbà sàdé pátá fún gómìnà ti ìpínlẹ̀ èkó alàgbà babájẹ́ olúṣọlá sanwóolu wọn ní ọba ẹ ṣe nǹkan báyìí wọn yóò oníṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ èkó sẹ́yìn pé ẹ̀yin náà ẹ ṣàdúrà wọn ní àwọn ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ tó kù ní orílẹ̀-èdè wa nàìjíríà pé gbogbo nǹkan tẹ́ bá ti pe kìrìsìtẹ́nì tó bá ti ṣàdúrà lórúkọ jésù bí mùsùlùmí náà bá ti ṣàdúrà lórúkọ aláwù ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣẹ̀ náà máa fi orúkọ irúmọlẹ̀ gbà wọn ni lónìí bá ṣe ń ṣe àyájọ́ òmìnirẹ́lẹ̀ wa wọn láwọn kí ààrẹ bọ́lá ahmed tinubu àwọn kí gómìnà ìpínlẹ̀ èkó babájẹ́ olúṣọlá sanwóolu àti ìgbìmọ̀ ìṣàkóso wọn wọn láwọn ò gbàgbé o aláìlúwà ọba rilíwánù babátúndé ààrẹ mọṣúlálẹ akíọlù wọn ni àkànṣe ìwúre máa wáyé lónìí yọ ní ìrókò ààwẹ̀ níbi táwọn ti máa ń ṣe ìwúre o wọn ni gbogbo àwọn tó bá ń bọ̀ white and green ni kan wọ̀ torí pé àwọn máa ṣe àdúà fólédé wa nàìjíríà tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ìyẹ́fọlúṣọ́ ògún ọ̀gá gbogbo àwọn tó bá ń bọ̀ white and green ni kan wọ̀ torí pé àwọn máa ṣe àdúà fólédé wa nàìjíríà láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ìyẹ́fọlúṣọ́ àìnáde ògún ọ̀gá bí wọ́n ṣe ń sọ dúpọ̀ fáwọn oníròyìn lánàá òde yìí
2: ajọ àárẹ ò lọ abiru kí ti ẹni gan ẹni gbogbo wa ń di ọrọ mi ó ní ara rẹ ní omi gbọ.
3: ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń bá yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: ẹ̀gbọ́n ọlọ́run ọ̀sán mi ìṣọ́ra ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbà

àti ìyára sí gbogbo àwọn àyè tó lámì nínú ìtàn ẹ̀sìn. Bẹ́ẹ̀ ṣe ń darúbọ̀ nínú àjò ní dáwà link MNR ó ti gbé yín lọ sí orílẹ̀-èdè Qatar gbọ́ ọjọ́ rẹ̀ta gbàkú kẹ́ẹ̀tò padà wálé. Owó wọn ò gara, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà fún ẹni tó bá fẹ́. Bẹ́ẹ̀ ẹ kàn sí wọn ní suit 105 Airport Business Hub MN International Airport Ìtẹ́jà Lagos. Fún ìpè tàbí àtẹ̀ránṣẹ́ WhatsApp ẹ pè sórí 0704411177. Dáwà link MNR Travels and Tours Limited. Aṣíwájú ni wọn.

0: sia Vito Wilkins in there. Àrítẹ́rítẹ́. Èyí ló dé tó rojú kòkó báyìí.
1: Ojú lọ ṣùrí, tí àwọn tí ìrìn àbò ẹ jẹ.
0: Ah, ẹ̀yin mo ṣe.
1: Ẹni bá rí ọ bó ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iléeṣẹ́ gidi ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ sàdédàjì ọ̀nà. Ṣé ti kárí bọ̀ níbi èkó ló tó fẹnu kan yọ?
0: Àìsàn
1: àtàrò
0: ìwọ́n náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó rori gbogbo ara títa jẹ ara títa ara yíyú kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ọ́ ní ènìyàn kò fún ọ bàbá òkè o lè nígbò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A ẹ̀yìn kọ́lá shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate òkè Afáìgbò Road ẹ̀pẹ̀ 08094-7111-43 08094-7111-43 Bàbá òkè o ilé bògì dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀.

láti àǹfààní àti máa gbọ́ mi sàlàáfíà ní ṣíṣe ń lo gbogbo kìràkìtà wa kò ní já sófo gẹ́gẹ́ mo ma ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fílẹ̀ fún ọmọ òun ní ilẹ̀ àti inú elevation point ló rán mi sí gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣẹ̀ṣọ̀ kalẹ̀ sí iléeṣẹ́ elevation point 40% discount ẹ̀dínwó ìdá 30 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí owóde ní ìpínlẹ̀ ogun owóde ti dìlú o ayé ìgbà kan ní wá ní owóde oko bá a yín mú sáwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí ó fi dàrúgbó sílé onílé elevation point ti gbé àǹfààní yẹn dé 40% discount ní àǹfààní yẹn àǹfààní tó tẹ̀ wà ńbẹ̀ tínú mi dùn wò rè wọ́n tún gba san díẹ̀díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹ̀díẹ̀ ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ire estate ní owóde ogun state ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sanwó wá gbọ́ mi ire estate owóde ogun state ilẹ̀ tó dáa ni àwọn èèyàn tí wọ́n ti bá ara bí oṣù méjì mẹ́ta ní elevation point wọ́n ti ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ ìkì í ṣe pé bóyá ilẹ̀ tuntun rárá o wọ́n ti já ojú ẹ̀ àwọn èèyàn tí ń rà á iṣẹ́ ti ń lọ ńbẹ̀ 40% discount yìí gan-an ni àǹfààní tí ò wọ́pọ̀ sí iléeṣẹ́ elevation point tí wọ́n taari síta bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi mo ṣe ń kéde yìí mo gba ohun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ elevation point sọ̀rọ̀ ni 600,000 ní tẹ́lẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pè mí mo sọ bẹ́ẹ̀ èyí tá a tà ní full plot 450 square meters ní full plot wa à ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira ó ti já wá sílẹ̀ ó ti di 600,000 naira bá a ṣe ń sọ̀rọ̀ yìí bóyá àwọn ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 wàgbé o ìròyìn ayọ̀ ṣáà kú ìròyìn ayọ̀ lórí ilé estate yìí ǹjọ́ jẹ́ mọ́ pé oṣù mẹ́rin dáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀díẹ̀ ìròyìn ayọ̀ òtútọ́ síbẹ̀ o lórí ilé estate yìí tó o bá wá lọ san 150,000 naira sílẹ̀ pé down payment deposit tèmere o wà á tún wá gba apẹ̀rẹ̀ ohun mèremère nínú apẹ̀rẹ̀ yìí ó pé oríṣiríṣi ní elevation point èyí tó o bá náwó mú tó náwó gọ́bà ní tiẹ̀ ó lè bá odidi tí alágolo ńlá bíi mẹ́fà kò bá mílíìkì oríṣiríṣi nǹkan àwọn nǹkan òyìnbó rẹpẹtẹ ni wọn kó sínú apẹ̀rẹ̀ tó pè ní food basket tí wọn náà bá tiẹ̀ ti débẹ̀ wá ti rí yàtọ̀ sí pé ilé estate ó jẹ́ nǹkan tó ń wúni lórí lásìkò tá a wà yìí torí tó bá ti débẹ̀ táwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ ó wúyàn lórí nǹkan arí àwọ̀ mi náà kì í ṣẹlẹ̀ tíjọba gbéṣẹ̀ lé o no government accusation kò sí wàhálà ọmọ onílẹ̀ kò sí dáàní láàmú kankan àwọn èèyàn ń kọ́lé wọn lálàáfíà ọ̀nà wọ bẹ́ẹ̀ ilé estate ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ ni elevation point ló sì ń ta wà á gbẹ́mí o kò pọ̀ mọ́ o ẹni bá yára lògùn gbé gbogbo mèremère tó ń jẹ́ ohun amáyédẹrùn pátá ni wọ́n ní lérò láti ṣe síbẹ̀ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ọlọ́run ó sì fi gbogbo wa ṣe ni wọ́n gbàgbé ó níwè ó fi ni lọ́kànbalẹ̀ ire estate elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó o ṣe rìn ire sátidé yìí wọ́n á lọ fún inspection tó o bá rí ráyè sátidé yìí wọ́n pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímọ̀ road oore lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lópe bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point ni bóyá àwọn ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959
081 36 69 9959. O le kan si won lori Instagram ati Facebook Elevation Point NG wa jo po ni tabi website ko wo awon gbogbo aseyori Elevation Point lori website won www.elevationpoint.ng. Elevation Point Ire Estate Owode Ogun State Jela Mutemi koto tan.

0: Sara number 13, Akinwale Street, off the Mosalako, off the bus stop, off the Ikeja River, Kumbi, Nibakuraya Laye, 08-0-9-3-3-8-0-8 Ẹnà kàgbé pé ọ̀sẹ̀ lẹ́yà tí ń lọ lọ́wọ́ yìí kò ní pẹ́ parí ọ̀. Má jẹ́ kí ọ̀rùn sára sọ́dárúgbọ́ ọ̀sán gangan. A ó máa wà létí rí ọlọ́run ò ní fi àlàáfíà jẹwa níyà ó dàbọ̀.
1: Ẹ kú dédé àsìkò yìí, gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rúngbé láti iléeṣẹ́ Bex Amor Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Oní dúpẹ́ lọ́wọ́ yín, ọwọ́ yín ní kọ́sàlẹ̀ àpò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà, ẹ̀dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ńsìn. Fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá Android phone tó wọ́ pọ̀. Tó dẹ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi. Fóònù yìí à ń pè ní V45. It's a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok, àti bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní tí ò ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB and 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ó ní 4000 mAh battery tó túmọ̀ sí pé battery ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣáàjì ẹ̀ nígbà tí bá kọ́kọ́ rà. Battery ẹ̀ máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣáàjì ẹ̀ tán. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP back camera tó túmọ̀ sí pé camera ẹ̀ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó mọ́lẹ̀ kedere àtiwájú àtẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní face unlock tó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín tó túmọ̀ sí pé kámẹ́rà ẹ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó mọ́lẹ̀ kedere àtiwájú àtẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní face unlock tó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín kẹ fi tì í tí ó sẹ́lòmíì tó máa bá yín ṣí àbí kẹ fi ojú yín kẹ fi tì í pa tí ò dẹ̀ sí àfojú yín nìkan ló lè ṣí. It has type C charging point and AI power master for an improvement battery. Ó túmọ̀ sí pé AI power yẹn kọ́ ẹ mọ̀ pé AI ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù tí ó bá ti ní AI, in fact kò ṣe fóònù mọ́. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóríṣi bíi mẹ́ta. Ẹ lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa fóònù 09023 2 3 4 9 5 5 0 9 0 23 23 49 55. Kò sí fún àwọn tó fẹ́ ra kó sanwó díẹ̀ díẹ̀ káàṣì ni. Èló ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń san pa yìí? 98,000 naira ni promo price ẹ̀ for now. 98,000 naira. A lè mú wá báyìí níbikíbi tí ẹ bá wà. Ẹ dẹ̀ lè wá sí ìlú Korodú ní ọ́fíìsì wa wà láti Kenny bus stop ní ìlú Korodú. Gbogbo ẹni bá ti bá ara ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel. Solar panel yẹn ẹ lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn-ún lé ọjọ́ kan. Kò sí ná ẹ kò sí pé ẹ retí NEPA. Ẹ lè fi ṣáàjì láptọ̀pù yín. Ọ̀fẹ́ la máa fún yín solar panel yìí. 98,000 naira ni promo price ẹ for now. Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀ díẹ̀. Ẹ máa sanwó tó bá ti mú dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mú wá bá yín. Níbikíbi tí ẹ bá wà ní agbègbè Èkó, ọ̀fẹ́ la máa mú wá bá yín. Ẹ ní sanwó mọ́tò. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi lẹ̀ yìí. Ẹ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí iléeṣẹ́ Bex Amor Communication, iléeṣẹ́ tó ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fini lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09023 2 3 4 9 5 5 0 9 0 23 23 49 55. Àbí tẹ pè mí sí 08165 130 800. 081 65 130 800. Everybody sọ mejeji lo wa lori WhatsApp e le pe wa sori e
0: eni yara ni ogun gbe yoruba lo so be e ba ru pe V40 iyen ti ku le V45 la tun so ro pa e bayi iti wa muti e ko to di pe promo price iyen ku le
1: ile ise Bexamon home of quality phone gbogbo eni ba ti ba re ro ba ni so e lo ma gba ebun
0: to ba je ni pa ero ba ni so ro ni Bexamon lo ni ka so fun yin pe irorun lo ba de
2: ki gbogbo eyin lo re ti gbogbo ni akoko yi Adewale omo ba ni oruko mi saju eko number yi sile 080 6342 2699 ye ko si 080 6342

2699. A ò ní wáyé aṣọ o, ṣùgbọ́n kí a má ba wáyé aṣọ tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò. Ilé iṣẹ́ Pete's Arcade Forex Academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ìjọ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ àgbàgbé yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì. Pete's Arcade Forex Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu. Pete's Arcade Forex Academy ní yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògbó owó tàbí ó dá ogbó sí i tàbí ó tẹ nídìí ní ọkùn ṣí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́nà lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà. Bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pawọ́ wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pete's Arcade Forex Academy wọ́n ń dání ẹ̀kọ́ bí ẹ̀ ti máa pawọ́ wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kó lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kó lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe rere ní ìgbà tó jẹ́ wípé ibi tí òun bá wà ni ìrà máa sàtọ̀ ọ́ lọ. Bí Pete's Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé. Lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ ayín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gbé nínú owó tá à ń sebẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa lọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́rù ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pete's Arcade Forex Academy ni wọ́n ti ń ju ṣàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń sàn fún wàrà tí o ní lórílẹ̀-èdè wa Nàìjíríà abalajọ tí Bill Gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa pawó wọlé fún un. Bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá. Ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó ń lò tó ń fi ń play géèmù tó ń fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ó sì dé bá ìwọ náà. Dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ. Yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá. Pete's Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àǹsẹ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn. Bí oko kò bá jì ìlàkì kò iléeṣẹ́ Pete's Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pete's Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o.
oríṣẹ́ owó bí ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíkìlà, mẹkáníìkì, fọgànáìzà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò, wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yín yẹn náà lè máa lo. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé, o ti di owó tagbọ nìyẹn o. PIMS Arcade Forex Academy kìí ṣe Yahoo nítorí èrò ọkọ̀ ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì. Bí òkú ẹni bá dani lójú, àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ní Friday ọ̀sẹ̀ yìí gangan bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀. Iléeṣẹ́ PIMS Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí gangan tí yóò bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá àárọ̀. Níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé? Ní 73 Allen Avenue Ìkẹjà ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Aago mọ́kànlá àárọ̀ gbẹ̀rẹ̀gẹ̀ ló ti máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún o, yálà o ní iṣẹ́ mìíràn tàbí o kò ní. Ìyàwó ilé, baálé ilé, ọmọ ilé ìwé, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ọkùnrin, obìnrin, àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́, má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o. Ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o, nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀. Ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní Friday ọ̀sẹ̀ yìí gangan. Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú, o kò ní owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀, ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí. Yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699. Lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó fi ọ̀nà hàn ọ́. Kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí wà á tún rí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni PIMS Arcade Forex Academy ni wọ́n gbé wá o. Ní 73 Allen Avenue Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kúrò nínú okòsíkòsí, send yes látorí fóònù rẹ, send text message yes sórí nọ́mbà yìí 08063422699. Lẹ́ẹ̀kan sí 08063422699. Oríire kì í dé bá láti tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni lákòótán ara. PIMS Arcade Forex Academy, àwọn ni wọ́n kó ìwọ̀lú tí wọ́n ní ká kúrò nípò iṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro. Ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé PIMS Arcade Forex Academy. Bẹ́ẹ̀ni tó fún ẹni nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí i kó má bàa dé pé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí ẹsẹ́ǹdì yẹ́ẹ̀sì sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà. Bí ẹ bá ti sẹ́ǹdì yẹ́ẹ̀sì sí lọ́gán báyìí ni ó dà yín lóhùn. Nọ́mbà náà rí o 08063422699 08063422699. Yóò wá jókòó tó o bá gbìyànjú, ìwọ náà rí i pé ọ̀nà àlà fún ẹ. Bí o bá ti sùn, o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn, o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.

0: ìbéèrè
1: láti gbòòyé.
0: Abiyan ọ̀fọ̀ pàyájọ́.
2: Àárẹ̀ ò lọ.
3: Abiru kí ti ẹni jẹ́ a.
2: Ẹni wù tó wá ń di ọ̀rọ̀ ni.
1: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yí. Àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yí ká gbọ́.
2: Ẹgbọ́n
1: ọ̀rọ̀ mọ̀ sẹ́mi.
2: Ìṣòro
1: ọ̀fọ̀ mi sọ. Orí kìí

Oh, there's a don't go in, good night. I go.

Ati ka

òkúta ńlá wo sàgámù ìbàfò ló sì fi sórí ní òkúta sórí lérè ìjìgbò maryland ìlú ọ̀dọ̀fin máfòlúkù maitu ilé ilé iṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road sọfúnde bus stop opposite union bank agbègbè nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081-033-69434 lẹ́ẹ̀kan sí 081-033-69434 ìdíkíbi tó bá ti rí massive capsule ẹ lè rí bíọ́ǹsì capsule àti gbéra fún herbal capsule àbẹ̀ ilé iṣẹ́ ìtìmí tayo tado medical nigeria limited ilé iṣẹ́ massive capsule bnc capsule àti egbòǹde gbéra fún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ́ òun.

rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Mú iye ìpè tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àbẹ̀ ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpè rẹ̀. Wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún ipo náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dọ̀rọ̀ bọ́n tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidọ́mọ̀ ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

lórí pápábọ́ 92.9 ní àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ sí fún yín ní àwọn ìròyìn tó ṣe pàtàkì. Àkọ́kọ́ rèé, ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé Cristiano Ronaldo ìròyìn ńlá ni o. Ó bínú kúrò níbi tí wọ́n ti ń pàgọ́ láti gbaradì fún ìdíje tó ń lọ lọ́wọ́ tá a mọ̀ sí Nations League tí ó ní ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè ní ìlú Europe. Cristiano Ronaldo sọ ọ̀rọ̀, kí ló sọ? Ìyàwó ló kọ sí akọ́nimọ̀ọ́gbà rẹ̀. Ó ní tó bá tó àsìkò kan ọ̀rọ̀ máa bẹ jáde nítorí ó dàbí ìgbà tó pé wọ́n dì pàápàá láti gbé òun ṣubú kó má ṣojú orílẹ̀-èdè bàbá òun Portugal. Ní báyìí Ronaldo ó ti kúrò pẹ̀lú ìbínú nínú ikọ̀ Portugal. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín pé fún ìgbà àkọ́kọ́ wọ́n fojú rí jú níbi ìbá àwọn oníròyìn sọ̀rọ̀. Mo sọ nípa Tyson Fury, Anthony Joshua tó dàbí ìgbà tó pé ìjàkú akátá tí yóò wáyé láàrin àwọn méjèèjì àwọn alágbára bẹ̀ṣẹ́kù bí òjò méjèèjì tí wọ́n lérí pé ní ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún tá a wà yìí àníṣe àwọn máa fọra wọn lẹ́nu. Ó dàbí ìgbà tó pé ó máa padà wá sí ìmúṣẹ o. Lórí pápá bọ́ 92.9 tí àsìkò bá gbà láàyè, kí ni Pep Guardiola tó sọ nípa ohun tí ikọ̀ tá a mọ̀ sí Manchester City tó ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí? Roy Keane Adásùn tí wọ́n fi kọ ikọ̀ Manchester City pé òdòrò plus òdòrò plus òdòrò times òdòrò multiply by òdòrò ìsìnkú tó òdòrò times òdòrò international òdòrò Manchester City òdòrò lórí pápá bọ́ 92.9 ẹ̀sùn yìí pọ̀ jù. Àmọ́ àwọn ìgbìmọ̀ tẹ̀kótó tí wọ́n ṣe ìwádìí wọ́n ní àwọn ti ṣe ìgbẹ́jọ́ tó péye àmọ́ ìjìyà ló kù káwọn sọ. Àmọ́ táwọn máa ṣe ìpàdé ìjìyà yẹn àwọn máa ṣe ní ìdá kọ́ńkọ́ ni. Àmọ́ ní ìdá kọ́ńkọ́ táwọn sọ yẹn yẹrẹ kárágà láwọn àdá bọ́ọ̀lù tó fẹ́yìntì tó tún wá sọ nípa bọ́ọ̀lù lórí afẹ́fẹ́ báyìí ó sọ lọ́wọ́lọ́wọ́ báyìí o pé ikọ̀ Manchester City ìyà lẹ́jẹ̀kú o nítorí pé gbogbo ohun tẹ́ ẹ ti ṣe sẹ́yìn ó máa padà bíyan. Ẹ má gbàgbé ó dàbí ìgbà tó pé ẹ̀jẹ̀ Liverpool never walk alone ó sì wà lára ẹ̀. Rooney ó ti ń bẹ Harry Kane tó kó dákun wá darapọ̀ mọ́ ikọ̀ Manchester United kó lè bá fi tàn tí Alan Shearer tó fi balẹ̀ kó lè bá fi balẹ̀ nínú ikọ̀ Manchester United. Rooney agbábọ́ọ̀lù fẹ̀yìntì ikọ̀ Manchester United òun ló ń bẹ Harry Kane láàárọ̀ yìí kò tún wá tán síbẹ̀ o. Rooney ti sọ ọ̀rọ̀ kan nípa ìgbẹ́jọ́ àti ìkojú wàhálà ẹjọ́ níwájú ẹjọ́ lẹ́yìn ẹjọ́ lọ́tún ẹjọ́ lọ́sì tí ikọ̀ Manchester City tí wọ́n kojú o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé láàárọ̀ yìí mo ní ìròyìn tó pọ̀ nípa ikọ̀ iléeṣẹ́ tó ń gbé ọkọ̀ òfurufú ìrìn àjò tá a mọ̀ sí Etihad Airways tí wọ́n ń dúnkokò mọ́ àjọ tó rí sí bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì FA orílẹ̀-èdè

0: ètò àlàyé bàbá ọ̀rọ̀ tẹ̀ síwájú láàárọ̀ ẹ̀ láti lè ṣe Bond FM 92.9 nọ́mbà tẹ́ẹ̀fì dá sètò láàárọ̀ tẹ́ẹ̀fì bèrè ìbéèrè 0706-316-1916 tẹ bá ti pè báyìí kẹyà gbọ́ ìbéèrè yín tẹ bá ti gbọ́ ìbéèrè yín tẹ bá ti gbà á dáadáa ẹ láǹfààní àti gba káàdì ìpè láti ọ̀dọ̀ iléeṣẹ́ Baylor. Hello.
1: Hello, ẹ káàárọ̀ màá.
0: Ẹ káàárọ̀, orúkọ yín àtẹ̀ tí ń pè wá.
1: Èmi ni ẹ̀rọ ẹ̀pọ̀ ẹ tájìdín àrẹ̀mọ láti lóde ṣe Ìkòròdú.
0: Alàgbà tájìdín àrẹ̀mọ.
1: Ọ̀la ní kọ́kọ́.
0: Àlàáfíà lọ wà.
1: Àwọn ọdún aláyọ̀ tàlàáfíà.
0: Àmì o. Ó yẹ ẹ farabalẹ̀ kẹ gbọ́ ìbéèrè yín o. Ojúmọ́ mọ́ wọn ò gbọ́ poroporodó. Àjíjì wọn ò gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Ọ̀gọ̀jọ́gàn wọn ò gbọ́ sinrinkú sí dékun mẹ́ran. Àfàìmọ̀ káwo má sùn lébi. Ẹ tọ́ka sí ọ̀nà ìṣọwọ́ lóde mẹ́ta tó wà nínú àyọlò yìí. Alàgbàtájúdìn ti lọ. Wọn ti ẹ̀ dúró rárá. Hello.
2: Ẹ káàárọ̀ àlàyé bàbá ọ̀rọ̀ la fẹ́ bá sọ̀rọ̀.
0: Ẹ káàárọ̀ mà.
2: Ẹ káàárọ̀.
0: Orúkọ yín àtẹ̀ tí ń pè wá.
2: Sọba Sẹ́mísì kì í ṣe Akóká.
0: Orúkọ yín.
2: Ọláìdé Arúmaṣọ́dún.
0: Ọláìdé Arúmaṣọ́dún. Láti bo.
2: Láti nọmba sẹ́mù kì í ṣe Akóká. Ọ̀pá àgbàbọ̀sọ.
0: Fàgbà lágége. Mama, Mama Láìdé ẹgbọ́ ìbéèrè yìí kẹ bá a sọ ọ̀nà ìṣọwọ́lédè tó wà nínú àyọlò yìí. Ojúmọ́ mọ́ wọn ò gbọ́ poroporodó. Àjíjì wọn ò gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Ọ̀gọ̀jọ́gàn wọn ò gbọ́ sinrinkú sí dékun mẹ́ran. Àfàìmọ̀ káwo má sùn débi. Ọ̀nà ìṣọwọ́lédè mélòó ló wà ń bẹ̀? Ẹ bá a tọ́ka sí. Torí pé àlàyé ni bàbá ọ̀rọ̀. Ṣé ìpè ló ń kọlu ìpè ni àbí 0706-316-1963. Ẹ káàárọ̀ sá, orúkọ yín àtẹ̀ tí ń pè wá. Làṣìṣẹ́ àyàn pọ̀ jù láti mú ṣe. Bóyá ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ̀dẹ̀ bá wa sọ. Ẹ bá a tọ́ka sí ọ̀nà ìṣọwọ́lédè mẹ́ta tó wà ńbẹ̀. Ojúmọ́ mọ́ wọn ò gbọ́ poroporodó. Àjíjì wọn ò gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Ọ̀gọ̀jọ́gàn wọn ò gbọ́ sinrinkú sí dékun mẹ́ran. Àfàìmọ̀ káwo má sùn lébi. Ọ̀nà ìṣọwọ́lédè mẹ́ta mélòó ló wà ńbẹ̀? Ẹ sọ fún wa. Èwo làwítún alákùdé tó wà ńbẹ̀?
2: Àwítúnrẹ́ alákùdé tó wà ńbẹ̀ ni ojúmọ́ mọ́ wọn ò gbọ́ poroporodó.
0: Ok.
2: Ojúmọ́ mọ́ ní tó ti yà ní tó ti lákùdé ni ojúmọ́ mọ́ wọn ò gbọ́ poroporodó. Àjíjì wọn ò gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ kọ̀ǹkọ̀ǹkọ̀. Níbi tó ti sọ pé wọn ò gbọ́ poroporo wọn ò gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀. Àkùdé gbólóhùn ti wà ń bọ̀. Àwítúnrẹ́ alákùdé gbólóhùn ó ti wà ń bọ̀.
0: Tẹ bá gbà tó bá dẹ̀yìn tù ẹ máa gbọ́.

0: street paint ó dá fún gbogbo kúlékulé àwọn èròjà tó dá ni wọ́n fi pò pọ̀ industrial paint decorative paint special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àtọyọta iléka ẹlọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ́fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 002-562-5333
0: prestige paint ọ̀bàní láàrin àwọn ọ̀dà.

2026 02 229 1340 and 06 88

lásìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ń ṣe ti ìdárayá ilé ìtajà bay lord limited wà fún ọ láti yàn láàyò èyíkéyìí phone bí samsung infinix itel oppo huawei technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ló tún láǹfààní àti ra router mtn 5g pẹ̀lú 4g router airtel 5g and 4g pẹ̀lú wi-fi lówó tí ò ga ni lára educational tab laptops bluetooth speaker dstv gotv àwọn gadget ọlọ́kan òjọ̀kan ilé ìtajà bay lord limited ni wọ́n wà ẹni sanwó díẹ̀ díẹ̀ 2 ìjẹgun road ìkọ̀tún roundabout ìkọ̀tún lagos ni bay lord kalẹ̀ sí 08032037218 whatsapp number 08098043099 instagram àti facebook bay lord wà ń bẹ̀ ẹ shop online bay lord limited bringing phone and phone accessory to your doorstep.

0: bẹ́ẹ̀ni ó ní magi ti mú magi dé aláta ti mú atadé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní iṣẹ́ wa ní gbogbo ọjọ́ Thursday ọjọ́ bọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí òní ọjọ́ Thursday tí ní tún wá jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2026 adúpẹ́ gbogbo ògo fún ọlọ́run ọba ó yẹ ẹ̀yin ara alé ẹ̀sùn mọ́ wa níbi bá a ṣe ń ṣàjọyọ̀ tí ò ní jẹ́ ọjọ́ òmìnira Independence Day happy Independence Day olólùfẹ́ wa happy new month ẹ̀yin olólùfẹ́ wa ambassador Femi Abanimule ti wa nínú ilé àti bàbá ọ̀rọ̀ àgbà láì gbàgbé àìsáyà àìzòzò èmi fún ara mi princess Ọláyinka nígboyà màmá sí kódùn gbogbo wa lọ́lọ́run jẹ́ kójú wa pé kó tún pèlè lórí ètò lónìí ó yẹ jẹ́ ká gba bí ká kọ́kọ́ ṣe báyìí nọ́ngbà tá a bá dé ẹ̀wọ̀ material pọ̀ ńlẹ̀ bí àṣà àwọn aláṣà ní material pọ̀ ńlẹ̀ à ń bọ̀ ná
1: ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni tasty cube chicken flavour ni o tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sì ìdàjẹ pọnu ńlá bẹ́ẹ̀ ni tasty cube chicken flavour á fàdùn ara máa ń dà sí oúnjẹ òun ti gbà tí tasty cube chicken flavour lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ bẹ́ẹ̀ ẹ já fara o sáré lọ ra tasty cube chicken flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹpọ́nu ńlá Tasty Cubes Chicken Flavour. Oun fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavour. O wa lọlọgọrun gram. Ọlọgọrun mẹrin gram. Ati ọlọgọrun mẹfa gram. O ti wa niye fun.
2: Oun didun to peleke. Kini o si ore mi? Eyi ni asiri bi mo se nse adidun ounje fun molebi mi. Sedap Supreme Noodles ni o. Itọwo yi yaranti. Kini wa nu e? Adie lo digidi. Oun si ni elo asiri adun to koyoyo ninu Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìyẹ lódi gidi, ó sì ní rírí àdáyébá tí ó jẹ́ kápọ̀pọ̀ oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé, jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
3: Gbọ́dọ̀ náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ìjẹun fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: ṣe ń dàgbà ó ní àwọn fítámì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fún ìdẹrùn afrobite jẹ ọjà afrobite limited tí wọn ṣe panda paracetamol.
1: Hey, Makers, which bond do you use for your POP?
2: I know. Now the cheapest one we are find.

0: ayọ̀ fún gbogbo ènìyàn. Iléeṣẹ́ Afẹ́ Property, iléeṣẹ́ alálùbáríkà tí kì í jáde kulẹ̀. Bóyá ẹ fẹ́ ra ilẹ̀ tí wọn yóò tún máa yín kọ́ àbí ẹ fẹ́ tà á. Any property, ẹ má làágùn jìnà. Iléeṣẹ́ Afẹ́ Property ni kí ẹ lọ. Òdú ni wọ́n, wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Ìlú mọ̀ ká iléeṣẹ́ tí àwọn ènìyàn ń gbé òṣùbà fún ni. Wọ́n ta ilẹ̀, wọ́n ra ilẹ̀, wọ́n ta ilé, wọ́n sì tún ra ilé. Ẹ bá wọn dòwò pọ̀ lónìí, wọn ò ní jayé kulẹ̀. Ọ́fíìsì wọn wà ní Àpáràdìjà, Kàṣíà, Erédé Market Shopping Complex, Ogun State. Telephone 080-780-36-947. Lẹ́ẹ̀kansi 080-780-36-947 pẹ̀lú 080-2-37-70-77-1 080-2-37-70-77-1 iléeṣẹ́ Afẹ́ Property iléeṣẹ́ gidi ni wọn ò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn àmọ́ ní ti yí o.
1: Gbogbo ara ní owó ṣe ìkẹjọ rẹ̀ gbọ́ ló sọ pé bí gbogbo ìlú Èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn Ọlọ́run bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti yá o. Ibi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbàpọ̀tọ́ Ọlọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ń dákalẹ̀. Àkòrí ìsọjí ìbẹ́ fisitéṣàn ìbẹ̀wò látòkè wá. Ọ̀gbẹ àti bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ yìí ló máa

0: 080-315-05 àbí 080-55-07-34-0. Jésù Kristi ni Olúwa ẹgbà bẹ́ẹ̀.
1: Ó jọ bẹ́ẹ̀.
2: Ó tààsán.
1: Ọlọ́run káwọn lọ́jọ́ bí
2: kásùmà lọ.
1: Happy birthday sí bàbá wa dáadáa. Ẹni ọ̀wọ̀ ti Edmond Alabi Olúbíyí. Bàbá wa pé 100 years lónìí lórí ilé alàyè.
3: Olúwa ṣe o.
1: Ẹ pẹ́ fún wa o.
3: Olú ògùn
1: Ọlọ́run nínú ọlá ńlá àti ìdẹ́ra. Ẹ ní Màsàrí ọmọ o pẹ̀lú ògùn Ọlọ́run ọmọ níjó yín. Tí ẹ bá ń gbọ́ Káyọ̀dé Olúbíyí àti àwọn ọmọ yín tó kù wọn ní kaàkiri yín o. Bàbá ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run.
2: Bẹ́ẹ̀ ni gómìnà máa ṣe happy birthday sí èèyàn mi dáadáa agbófinró ni Inspector Jide Fun. Inspector Jide Fun gbogbo Ketu Police Station ọwọ́ ẹ̀ ló wà gbogbo àwọn ọ̀daràn tó wà ń bẹ̀ ṣíkún báyìí ló mú wọn bàbá ní fọjọ́ ọlọ́jọ́ lọ happy birthday to Jide Fun tẹ bá ń gbọ́ ẹni tó nìkan kí yín èmi náà kí yín o Abasolo Femi Abanimule àti Yemi Express àti Playboy ti Ketu ló nìkan máa kí yín bákan sáré máa san gbogbo àwọn ènìyàn fẹ́ mọ́ bẹ́ẹ̀ ó yá sáré mọ́ bẹ́ẹ̀
4: kí ọ̀nà sáré kí ọlọ́jọ́ ìbí ìjọ Tuesday Pastor Afolayan Johnson Ọlásùnmí gbogbo àwọn ọmọ nǹkan máa kí yín látòrí Ọlájídé Bankole Olúwatóyìn Olúwayẹmísí Títílayọ̀ Ọlá Olúwa bàbá pé 70th birthday tó wà ní Sunday wọ́n lọ ṣe Dupin Church Daddy happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ni.
2: Bẹ́ẹ̀ ni kí máa sọ fún gbogbo ènìyàn pé.
3: Torí èmi náà lọ́lọ́jọ́ ọ̀bì ó yá jíṣẹ́ ti
2: ẹ̀. Kúforíjì Homes and Properties wọ́n ní kí máa sọ fún gbogbo aráàlú Èkó àti agbègbè ìrà Ògùn State wípé 4-bedroom flat wọ́n tí ó ti tán ti kọ́ tán wọn àti ìkọ́ pariwo kankan lásán ni ó wà ní pẹ̀lú 6 shops mẹ́fà shop mẹ́fà ni ó wà níwájú ẹ̀ ní ìṣọ̀fìn ní pápá ewé kòrò bákan náà ni ilẹ̀ àti ilé ti wà lórí ẹ̀ àti half plot àti full plot ó wà ní ìṣọ̀fìn ewé kòrò náà bákan náà ni abúlé odò opposite car ní ọ̀nà ìlàrò ń bẹ̀ ni ilẹ̀ gbogbo ilẹ̀ wọn wà ẹ pẹ̀ kú foríjì ọ̀sà property sórí 080-33-19-3622 080-33-19-36-22 Anigboya.
3: Bákan náà ni èmi náà ń kí àǹtí mi ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi tòótọ́ Princess Adenike Temilola ọ̀la gangan tí ń ṣọjọ́ kejì oṣù kẹwàá òun náà ni ẹ máa ṣe ọjọ́ ọ̀bí yín láyọ̀ àtàlàáfíà lágbára ọlọ́run ẹ ti ṣọdún ọdún yìí ẹ tún ṣọdún tó ń bọ̀ bákan náà ni mò ń kí bàbá mi dada kábíyèsí ọba onígbòǹgbò ọba àwíṣe onígbò bẹ́ẹ̀ ni a kí yín pé happy new month sir happy independence sir àti gbogbo ìlú onígbòǹgbò pátápátá lágbára ọlọ́run adé apẹ́ lórí sir so
1: bàtà apẹ́ lẹ́sẹ̀
3: tó ká máa fẹ́ lè máa ṣe lọ lónìí àbí bò ní lórí ètò wọ́n ní kọ́kúrò ìyá ayọ̀ wá fún wa ni ó yẹ lọ jókòó ká gbọ̀
2: wọ́n ṣe mú
3: wá fún wa.
2: Dábẹ́ ọ̀hún yẹn ni Mr. Pilot fẹ́ lò ká tó máa lọ lórí ètò ìdọ̀bẹ̀ láàárọ̀ yìí Mr. Pilot ó yá.
5: Ó dà ẹ jẹ́ ká sáré dé ìlọrin bí bá pín ẹsìn mi ní Kwara ẹsìn mi ní ìlọrin àwọn ọmọ iléèwé ni mo fẹ́ jẹ́ iṣẹ́ àárọ̀ yìí fún. Tí n bá sì fẹ́ jẹ́ iṣẹ́ àárọ̀ yìí fún àwọn ọmọ iléèwé mo fẹ́ jẹ fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ òní ni ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ǹjẹ́ nu ọmọ rẹ dùn ṣínú tiẹ̀ gan dùn sọmọ rẹ ìkíní kẹbẹ ìkejì kẹbẹ ìkẹta kẹbẹ àti jáàmbù àti wáyéèkì kò wá sí èyí tó wúlò ọjọ́ sì ń lọ lórí ọmọ yìí ẹ wá rí ọmọ míì ó sì wà lẹ́nu pé a fẹ́ kàwé ní 40 ọdún èyí ọkọ kò ní èyí aya kò ní ìwé kò dẹ̀ kà nítorí pé ó ti fi àsìkò ṣòfò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe bá dá ni à ń tukùn ni bọ́kọ̀ọ̀kan ò bá rí jìnnì ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ tẹ́ ẹ bá wá rí i pé ẹni ọmọ tó ti ń ṣe jáàmbù ó ti ń ṣe wáyéèk kò mú nǹkan kan jáde níbẹ̀ ọ̀nà àbáyọ wà pẹ̀lú wa láàárọ̀ ẹ̀ mo máa kí yín ẹ káàárọ̀ sá o ẹ kú ìyá lẹ́ta.
6: Ẹ káàárọ̀ wa kí gbogbo ara ilé pátápátá happy independent to every parent tó ń gbọ́ wa ní dédé àkókò tá a wà yìí sá.
5: Ẹ ṣe. Yes, sir. Bàbá ọmọ mi ti lo ọdún márùn-ún lójú kan náà.
6: Bẹ́ẹ̀ni.
5: Bó bá di kàràǹgídá àwọn òbí wa lọ sọmọ inú sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́. Pé bó fẹ́ bó kọ̀ ìgbà tó rí ilé ìwé wọ̀ ó wá lọ kọ́ṣẹ́ ọmọ ìyá níṣẹ́ yóò wò wún.
6: Ẹlòmíì ti lọ gba kọ́ọ̀sì tí ò fẹ́ tí ò yẹ kó gbà ní yunifásitì báyìí. Nígbà nígbàtó ti ṣe jàǹfà àkọ́kọ́ ó ṣe kejì wọ́n ṣáà ní bí wọ́n ṣáà ṣe kọ́ọ̀sì ilé ẹni tó ṣe kọ́ọ̀sì gidi gan ò tiẹ̀ tí ìrọ́nà lọ ká tó wá sọ ẹni tó kàn ṣe kọ́ọ̀sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ẹlòmí ti lọ sí yunifásitì kan tí ò tiẹ̀ morúkọ èyí tẹ́sà sẹ́ndì admission letter sí àyà sàn gba máàkì eléyìí títí wa tó ó pọ̀ káàkiri bẹ́yẹn.
5: Àwọn ọmọ ilé àkọsílẹ̀ wọn láyàn mọ́ wọn ní kádàrà tí ò yẹ kóbi oyún padà.
6: Bó ṣe rí gangan nìyẹn.
5: Kódà
6: bẹ́ẹ̀ ni.
5: Mo ní kí wọ́n sì mí dé Kwara láàárọ̀ nítorí pé ọ̀nà àbáyọ ń bẹ lọ́dọ̀ yín. Bàbá orúkọ yín kí lórúkọ iléèwé yín bákan náà.
6: Ọlábísí Gàfá ni orúkọ tètèmí tí mo ṣẹ́ aṣojú fún iléèwé The Wise School of Basic and Remedial Studies. Tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí The Wise IJMP.
5: The Wise IJMP ọ̀gọ̀ mo fẹ́ gbọ́.
6: Bẹ́ẹ̀ni ṣe rí àkọ́kọ́ ni pé àwọn òbí tá a bá lọ́rọ̀ láàárọ̀ yìí àwọn òbí tí ọmọ wọn ti parí secondary school ni wọ́n wá pín sọ́nà mẹ́ta àwọn kan wà ọmọ wọn ti ṣe jàǹbù jàǹbù ti já kulẹ̀ báyìí kò tiẹ̀ sí kò sí kinní mọ́ ó fẹ́ lọ sí school míì tí ò ṣe university ní àti ẹ̀hún wà bí kò dúró di next day àwọn kan wà tó ṣe pé jàǹbù ọtí ọkọ rò pé jàǹbù já wọn kulẹ̀ ṣùgbọ́n admission university ti ń dé báyìí àwọn míì ò rorúkọ wọn rárá àwọn míì kọ́ọ̀sì bákan tí ò ṣe kọ́ọ̀sì wọn náà tàn jù wọn sí. Àwọn kan wá wà tó ṣe pé ọmọ wọn ṣe parí wáẹ́kì àti nẹ́kò ni òun tẹ̀ sí jókòó lẹ́kọ̀ọ́ lọ síbi kankan ni
5: wọ́n retí jáde.
6: Rìsọ́ọ̀tì tẹ̀ ti jáde ó retí jáàbù ọ̀dọ́ tó ń bọ̀. Ẹ̀yẹ wá wo pírìọ̀ tọmọ yẹn máa fi jókòó títí tó máa fi di next year jà.
5: Láti síbi February. February ló ṣe máa jáde o.
6: February ni gbogbo nǹkan tó máa ń fa ìjákulẹ̀ káàkiri nìyẹn. Ṣé wá rí àwọn òbí bẹ́ẹ̀? Àìṣẹ́rí ẹ̀mí ẹ̀ wọ́n máa ń sọ pé tí èèyàn ò bá mọ̀nà òun lèèyàn máa ń gba wrong way. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò wípé ká ṣe UTM nìkan òun lọ́nà tá a fi lè wọ yunifásitì ni. Rárá ṣe rí iléèwé títí wa ìjọba fowó sí wa láti run A level program kan tó ń pè ní IJMB. Ṣe rí A level program yẹn 9 months ló máa fi ń ṣe ẹ̀ẹ́dẹ̀ ṣe iṣẹ́ mẹ́ta. Tó ẹ pé ní science ni iṣẹ́ science mẹ́ta ni tó ẹ pé ní art àbí commercial mẹ́ta náà lẹ̀ ṣe. Tí wọ́n ti wá ṣe program yẹn ní 9 months náà ẹ máa ṣe exam ẹ̀dẹ̀ máa gba result. Ṣe rí result yẹn ó ti ṣe déédéé ẹni tó rí 100 level ní university. So irú ọmọ bẹ́ẹ̀ kò ní lọ ṣe jàǹbù mọ́. A lọ sí ọ̀dọ̀ jàǹbù ni kò ní lọ ṣe UTM mọ́. A mú result yẹn lọ sọ́dọ̀ jàǹbù. A wá lọ gba direct entry. A wá bẹ̀rẹ̀ ní 200 level ní university tó bá wù àti course tó bá fẹ́ ṣe. So n tí ọ̀nà tí eléyìí fi wúlò ni pé tá a bá rí ọmọ tó ṣe jàǹbù tán tí kò ti jàǹbù ti já kulẹ̀. Kàkà kó dúró di next year yóò wá ka 100 level ẹ̀ lọ́dọ̀ títí wa. Yóò wá bẹ̀rẹ̀ ní 200 level yóò rọjá àwọn akẹgbẹ́ ní university ní next
5: year. O túmọ̀ sí pé kò fàsìkò kankan ṣòfò.
6: Báwo pé kò fàsìkò kankan ṣòfò nìyẹn. Ẹ rí ọmọ tó ṣe jàǹbù tán tí kò ti jàǹbù ti já kulẹ̀. Kàkà kẹ́sẹ̀ yóò wá ka 100 level ẹ̀ lọ́dọ̀ títí wa.

0: 800 ẹgbẹ́ àwọn akẹgbẹ́ ní university ní nẹ́ẹ̀dẹ́.
1: O túmọ̀ sí pé kò fa asukọ kankan ṣofo.
0: Láti kò kankan ṣofo nìyẹn. Ẹ àbí ààrẹ àti ẹ̀wọ̀n admission àbọ̀ wá fún wa ní kọ́ọ̀sì kan tí ò ti ẹ̀wù wá ẹ̀ka tìlọ́ọ̀bù náà wà ní láti ṣe. Ẹ wá ka kọ́ọ̀sì tó wù yín ẹ̀yìn fún ọmọ pàjẹ́ bì ní 9 months lọ́dọ̀ wa. Tó bá dẹ̀ ti di next year kẹbẹ̀ láti 200 level kẹ bá àwọn akẹgbẹ́ yín kẹ máa bá wọn continue. Ṣé wá rí pápá jùlọ parent tí ọmọ ṣẹ̀ 15 tó ṣẹ̀ parí secondary school báyìí kí ló tún fẹ́ máa jókòó sí. Ẹ jẹ́ kí ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wá ṣe A level program. Ṣẹ́rí ìgbà tó máa fi di February tó máa ṣe jáàbù yẹn kò ní mímọ́. Tó bá ti parí ní April next year ó ti play level nìyẹn ó máa padà lọ sọ́dọ̀ jáàbù á lọ padà rẹ̀ 200 level fún secondary school direct to 200 level ní láìpẹ́ àkókò ṣòfò.
1: Jáàbù ló dẹ̀ máa fún ọ náà ládmíṣàn.
0: Jáàbù náà fún máa fún
1: ládmíṣàn. Àwọn náà dẹ̀ lẹ́tọ̀ àti sáà fún NYSC.
0: Ẹ tí jáàbù bá ti fún yàn ládmíṣàn. Because iléèwé wa àwa nìkan ni private school tí ìjọba fún tẹ̀lú láti run ní level program. Ní gbogbo Southwest àti North Central.
1: Ẹ mọ́ bínú sá, torí àsìkò ọ̀dọ́ yẹn wá jìnà ni, kọ́ mọ́ máa ti Èkó wá lẹ́ṣọ̀ nílọrin.
0: Ṣẹ́rí ọbẹ̀ education ni traveling. So irú èèyàn bẹ́yẹn accommodation a wá jẹ́ kó jẹ́ free fún gbogbo anybody tó bá wà
1: fà ìkọ́ àti. Mú lọ́gàn ọ̀nù pé ṣé ibi tí wọ́n máa gbé wà.
0: Accommodation wà tó jẹ́ yìí ọ̀dọ́ wa náà máa gbé for 9 good months tó máa fi ṣe program wura
1: padẹ̀. Nípa Jàpá, ìbò nílé òwe yín wà, nọ́mbà ọ̀rọ̀ àwọn èèyàn máa pè.
0: Ẹ jẹ́ ká pè wá sórí nọ́mbà ìbọn tí Jalu pè ẹ send the message wa lórí WhatsApp. 08034801226 08034801226 Nígbà kan pè wá àbí kan send message wa ní orí WhatsApp.
1: Bẹ́ẹ̀ ni gbogbo
0: ní ìtẹ́ta fún bẹ́ẹ̀ ni gbogbo ní ìtẹ́ta fún gbà fún ìbẹ̀rẹ̀ náà láti ṣẹ̀sìn. Ibi wọn owó lè wé wa gan ètò Sunday ẹdí ẹ̀ wà bẹ́ẹ̀. Kò nípa kò wọ́n rárá bó ṣe dédé owó tẹ máa san ní university lọ́dún ẹlẹ́wọ̀n. Àtúnwá ṣètò Sunday ẹdí ẹ̀ kalẹ̀.

tẹ̀síwájú lórí ètò tí a gbé kalẹ̀ fún àyájọ́ òmìnira tòní òmìnira nàìjíríà. Kí ni ìtumọ̀ òmìnira jẹ́? Dídádúró fún ìṣèjọba ara ẹni, dídádúró láti ṣe àǹfààní àti láti gbèrò ohun tí a fẹ́ fúnra wa fún ilé wa, bí a ti fẹ́ kí ìjọba wá rí, ọrọ̀ ajé àti ìbáṣepọ̀ láàrin ara wa fún ìlọsíwájú agbègbè ìlú wa ní kọ̀ọ̀kan. Òmìnira tí ó tún ró wa lágbára kí a mú kí wá dá dúró. Ó fi hàn pé àti èrè ó fi hàn pé ilẹ̀ Nàìjíríà náà lè dábùkátà ara wa gbé bí àti láti ọdún 1960. Ṣùgbọ́n òmìnira kọjá pé kí a gbé àsíyà àwọn ti ilẹ̀ Nàìjíríà sókè, kí a sì fa àwọn ìṣòro tí a ní tẹ́lẹ̀ kí a fà wọ́n wálẹ̀. Ṣé wa ló yẹ kí a gbámú ní àsìkò yìí? Orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ àǹfààní tí ọmọ Nàìjíríà bá fọwọ́ sùn láti gbé lárugẹ ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká bẹ àwọn àlùwà wò èyí tí a ti ní láti ẹ̀yìn wá. Lákọ̀ọ́kọ́, ìjọba ara wa. A kópa nínú ìṣèjọba òṣèlú láàárín wa kí a sì fa èyí tí ó wúlò fún wa nínú àwọn kọ̀ọ̀kan láti ọdún 1960. Nímú gbogbo ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ìlọsíwájú àwọn akọ́mọṣẹ́ wa ní ilẹ̀ Nàìjíríà, ìdàgbàsókè àwọn ohun amáyédẹrùn wa, ojú ọ̀nà ìkànsíra ẹni àti ìpèsè ilé ẹ̀kọ́ àwọn ilé iṣẹ́, ìdàgbàsókè àṣà wa àti ìdánimọ̀ wa nínú ìwé kíkà, ìwé kíkọ́, orin, ohun ọ̀gbìn, ọgbọ́n àtinúdá wa, àgbékalẹ̀ fọ́nrán àwọn oríṣiríṣi èyí tí ó mú ìlọsíwájú bá ilẹ̀ Nàìjíríà ní kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn àṣeyọrí tí a ní. Ìtẹ́wọ́gbà àwọn ilẹ̀ òkèrè tí ó fàyè gba Nàìjíríà láti kópa nínú àwọn ètò tó ní ṣe pẹ̀lú àwọn ní ìbámu pẹ̀lú ilẹ̀ òkèrè pẹ̀lú àwọn ilẹ̀ adúláwọ̀ Áfíríkà tó kù ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ìlọsíwájú ìka oko òwò wa, ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì, ẹ̀rọ ayélujára, tẹkinọ́lọ́jì àti ìdásílẹ̀ àwọn ilé iṣẹ́ aládàáni pẹ̀lú ti ìjọba, ìyẹn jẹ́ àwọn àṣeyọrí wa. Ẹwẹ̀, bí ó jẹ́ pé ọ̀pọ̀ ìṣòro ni ó yọjú tẹ́lẹ̀, òmìnira wa àwọn aláǹfààní láti gbìyànjú àti fẹsẹ̀ múlẹ̀ àti ìfọwọ́sọ̀yà gẹ́gẹ́ Nàìjíríà ní kọ̀ọ̀kan nítorí àti ní òmìnira láti ọdún 1960 tí a ti gba òmìnira. Tí a bá ní ká tẹ́pẹ́ pé àwọn ìṣòro tí a ti ní, èyí lè jẹ́ bí a mú ìfàsẹ́yìn bá àwọn ohun tí ó jẹ́ àwọn ọmọ àmúṣọrọ̀ wa. Ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ díẹ̀ nípa àwọn ìṣòro tí a ní náà láti ọwọ́ àwọn ohun amáyédẹrùn wa. Àwọn ọmọ̀wé wa, akẹ́kọ̀ọ́ gboyè náà wọ́n ti pọ̀ sí dáadáa ní Nàìjíríà. Ẹ̀ka kọ̀ọ̀kan bí ètò ọ̀gbìn ìdàtí bá ètò ìdárayá wa, ẹ jẹ́ ká wo eléyìí láwọn ọmọ Nàìjíríà. Tí a bá wo ẹ̀ka ètò ìdárayá wa, àdìpé àkẹsẹ̀járí tí àwọn Nàìjíríà ní àti ilẹ̀ tí wọ́n re òkè òkun tí wọ́n sì mú tí wọ́n kó èrè oko bọ̀ wá sílé pàápàá ní ẹ̀ka yìí. Àwọn aṣáájú wa wọ́n ń tẹ pẹpẹ, wọ́n sì ń kó àwọn ètò yòókù tó ní ṣe pẹ̀lú ti ilẹ̀ òkèrè, ilẹ̀ yìí àti ilẹ̀ òkun. Bákan náà, bí a ṣe pọ̀ tó náà jẹ́ àṣeyọrí tí a ní nìyí torí ọmọ Nàìjíríà pọ̀ jọjọ. Ẹ jẹ́ ká wo ẹ̀ka ti àwọn ọ̀dọ́ Nàìjíríà. Àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, èyí tí a mọ̀ pé àwọn náà ń gbé àwọn ihun mèremère ṣe ní ilẹ̀ yìí tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọ pípé, ìyẹn jẹ́ lára àṣeyọrí wa tí wọ́n jẹ́ ń gbé àwọn ìgbésẹ̀ tó wuyì tí wọ́n dáwọ́lé ní ilẹ̀ Nàìjíríà fún àwùjọ.

afẹ́fà nínú àwọn àṣeyọrí ilẹ̀ Nàìjíríà láti ọdún tí a ò bá ní tan ara wa jẹ. Ilẹ̀ Nàìjíríà ní àwọn àṣeyọrí tí ó ní àkọsílẹ̀ pẹ̀lú ìbámu ti àwọn ilẹ̀ òkèèrè. Nísìnyí tá a ti pé ọdún 5 ní àádọ́rin. Ọmọ tí ó pé ọdún 5 ní 84 ó jẹ́ àgbàlagbà ọmọ 66 years. Tí ó bá jẹ́ pé wọ́n wà lóṣẹ́ ìjọba ni wọ́n mi lẹ́nu iṣẹ́. Wọ́n jẹ́ pé iṣẹ́ aládàáni ni wọ́n ti wà ń lé wọ́n ti máa ní ọmọ ẹgbẹ́ sọ̀yìn wá. Ìyẹn jẹ́ pé Nàìjíríà à kì í ṣe ọmọdé rárá. Ìlọsíwájú ètò ẹ̀kọ́ ńkọ́ ti ẹ̀ka ètò ìlera gbogbo pọ̀ ojú irin torí omi tòfurufú a ní lọsíwájú nínú àwọn ilé náà. Ìkànsíra ni iléeṣẹ́ fún àpẹẹrẹ ọ̀nà tí à ń gbà kàn síra wa iná ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nísìnyí a lè bára sọ̀rọ̀ yàtọ̀ sí ti àtẹ̀yìnwá. Jẹ́ pé tó bá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ a máa kọ̀wé ní ta máa mú lọ sí ọ̀nà jìn ṣùgbọ́n nísìnyí yàtọ̀ ti wà lórí ẹ̀ àti ìrànlọ́wọ́ tí à ń rí gbé ilẹ̀ Nàìjíríà lárugẹ ó jẹ́ àwọn àṣeyọrí tó jẹ́ tiwa. Ẹ̀wẹ̀ ẹ̀ka amúlùúdùn wa ó ní ìlọsíwájú nílẹ̀ Nàìjíríà. Gbogbo àgbáyé ni wọ́n ti ń gbọ́ àrùn tí ó ń jẹ láti ilẹ̀ Nàìjíríà tí àwọn ọmọ wa ń kọrin nílẹ̀ yìí bákan náà sì ń kọrin ní òkè òkun. Àwọn fíìmù wa ń kọ́ àwọn fíìmù gbéléwò àti ti àwọn èyí tí à ń ṣe tá à ń tà sílẹ̀ òkèèrè ọgbọ́n àti lọ́pọ̀lọpọ̀ èyí tí ó mú ìlọsíwájú bẹ̀rẹ̀ ilẹ̀ Nàìjíríà tó dé kí ọrọ̀ ajé wa sún síwájú pàápàá ní ti ẹnìkọ̀ọ̀kan tí àwọn àgbẹ̀ tí wọ́n fetí sí tí a sì ní ìlọsíwájú nínú ẹ̀. Wọ́n ń kọ́ láti kéréje débi àwọn oníléeṣẹ́ ńlá ti àwọn aládàáni àti ti ìjọba tí àwa ọmọ Nàìjíríà lè dàbùkátà wa gbé lásìkò yìí bó tilẹ̀ jẹ́ pé ọrọ̀ ajé ń ṣe ọ̀jọ̀jọ̀ ọmọ Nàìjíríà náà lè fọwọ́ sọ̀rọ̀ pé mo lè tọ́jú ilé mi mo lè tọ́jú ẹbí mi. Èyí jẹ́ àwọn ìṣòro àwọn àṣeṣe àṣeyọrí ti Nàìjíríà. Ó dẹ̀ ní àkọsílẹ̀ pé a ní àkọsílẹ̀ pé ọmọ Nàìjíríà ní ìfọlọ́pọ̀ a ní àǹfààní láti farada àwọn nǹkan kan àwọn ìṣòro tí a ń bá rí. Èyí jẹ́ àwọn àṣeyọrí wa. Ẹ jẹ́ ká bójú wo díẹ̀ lára àwọn ìṣòro tí a ní ká tó mú lè wá ẹjẹ́ mú ìdí ẹ̀ wá sí ti gbọ̀nyìn. Ètò òmìnira Nàìjíríà là ń gbọ́ láti iléeṣẹ́ FM 92.9 Ìkẹjà.

díẹ̀ ká tó fún pọ̀ láàrin wa ètò ààbò wa ń bo ló wà àwọn ìṣòro kan yọjú láti ibẹ̀ yẹn náà àwọn ọmọ amáyédẹrùn wa díẹ̀ náà ó kù díẹ̀ fún ọmọ nàìjíríà ìwà àjẹbánu ń kọ́ ìwà àjẹbánu tí a mọ̀ sí corruption òun náà gbilẹ̀ ní ilẹ̀ yìí o àìní ètò ẹ̀kọ́ tó wuyì láàrin àwọn àwọn ọ̀dọ́ ọmọ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà lọ sí jẹ́ pé wọn ò tí mọ ọkọ mọ tí wọ́n wà láwọn agbègbè kan ní ilẹ̀ yìí ìnira ebi ìṣẹ́ àti àwọn ìṣòro tó ń bọ ọmọ nàìjíríà fínra ó jẹ́ àwọn ìṣòro tí ó kún ní ilẹ̀ yìí láàrin àwọn mọ̀lẹ́bí tó jẹ́ pé wọn ò lè jẹun ohun tó wù wọ́n ó wà ní ilẹ̀ yìí dáadáa okòwò àti àwọn ilé iṣẹ́ àpapọ̀ àwọn àgbẹ̀ wa ìṣòro tó ń kojú àwọn àgbẹ̀ lóko ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà wọn lọ sóko lọ ṣiṣẹ́ ọ̀gbìn mọ́ tó jẹ́ pé ohun tí ló wù wọ́n láti máa ṣe ṣùgbọ́n ó jẹ́ kí ìfàsẹ́yìn bá ẹ̀ka ètò ẹ̀gbìn àti pé àwọn àgbẹ̀ wa kan wọ́n kìnà pé wọ́n nígbà tí àwọn bá gbé iṣẹ́ kalẹ̀ táwọn ń ṣe iṣẹ́ ọ̀gbìn tó ń ṣèrànlọ́wọ́ owó fún àwọn èèyàn àwọn tí wọn ò ní kankan ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ wọ́n ń gba àwọn ẹ̀tọ́ àwọn ṣùgbọ́n ìtàn nàìjíríà ṣe pé a kàn máa sọ ohun tí à ń dojúkọ lásán bí kò ṣe pé ká náà ká wá ọ̀nà àbáyọ sí bí ìlọsíwájú rẹ̀ ṣe máa rí lẹ́yìn ọdún wa kí ni ó yẹ kí a bẹ̀rẹ̀ tí ní ṣe yàtọ̀ sí àwọn nǹkan tá ti ṣe tẹ́lẹ̀ ẹ̀kọ́ wo ni ìṣòro àti ìrírí àtẹ̀yìnwá wa kọ́ wa báwo ni ìjọba ìlú aládàáni àti àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ nàìjíríà pẹ̀lú àwọn yòókù tó ń rọ̀ kàn ṣe lè ṣe pàápàá gbé ilẹ̀ nàìjíríà àlàáfíà ìṣọ̀kan àti ìfọ̀kànbalẹ̀ gbogbo wa bí a ti ń wo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ọ̀nà àbáyọ ojúṣe gbogbo wa ni má ṣe wo ìjọba nìkan ojúṣe wa ni láti mú ilẹ̀ nàìjíríà kásun sókè inú ilé wa níkọ̀ọ̀kan bí ìjọba ṣe ń ṣe bó ṣe jẹ́ pé àwọn ọlọ́ni iṣẹ́ tó pọ̀ láti ṣe àwọn aráàlú náà ni ojúṣe wa láti ṣe kí la lè ṣe ríro àwọn ilé iṣẹ́ wa lágbára ìyẹn jẹ́ ti ìjọba láti jábọ̀ iṣẹ́ ìrújú wọn fún wa ní gbogbo ìgbà kí wọ́n sì máa ṣe òótọ́ kíkojú mọ́ ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ wa pàápàá àti àwọn àgbàlagbà náà kí a má jẹ́ pé ìwé ẹ̀rí la máa gbé dání káàkiri àwọn iṣẹ́ kí wọ́n pèsè ẹ̀ ká fa àyè gba àwọn ọ̀dọ́ wa láti máa dáwọ́ àwọn nǹkan ká fi wọ́n sí ẹ̀ka ọrọ̀ ajé ìpèsè iṣẹ́ ọgbọ́n dá ìrànlọ́wọ́ fún àwọn àgbàlagbà náà kí pé ìwé ẹ̀rí la máa gbé dání káàkiri àwọn iṣẹ́ ọwọ́ kí wọ́n pèsè ẹ̀ àyè gba àwọn ọ̀dọ́ wa láti máa dáwọ́ lé àwọn nǹkan ká fi wọ́n sí ajé ìpèsè iṣẹ́ ọgbọ́n àtinúdá ìrànlọ́wọ́ fún àwọn òwò kéréje ìmọ̀ ìjìnlẹ̀ tẹkinọ́lọ́jì kó gbinlẹ̀ sí èyí tí ó wà ní ìwúrí tí àwọn ilẹ̀ òkè náà yóò fi lè tẹ́wọ́ gbà ìpèsè àwọn ohun amáyédẹrùn iná ọba ọ̀nà ètò ìrìnà lílọ bíbọ̀ wa omi ìpèsè ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì lówó pọ́ọ́kú ẹ jẹ́ ká sọ nípa ìyẹn nítorí pé nísìn àmọ́ ìta àfihàn data wa ti wà ní ayé ọ̀làjú báyìí ṣùgbọ́n bó ṣe máa lọ́ọ́lẹ̀ lè máa kàn síra wa tí a lè máa fi bá ara wa sọ̀rọ̀ tí ìfọ̀kànbalẹ̀ máa fi bá gbogbo wa àwọn eléyìí ló jẹ́ ojúṣe ìjọba yàtọ̀ sí àwọn nǹkan míì náà tó ti ojúṣe wọn kí ni ojúṣe ọmọ nàìjíríà ká máa san owó orí ká máa ṣàpọ́nlé ara wa ká gbé àṣà àti èdè wa ká gbé ẹ̀sìn wa lárugẹ ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin ara wa tẹ̀lé àṣẹ tí ìjọba bá pa bí a ti ń ṣe ayẹyẹ àyájọ́ ọdún 1996 tòní ilẹ̀ nàìjíríà ó yẹ bèrè lọ́ra wa pé àwọn nǹkan wo lèmi lè ṣe láti sún ilẹ̀ nàìjíríà síwájú tó máa mú eléyìí wá ẹ jẹ́ ká gbọ́ ohun àlejò wa tí a ní.

shape sir e ti gbo n to so ta lo tun wa nbe o aya a ti gbo o ki le fe se lati tun Nigeria soke e se ma kí lẹ́yìn fẹ́ ṣe ó yá ìbéèrè tiwa ni kí lẹ́yìn fẹ́ ṣe láti tún nàìjíríà sókè kí ni mọ. ẹ ṣe o kí lẹ́yìn wá fẹ́ ṣe o kí ni mọ ràn yín o gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà ẹ ṣe bond fm 92.9 òmìnira nàìjíríà. Tòní o ní ètò tí atẹ́pẹpẹ báyìí tí a tẹ̀lẹ̀ díẹ̀díẹ̀ fún àwọn tí wọ́n ti pè ìbéèrè wa ni pé kí ni àwa fẹ́ ṣe kí ni èmi fẹ́ ṣe láti sún nàìjíríà sókè kí ni àwa fẹ́ ṣe láti sún nàìjíríà sókè yẹn ni ìbéèrè wa lónìí àmúkíwa kí akọ ọdún òmìnira ilẹ̀ nàìjíríà kí ọlọ́run kó bùkún fún ilẹ̀ nàìjíríà àdúrà wa nìyẹn jí ká fi àgbàgbà ètò ìrọ̀ fún ẹ̀mí tó bá ti dìdí gbàmí àmọ́ àkọ̀tún wa a ti sọ nípa àwọn ìrírí wa àwọn àṣeyọrí wa àti àwọn ìṣòro wa àti àwọn tí ẹ káwa náà ṣe gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà gbogbo alámojúṣe wa ẹ̀jẹ̀ ká ṣe ilẹ̀ lè sùn síwájú kí òmìnira ìka lè máa jọ gbádùn ẹ̀ sí àti àwọn aráàlú àti ìjọba àwọn tó ń ṣèjọba ló wà lórí ká máa gbàdúrà fún wọn pé kí ọlọ́run kó bù fún ilẹ̀ yá fún ọdún ẹni o ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀ mo kí olótú ìlú wa ògún láìkè mo kí

sí àfàlà àti àlàkọsán nínú òkópa nínú ètò ìdájọ́ ìlú Okun Adé àti amojú ẹ̀rọ tàjọ wà ń bí Ọláyinka Anigboya tèmi tọpẹ agbòrò Akinwole lorúkọ mi wà pé Nàìjíríà yìí yóò máa dùn sí ni gbogbo wa jẹ́ kájọ fọwọ́ gbé ká gbé dé Èkó kí a lè sọ nípa ti àwa pé a ṣe ìwọ̀n tí a lè ṣe àwọn kan lànà àwa ní ẹ jẹ́ ká fi ọjọ́ òde sílẹ̀ kí àwọn tó máa dé lọ́la náà ṣojúṣe wọn a ṣe é ṣe fún wa o a dúpẹ́ lọ́wọ́ yín

aki gbogbo ape aku odun aku yedun odun ayabo fun alase ti edumare akotun ayika lagbara eleda olodun lo modun elodun lawon agbalagba so gbogbo ojo aye ina odun ni oni ti se ojo kini osu kewa odun 2026 na ni Nigeria pe odun meridini adorin ti agbominira lowo awon ibo amunisin adupe ni owo olorun gege bi orin wa se so pe ajo dabi ile na lo mu ki are Bola Ahmed Tinubu bale gude silu Eko lati ijeta to si je pe loni ti se ayajo ominira won ba gbogbo mo lede Nigeria soro oro ireti lori ohun ti ka ma reti ninu isejoba iti won gbe dani bayi are Bola Ahmed Tinubu ti so fun gbogbo wa pe ati moribo kuro ninu atuto to le poran yi ati bo sinu igba otun to kun fun oro lasiko ti awa yi won ni ise ikini awon fun odun ominira ile wa elekerin di laadorin iru e laaro oni ona ni pe niko bi odun 84 seyin ni ayajo oni na ni asia olede wa Nigeria lo fo loke lala fun igba kokko gege bi olere to si labe isirumo orilede olominira looto olede to ye pe o da duro lori ese won ni opopolopo idojuko ati ipenija na ni ati koju leyin ta gbominira awon ipenija bi ogun abele leyin ta moribo abo si joba ologun awon ipenija bi oro aje ipenija eto abo won ni sugbon sa ifayaran awon mo ilede wa Nigeria lo si mu ki olede ma tesi waju gege bi orilede ti otuka to wa papo to si je orilede olominira won gborin fa awon agbe aroko bodude fu ise takun takun eti won se won lawon mo riri agbe o ko sagbe ko si onje won dupe lowo awon ontaja ton se karakata kakakiri orilede yi pe apamowo owo atajiri oja won leyin le nje ki awon kan ko ma wa fun gbogbo awon omo orilede yi nipa idokowo yin ati ogbon idanuse ti en lo bakan lo dupe lowo awon tisha oluko ewe o te n ba wa ko awon omo orilede wa Nigeria to fi je pe ani dokita ani engineer ani orisise awo eyan won ni ise ribiribi na ni tisha nse are tu wa dupe lowo awon olokowo ti won finu fido to wa alaafia won bo no apo alaafia won ti won dase sile ni orilede yi ti opopolopo omo orilede ti won fin rise se ton rowo osugba ton rowo na ton ri taje se won o gbagbe awon jagunjagun ati awon eso alaabo fun ipa ribiribi ti won ko ninu idagbasoke orilede yi lai si eto abo ko le si idagbasoke o kijo kijo lawon yoba ma saka akiri won ni ile je ki eto abo ko de daada lori oro eto oro aje are ni a o kan le so pe ijoba o se nkankan won ni ijoba n sise takun takun lati ri pe erongba ijoba e lati ri pe oro aje wa wo trillion kan dollar ipe o si wa loju ona won ni agbodo gbiyanju lati ri pe awon igbese ta won gbe o su esore ka kowo ti awon leyin aye wa ni nkan ti awon ko le kan bayi na ni pe bi owo oja ati awon owo nkan ti a nlo nile ati lawon bi gbogbo bo se ma wa le pepepe fun igba ye gbadun awon ara ilu ipe ise ta awon musa logun bayi ni e won ni bakan na lara erongba awon o na ni bi owo ohun elo ta ara sile ni bi electronics ati gbogbo nkan lori sisi ati ohun awon elo ti awon ile ise to npese nkan lo iyen ta mo si raw material bo se ma wa le won ni ele a tu je ki ara de ilu won ni owo oko na ibase oko oju omi ni o ibase toju rin ni o ibase tori ile abi to furufu bo se ma wa le daada de bi pe ta awon eyan ba lo raja to ma si owo oko mo abi yan fe lo sibi kan abi bi keji to wo oko ni di wahala to ma wa le won lawon gbegbe se lori yen na nipa bi a se ma dogbon ma lo afefe idana fun awon oko ni o le de wa Naija tori pe iyen o tu wa le daada
Ààrẹ Tinubu ṣàpèjúwe ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí èyí tí ó ti lọ ṣàyẹ̀wò ìyẹn tí wọ́n pè ní diagnosis tí wọ́n ti diagnose ẹgbẹ́ àṣà olóyìnbó tó wá fi hàn pé ó ní àìsàn jẹjẹrẹ cancer. Wọ́n ní látọjọ́ pípẹ́ náà ni wọ́n ti ṣàyẹ̀wò yìí o. Ṣùgbọ́n àwọn tó wá dipò òṣèlú mú tọ́jú aláṣẹ ń gbà náà kàkà kí wọ́n fepo kò ó jàgá kó má bàa di epo iyebíye. Wọ́n ní wọ́n tọpo lé lórí ni wọ́n ń fò ríra dípò iṣẹ́ abẹ tí ọrọ̀ ajé orílẹ̀-èdè nílò. Wọ́n ní gẹ́gẹ́ bí bàbá tó bá fẹ́ràn ọmọ ẹ̀ tí ò fẹ́ kí jẹjẹrẹ yìí kó gbilẹ̀ kó gbalé kó gboko wípé ó ti mọ̀ pé iṣẹ́ abẹ náà ló nílò. Wọ́n ní ìgbésẹ̀ táwọn gbé nìyẹn pé àwọn rí pé ọrọ̀ ajé wa ó nílò ìgbésẹ̀ tó yàtọ̀ ìgbésẹ̀ gbòógì ọ̀nà òun ni àwọn ṣe. Bàbá wa ṣiṣẹ́ abẹ tán àwa náà bí wọn bó ṣe máa rí lára ẹni bá ṣiṣẹ́ abẹ ó máa nírora ṣùgbọ́n tó bá jiná tán ń kọ́ ìlera dé a lè fò sókè fò sọ́hun. Ní báyìí wọ́n ti parí iṣẹ́ abẹ náà a sì wà ní kára farabalẹ̀ ìfarabalẹ̀ títí tí egbò àbí iṣẹ́ abẹ náà tó máa fi jiná tán yanyan. Wọ́n ní lẹ́yìn eléyìí after working kí ló kù ìgbádùn ló kù tí a máa jẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Wọ́n ní ẹ má gbọ́ràn sí àwọn kan lẹ́nu o wọ́n ń pariwo pé owó ìrànwọ́ epo pẹtiró táwọn sọ pé ó ti lọ́njọ́ sí táwọn sí sọ́sídì ipe wọ́n fẹ́ dá a padà ipe kó padà wá òun náà ni ó lè jẹ́ ọ̀nà àbáyọ wọ́n ní ká má dá wọn lóhùn. Wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ dàbí ariwo ọjà ni wọ́n níyàn kì í sì fiyèsí ariwo ọjà tó bá fẹ́ tẹ̀síwájú ẹni bá fẹ́ tẹ̀síwájú kò ní dúró sí láàrin ọjà kó wọ́n máa wò pé ìbolariwo lè ti wá ìbolariwo lè ti wá ẹni ń tayọ̀ ẹni ń tepo kó fẹ́ máa fetí sí tiwọn tó sì jẹ́ pé ohun tó fẹ́ rà ẹ̀ràn ló fẹ́ rà pé a gbọ́dọ̀ wo ariwo ọjà. Gbogbo àwọn tó ń pariwo kí sọ́bsidì padà wá ọ̀rọ̀ wọn dàbí ẹni tó ń pariwo ọjà ni. Ààrẹ wa rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti má ṣe jákàn rárá ẹ má bọkàn jẹ́ ẹ má rẹ̀wẹ̀sì ẹ má káàárẹ̀. Wọ́n ní àlàáfíà àti ìdàgbàsókè ń bọ̀ wá tó yẹ pé ó máa fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní orílẹ̀-èdè torí pé lẹ́yìn òkùnkùn bírimù ìmọ́lẹ̀ máa tàn ni gẹ́gẹ́ bí ààrẹ ṣe ń ṣe ìlérí. Ààrẹ ní tá a bá gbàgbé tá a bá sì gbàgbé káwọn ran wa létí o. Wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà gbòmìnira lọ́wọ́ àwọn orílẹ̀-èdè Bìtìkó ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Wọ́n ní ìjọba àpapọ̀ ti wá kéde ní gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè láti ṣe àjọyọ̀ ọdún 1960 66 years independence anniversary. Ààrẹ kí wa wọ́n sì ń bèrè fún ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọwọ́ gbogbo wa. Kò síbi tó dàbí lẹ́lẹ́yẹ ń ké o kò síbi tó dàbí orílẹ̀-èdè ẹni gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR bí wọ́n ṣe sọ ní àárọ̀ ti tòní. Kò síbi tó dàbí lé o. God bless Nigeria.

ẹni o kò síbi tó dàbí ilé náà ké kó síbi tó dàbí orílẹ̀-èdè wa nàìjíríà kò síbi tó dàbí ibi tí a bí wa ọ̀rọ̀ ni ààrẹ ti sọ kalẹ̀ yẹn a sì rí pé ààrẹ tọ̀ ọ́ tá a bá wò ó ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn nǹkan ti dàgbàsókè bá wa ọ̀nà wà ń bẹ̀ a sì rí pé ààrẹ gbìyànjú lórí ọ̀nà láti bí ọdún mélòó sẹ́yìn ní àwọn ọdún 1970 ni wọ́n ti la ọ̀nà tuntun ti pé àkànṣe àtúnṣe àwọn ọ̀nà tó ti wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìṣèjọba tó ń bẹ lóde yìí wọ́n wò pé láìsí ọ̀nà ìdàgbé kò ní múlẹ̀ dóko dáadáa wọ́n ṣe ọ̀nà tuntun wọ́n pèsè ọ̀nà tuntun yìí tí a mọ̀ sí Lagos Calabar Coastal a sì mọ iye àǹfààní rẹpẹtẹ àwọn ìgbèríko kẹ́kọ̀ọ́ yìí tó gbà kọjá ìpínlẹ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọ̀nà kọjá léyìí tó ti máa jẹ́ kí àwọn eré oko kí o máa láti àwọn ìlú kéréje kéréje sí ìlú ńlá léyìí tó tún máa ṣí àǹfààní ọ̀pọ̀ ìdókòwò àti ọrọ̀ ajé sílẹ̀ nípínlẹ̀ mẹ́sẹ̀sán tí ọ̀nà yìí gbà bákan náà ni àwọn olùgbé ìpínlẹ̀ adamawa pàápàá ní agbègbè mubi lọ́hùn táǹpẹ́ lọ́wọ́ ààrẹ fún àwọn ọ̀nà tuntun tí wọ́n ṣe ọ̀nà sokoto adagiri super highway ìyẹn náà tún bẹ́ẹ̀ ṣèjọba tó ń bẹ lóde òun náà ni wọ́n ń ṣe ìjọba ń gbìyànjú wọ́n sì ń sapá wọn láti rí i pé ètò ọrọ̀ ajé ó bú ìyẹn rè láìpẹ́ iná

tọjọ mẹta ọdún mẹrìndínlẹ́ àádọ́rin kìí ṣe wa bá wa sákọ́ ní kúkúrú ààrẹ ti fi ní ìrètí pé ètò ọrọ̀ ajé táwọn ń ṣe ó dàbí ìgbà tí èèyàn ń ṣiṣẹ́ abẹ ni wọ́n sì ní àwọn ti parí iṣẹ́ abẹ náà lẹ́yìn tó parí iṣẹ́ abẹ náà pé ìgbádùn ló kàn báyìí ara wa lè dọ́kítọ̀ ti parí iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé abẹ náà ó kẹsẹ̀ járí ní báyìí ká máa wá retí àlàáfíà pípé lórí ọrọ̀ ajé wa ni adúpẹ́ ní ọwọ́ ọlọ́run bí a ṣe lọ lára àwọn màmá wa tó máa ń fún wa ní àwọn ìtàn àti àwọn nǹkan tó rọ̀ mọ́ nípa ká tó gbéra màmá jẹ́ aláìsí ní ìjẹ̀jọ́ òní náà ni àdúrà fìdá ọjọ́ mẹ́jọ alájà wòsílàtà àṣàkẹ́ oníkòyí ọmọ olùwà ó máa wá gba mùsùn local government ní palma avenue ní mùsùn aago méjì ọ̀sán òní náà ni àbí nǹkan díẹ̀ ní orin yẹn fún mi ẹ jẹ́ kí má kọ́lì tó bọ̀ kí a tó kọrin o ẹ jẹ́ kó olúwa tó kún bọ̀ kí a tó kọrin tí má kọ́lì bá lè bọ̀ má bì má bẹ̀ dá o bí má àwọn tó lọ gbòmìnira wá fún wa nìyẹn ní privy council tọlọbó ìbò fún abat má kọ́lì fún ara rẹ àwọn orin yẹn ó pọ̀ rẹpẹtẹ màmá ti lọ báyìí ta ló fi máa fún wa ní àwọn orin àwọn ìjẹ́ pé ká tó gbàmìnira alájà wòsílà àṣàkẹ́ oníkòyí ọ̀run rẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ olótù ọrẹ olúwa ògúnnáìkè abiodun fọlọ́ọ̀ṣọ́ lórúkọ tèmi nàìjíríà yìí dùn lágbára ọlọ́run á dùn

Ọlọ́run kò ní ni wa lára. Ìròyìn àpapọ̀ ló ń dé sí etí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 9.9. Ẹ̀ka ti Radio Nigeria ta wà nílùú Onígbòǹgbò ní Kàlékò. Àmọ́ ṣáájú, àwọn kókó tó jẹ́ nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní orílẹ̀ Nàìjíríà ti sún kúrò ní ìpele àtúnṣe sí ipò ọ̀rọ̀ àti ọ̀tun. Bí àjọ NLC ṣe ń bèrè fún owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́, àdínkù owó epo bẹntiró. Alága ìjọba Sómolú ti tún ọ̀rọ̀ ìdánilójú rẹ̀ sọ lórí àtìlẹ́yìn fún àwọn níbi àyájọ́ ọdún àwọn àgbẹ̀ ní Sómolú. Mr. Orílẹ̀-èdè Israel Benjamin Netanyahu ní òun kò tíì mọ okùnfà ìṣẹ̀lẹ̀ ìkọlù ọkọ̀ bàálù eléyìí tó ń lọ láti Dubai lọ sí Tel Aviv. Wáyé ìròyìn náà rí lẹ́kúnrẹ́rẹ́ Tẹnu Fauzia Salakọ sán ni. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ fún ọmọ orílẹ̀-èdè yìí wípé orílẹ̀-èdè Nàìjíríà ti sún níbi ìpele àtúnṣe ìnira sí ìpele ìgbà ọ̀tun àti ọ̀rọ̀. Ààrẹ sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù èní ní ìsàmì ayẹyẹ ọdún 1964 tí orílẹ̀-èdè yìí gba òmìnira 66th Independence Anniversary. Ààrẹ Tinubu ní níbi ọdún 1964 tí wọ́n ti ta orílẹ̀-èdè Nàìjíríà sókè fún ìgbà àkọ́kọ́ lọ́dún náà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti gba òmìnira láti dádúró. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé ọpọ́lọpọ̀ ìpèníjà ló ti dojúkọ orílẹ̀-èdè yìí bí ogbélé, ìṣàkóso ìjọba àti gbígba ìjọba tí ológun, ètò ààbò tó mẹ́hẹ, ètò ọrọ̀ ajé tí kò ṣẹnure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní àmọ́ ẹ̀mí ìfẹ́ orílẹ̀-èdè yìí tọ́wọn ọmọ orílẹ̀-èdè yìí ní ó túbọ̀ mú kí orílẹ̀-èdè yìí túbọ̀ máa ní ìlẹsíwájú. Wọ́n gbóṣùbà sàdánkátà fún àwọn ẹgbẹ́ àgbẹ̀ aroko bọ́dúndé, olùkọ́, oníṣòwò, onítítà rírà pẹ̀lú àwọn ilé ológun káàkiri fún ipa àti àtìlẹ́yìn wọn lórí àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Lórí ọrọ̀ ajé, ààrẹ ní àkọlé kan ìṣàkóso ìjọba àwọn ní láti ṣiṣẹ́ lórí mímú ìgbésí ayé rọrùn fún àwọn aráàlú, ṣíṣàdínkù ọ̀wọ́ngógó ìpèsè nǹkan àti lórí ìgbòkègbodò ọkọ̀ ohun lílo àwọn nǹkan lílò káàkiri orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu ṣàpèjúwe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí alámòdì kan tó ní àìsàn jẹjẹrẹ tó wá jẹ́ wípé ohun tó ti ń ṣe àwọn tó ti ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè yìí kàn wá. Wọ́n kàn wá ọ̀nà àbáyọ ní kíákíá lórí rẹ̀ ni dípò kí wọ́n tó máa wa àìsàn jẹjẹrẹ náà tán pátápátá tegbòtegbò. Nídìí yìí wọ́n rọ wá láti má pàdánù àánú àti ìrètí tí a ní kí a sì rí dájú wípé a túbọ̀ mú un lọ́kùnkúndùn láti rí pé orílẹ̀-èdè yìí túbọ̀ lọ sí iwájú. Lákòótọ́ wọn rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má sọ ìrètí nù nítorí pé dídùn ni ọ̀sán yóò sọ fún gbogbo wa lórí àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ yìí Nigeria Labour Congress ti pèpè pé fún àdínkù owó epo bẹntiró, àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ látàrí ọ̀wọ́ngógó nǹkan nílùú ti ṣe ń mú kí ìgbésí ayé nira fún àwọn òṣìṣẹ́. Àjọ NLC pe ìpè yìí nínú àtẹ̀jáde kan tó tari síta ní ìsàmì ayẹyẹ àjọ̀dún òmìnira torílẹ̀-èdè yìí ṣe lénìí. Àtẹ̀jáde náà tí ààrẹ àjọ NLC Joe Ajaero tó buwọ́ lù tí wọ́n sì pe àkórí rẹ̀ ní ìrètí wa ó dá àwọn ìfẹ́ ọkàn wa látàyàn láàyò láti ṣe àti ìgbésẹ̀ iṣẹ́ tá a bá ṣe. Àjọ náà ní ìbéèrè táwọn ń bèrè fún yìí ó ti ṣe pàtàkì láti wáyé látàrí bí àwọn òṣìṣẹ́ káàkiri yìí ṣe ń dojúkọ ọ̀wọ́ngógó owó ilé ní sísan, ọ̀wọ́ngógó owó mọ́tò, oúnjẹ àti ètò ẹ̀kọ́ fún àwọn ẹbí wọn. Gbogbo ìnira táwọn òṣìṣẹ́ ń dojúkọ yìí kò ṣe látàrí bí owó ìdúró ti ṣe ń lọ sókè ní gbogbo ìgbà látàrí sọ́bsidì ìjọba yọwọ́ kílàngó ẹ̀ kúrò láwo lọ́dún 2023. Bákan náà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti mú ìgbà

lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ètò ààbò tó péye fún wọn àti ṣíṣe iṣẹ́ ìjọba tó ní òótọ́ kí wọ́n mú un lọ́kùnkúndùn ìṣe ṣe ìsàmì àyájọ́ ọdún kẹrìndínláàádọ́rin tí a gba kúrò lọ́wọ́ ìjọba amúnisìn ìyẹn 66th independence anniversary tó ń wáyé ní gbogbo ọjọ́ kìíní oṣù kẹwàá lọ́dọọdún adarí àjọ kápá ọ̀gbẹ́ni akínbọ̀dé olúwàfẹ́mi ló sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ fún ayẹyẹ òmìnira náà ó ní bí ìlọsíwájú ṣe ń dé bá ètò ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí nàìjíríà ṣe pẹ̀lú bí gbogbo ohun amáyédẹrùn bó ṣe wà lárọ̀ọ́wọ́tún àwọn orílẹ̀-èdè yìí sí èyí ni yóò túmọ̀ bí ètò ìjọba àwarawa ṣe dáa sí àti pé pàápàá bó ṣe dùn tó ó wá rọ ìjọba láti rí dájú pé iṣẹ́ gidi lórí ètò ilé iṣẹ́ wọ̀gbẹ́ àìtó oúnjẹ àti ilé gbígbé tí kò wọ́n jọjọ kí wọ́n pèsè rẹ̀ ìpèsè iṣẹ́ ètò ìlera tó dára ìmọ́wọ́dúró iná mọ̀nàmọ́ná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027 ọ̀gbẹ́ni olúwàfẹ́mi rọ gbogbo àwọn àjọ ìjọba tó fi àjọ inec àwọn ẹgbẹ́ olóṣèlú àtàwọn ẹlẹ́ṣọ́ ààbò láti ṣiṣẹ́ lórí bí ètò ìdìbò ọ̀hún yóò ṣe lọ nírọwọ́-rọsẹ̀ pẹ̀lú ìrọ̀rùn láláìsí ìṣẹ̀lẹ̀ à ń ta ìbò tàbí ra ìbò kí àlàáfíà sì jọba lásìkò ení ni àyájọ́ ọdún kẹrìndínláàádọ́rin orílẹ̀-èdè nàìjíríà gba òmìnira láti bí ọdún mọ́dún lẹ́yìn àti orílẹ̀-èdè yìí gbà ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti wáyé nípa ìtàn orílẹ̀-èdè nàìjíríà bíi ogun abẹ́lé ìfipágbà àtàwọn ìṣẹ̀lẹ̀ míì ó ní wọ́n ti fi orílẹ̀-èdè nàìjíríà là nínú àkànṣe iṣẹ́ ìwádìí ìjábọ̀ yìí tí aṣojú kọ̀ròyìn wa adéyẹmí adésànyà ṣe ó wòye àwọn ìṣẹ̀lẹ̀ yìí àsìkò tí orílẹ̀-èdè nàìjíríà wà báyìí nípa ètò ìṣàkóso àti ìṣèlú láti bí ọdún 1997 tí a ti gba òmìnira ẹ̀jẹ̀ àgbọ̀n.

0: ọ̀bọ̀ orísìí wọ̀ yìí ṣèjọba warawa tọ́jú lórí ó sàn ju ìjọba òun lọ. Nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n nípa ìròyìn òṣèlú ní ilé ẹ̀kọ́ ìlú Èkó, ọ̀jọ̀gbọ́n Táyọ̀ Popoọlá bó tilẹ̀ jẹ́ wípé ìpèníjà ń kọbẹ̀ yìí, àwọn ọmọ ilẹ̀ yìí sì ní ohun tó pọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún lórí ayájọ́ òmìnira tọdún yìí.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ òmìnira ọdún 1966 sí Nàìjíríà. Ọpẹ́ ni fọ́lọ́ pé Nàìjíríà ṣì wà lójọ́ dẹ̀jù kan lónìí. Jẹ́ pẹ́ náà ni pé wọ́n gbàgbé pé gbogbo abẹ́lé rárùn ní ọdún 1967 títí dé 1970. A dúpẹ́ pé Ọlọ́run dá pàmì yẹn.
0: Ọ̀jọ̀gbọ́n Popoọlá rọ àwọn ìjọba ẹlẹ́kànjẹ̀ká láti ṣe àwọn èyí tí ó ṣe aráàlú láǹfààní tí ó sì jẹ́ kí aráàlú lè fọkàn tán wọn. Bákan náà ni amòye kan Ọ̀gbẹ́ni Àfọlábí Adédèjì fi etí kúkú hàn pé ẹ̀kọ́ kò ní pẹ́ sojú nínú fún Nàìjíríà lórí àwọn ìpèníjà ọ̀tún tí àwọn olórí ilẹ̀ yìí bá gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kọ́ ìjọba láti dín bí wọ́n ṣe ń ná owó àti bí wọ́n ṣe ń yá lókè òkun kù.
2: Ọ̀rọ̀ ìnákùnà ti gba àwọn àsọwọ́lé nípa ìnákùnà lẹ́nu bí mẹ́ta ẹ̀ là ń gbọ́ pé wọ́n fẹ́ fi kún oníkálukú ní National Assembly. Kò tiẹ̀ má fi hàn tí àwọn kan wà fún tiẹ̀ rí rárá. Ẹlòmíì a máa rìn lọ sí ibi tó fẹ́ lọ sí òkúta function. Mọ́tò mẹ́wàá méjì lámẹ́ ìgbógun a máa ẹ̀lẹ́ ẹnìkan ṣoṣo adẹ̀ní ikún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ọ̀gbẹ́ni Adédèjì rọ àwọn olóṣèlú lórí ètò ìdìbò ọdún tó ń bọ̀ láti jẹ́ kí ìfẹ́ orílẹ̀-èdè kó jọba lọ́kàn wọn

0: aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe, àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe, tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe, ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe, ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà

Class Investor ṣe o ma n fọ atọgbẹ kúrò lára o sì ma n jẹ kí ara bọ sípò lọwọ àìlera Nafdac ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní àwọn egbòogi wa ẹlẹ́rìí wọn rà nílé ìtajà oògùn káàkiri ẹlẹ́rìí rà ní bisilọlá pharmacy wọn wà lẹ́gbẹ́dá àti okùnọlá ẹlẹ́rìí rà ní ojos pharmacy ẹgbẹ́dá bákan náà ẹlẹ́rìí rà ní juta pharmacy wọn wà ní sherry wọn wà ní council wọn wà láyọ̀bọ ẹlẹ́rìí rà ní ramsgate pharmacy ní sango ní ìdí ìrókò road wọn wà ní abúlé ẹgbà wọn wà ní ìjàyè wọn wà ní kọlá àti ìyànà ìyẹsí ẹlẹ́rìí rà ní b emmanuel pharmacy ní alásàlátù road ní mushin ẹlẹ́rìí rà ní zin pharmacy ní mushin ẹlẹ́rìí rà ní vin paul pharmacy wà ní mushin ẹlẹ́rìí rà ní uzo b pharmacy ní mushin ẹlẹ́rìí rà ní m&j and son pharmacy ní mushin ẹlẹ́rìí rà ní wellness pharmacy ní jakonde gate isolo road ẹlẹ́rìí rà ní yankee pharmacy ní badagry ẹlẹ́rìí rà ní satchmore pharmacy wọ́n wà ní badagry ẹlẹ́rìí rà ní stb pharmacy wọ́n wà ní badagry ẹlẹ́rìí rà ní great lord pharmacy ajayi road ọgbà ẹlẹ́rìí rà ní estin pharmacy ọgbà bus stop ẹlẹ́rìí rà ní neb pharmacy ní opposite nnpc filling station ní bank road agege ẹlẹ́rìí rà ní bruno and matt pharmacy nepa bus stop ejigbo ẹlẹ́rìí rà ní ben eze pharmacy number 1 demoni street ketu ó wà ní nesco pharmacy ní ketu ẹlẹ́rìí rà ní promilo health care jumafac bus stop ikorodu ẹlẹ́rìí rà ní lux pharmacy ní ikorodu opposite uba and ikorodu garage ẹlẹ́rìí rà ní gabis pharmacy ìdúgọ̀ràn ìdúmọ̀ta ẹlẹ́rìí rà ní pharmacare pharmacy wọ́n wà ní festac àti satellite town ẹlẹ́rìí rà ní ox pharmacy wọ́n wà ní festac àti satellite ẹlẹ́rìí rà ní omega pharmacy wọ́n wà ní church street akeogun nípajà lẹ́gbẹ̀ẹ́ post office nípajà wọ́n wà ní command náà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103 0703-039-8601 or 01-4508-72 address office wa Vital Royal Health 7 Awolowo Way Ikeja Lagos opposite Ikeja Local Government Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

Abeba 92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

kó lè máa fi ọkọ̀ wa fi pa ọgbọ́n gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ èyí láti máa kí màmá wa ọ̀nà ibi Bukola Adedeji Omope executive chairman Bariga local council àti bàbá wa the prince of peace ọ̀nàrẹ́bù Samuel Olúfẹ́mi Àpáta member Lagos State House of Assembly Sọmọlú constituency 2 kú oríire ọjọ́ ìbí every 1st of October independent day èyí ni ọjọ́ ìbí wọn happy birthday to you sir ìgbà ọdún ọjọ́ kan ni o àlékún owó àlékún ọlá àlékún ògo ẹ ò ní fikú lókìkí o ẹ ò ní yàgàn alẹ́ ìlú Bariga ò ní bàjẹ́ àmì olùkéde the sixth legislative arm of Bariga under the leadership of right honorable Wasil

0: ìṣirò. Bá pàyà ṣẹ̀gùn tí ipò àmúṣirò. Jésù Kristì ni Olúwa ẹgbà bẹ́ẹ̀.
1: Jígìrì yóò sì sọ̀rọ̀ sókè nítorí pé àbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àyípadà ọ̀tún ti dé.
2: Ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀ àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ipá láàrin takọtabo, àìní àǹfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àtàwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ ṣá, lápapọ̀ báyìí àyí ìtàn náà padà.
3: Bí ìwọ bá ń dojúkọ ìwà ipá kan tàbí o nílò ìrànlọ́wọ́ lọ́nà kanà, mo fẹ́ kó mọ̀ wípé òòrá wà láti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àtàwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ṣetán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ sókè.
2: Fún ọdún mẹ́ta, iléeṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL ìyẹn Renewed Women's Voice Leadership yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kan ọ̀jọ̀kan fáwọn obìnrin àtàwọn ọmọdébìnrin. Látòrí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí ríronú lágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ fáwọn àǹfààní ìdánilówó. Àwọn obìnrin tí ń kúrò lẹ́ni tí ò lè dápawó wọlé mọ̀ fẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ.
1: Àwùjọ tó bẹ̀rẹ̀ bá ti dẹni ìrú lágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí ni.
2: Iléeṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétí bọ̀yìí.

Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ló lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọnilé wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìgbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú iléeṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.mecom.gov.ng www.pemcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pọ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì Hallelujah, Hallelujah, Hallelujah Ìjọ CCC ọ̀nà àrà Cathedral ìwàyà kéde àjọ̀dún àádọ́tọ̀dún ilé tí yóò wáyé nínú ìjọrin ní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026 láàgbé mẹ́wàá òwúrọ̀ àṣeyí ṣàmọ́dúró àmì olùkéde ni Supreme Evangelist Àjẹsà Dáúdù Shepherd in Charge Jésù Gbolúwa.

0: le go.
1: Eh, ẹ ma tun ka bo pada sori eto gba bọọlu sawọn lati le se Bon FM 92.9 Happy Independence si gbogbo ololufẹ bọọlu sawọn lapapọ apa julọ awọn ọmọ ede Nigeria mo ke wa o aku ayajo omenira omenira leyi kukuni ni wa lara pelu asọna wa mi alawura bi ibire na ni o ja si oro tura ko ba mi o kedaku ba bu sori lede yi o le ba adun ko si ni gbogbo nu tori pe to wa dun na la wa na ma fe ni enu ope la fi le ni yan gan pe ile ta wa yi ifokan bale wa nbe jojo ju be lo e ma fe le kira ku rorun 66 years ande wa lo re die na nu ayi para re si nba wa ta ba gbagbo nikan na lokun oju ta fi wo lo yato ayi pada nba ile ni Nigeria bo ti le won yohun kori ase mo pe ibide na ni o ja si ah ni dake adua ni o da ni wa pa ife lo se to ma wa ile ni o ko ja be le ni ti se August 1 mota pelu gibatra na ma wo ya aja lago meje ku seju me dogun afcon na se nte saju le ni na se ni sugbon la ode yi awon fesa kan wa de pe ola le yen lanfa lati wo sugbon te ni yi island pelu austria bakan na israel pelu ko sofo leni ni eni ti October 1 ago mejo ku seju medogun ni fe so se yen ma waye bakan na Denmark pelu Portugal eni yo ya lara oto la ago mejo ku seju medogun Germany pelu Serbia nko ale na ni bakan na Greece ati Netherlands Norway pelu iko Wales la le yi ni eno ma waye oro to wa nja ran ran yi lori tani Cristiano Ronaldo ah wa so pe Sure, ya kori be se ko ya kori be well to ba je wo na ti shuru ara re wo tori pe elerun ara ni gbogbo wa oda le mada mi awo odada mada ohun loro to wa nle yi tori internet ti o ti daru lo ni ka pe ni lori oro Ronaldo latari pe o binu ko ni ibudo gbaradi ta mo si camp ni Portugal lohun pe ah ah nta adehun oro ta jo so lati bere pepe eti pada so si e ko nibe nje ta lohun ati ejo ni gbolohun ai agboya ara won bi o se won ati akoni mo gba won George Mendes na ni o se arumoje fun gege bi iroyin ta gbo ati pe julo en to je ore re timotimo kan ninu awon ore re to tun won daada lo reveal lo so n to fa ko mo okun ore gan jade pe a Ronaldo re le binu oro ajo so yepo wa lati le pepe pelu akoni mo gba re en ta mo si George Mendes ke ba gbagbe akoni mo gbayi na ni o je akoni mo gbare nigba to wa le anasu tele pe ko n fi ko na le ipa sere ni Ronaldo na fi ri ise Portugal gba lori ile Portugal lo fi gba pelu ngba ti won ba alenu loro baba en to je are Portugal gan so ni sansan Ronaldo so pe o n fowo si pe o mo pe en to ni ri daada ni o si mo ayini ki ayini pada nipa ti e pe to a dari ile de Portugal ko ni si howo ohun be pe yo ma tesu waju mo se fa nfani le koda fa ti nini to da ni awon fowo le mo se gbe mo se fi on telu pe ki George Mendes ma ja akoni wa fun iko Portugal ko to ni ko wa bere Ronaldo gangan ba akoni wa gba e soro pelu gbogbo ese ri yi se awon ma ni anfani se yi si wa fun ohun ni ile de Portugal abi ko ni si mo akoni wa so ko ye pe ko si wahala pe iye si wa nbe o po ja anti rere ni ṣugbọn leyin ore yin ko ọ̀rọ̀ àsọyépọ̀ ó padà yí padà ó lẹ́yìn akọ́nimọ̀gbá náà àti Ronaldo látàrí pé wọ́n tún wá padà ṣe àdéhùn lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ tán pé yóò láǹfààní láti máa gbá ìfẹsọ̀sẹ̀ méjì ní ìtọ́ máa gbá nílé méjì tí ó jẹ́ ìta gbangba kò láǹfààní àti máa gbá túmọ̀ sí pé yóò láǹfààní àti gbá máàchì méjì máàchì wá tẹ̀lé kò láǹfààní àti gbá ní ọ̀rọ̀ àsọyépọ̀ wọ́n sọ láàrin òun àti akọ́nimọ̀gbá ìyẹn George Mendes yẹn láti Ronaldo mú sọ ṣùgbọ́n nígbà tó pàdé ikọ̀ Norway Ronaldo orí bẹ́ǹṣì ló wá o akọni mọ̀ bọ́ọ̀lù lóbi tí ń wo mọ nígbà tó dáa nìkan kódà ó ní kó máa jọ́ọ̀jì pé wọn agbáradì ó bẹ̀rẹ̀ sí ní jọ́ọ̀jì títí tí fa ìfẹsọ̀nsẹ̀ tẹnu epo kò lo bi tí ń wo mọ ní tó túmọ̀ sí pé àdéhùn tó wà láàrin wọn ó ti yẹ lóòótọ́ àgbà ti dé tòótọ́ ṣùgbọ́n ti sọ̀rọ̀ pé kò ní láǹfààní àti máa gbá gbogbo ìfẹsọ̀nsẹ̀ ní wọn gbá méjì kan méjì tó yẹ kó wá gbá náà báyìí túbí sí orí pápá orí bẹ́ǹṣì fìdí pagbá tá a mọ̀ sí bẹ́ǹṣì ń bẹ̀ tí ò lo orí tí ń wo mọ ó wá jẹ pé ó wá dun Ronaldo pé ó ń tàjọ sọ yé pọ̀ pé ó kó níbẹ̀ mọ́ a sọ̀rọ̀ ní bá mi ò lè fẹ́ jẹ́ ni oro yen dun ni pe obinu ko nbe ko da lawo lo ta lo ta so lo lo bayi bayi eni ba ntele iko portugal tete ori ni portugal ni yen kilo ko andu won ni twitter ni o instagram ni o tiktok ni o awon tu ye on tele ta mo ti followers ti won ni tetele o ti jawale bayi latade pe ronaldo binu ko ni pa ibudo gbaradi iyen jere bi oro tori pe opopo ni oro yi oye won kan hi oro so loke ni pe se ko se ye ko se be e mo boro se je lati le o n to fa gangan niyan o se ma para gba a tu para gbo opopo oro mi labalabe no je nde ka ku loja ile se bi esmija mo para bo

0: Ṣíri bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
1: Ìtọ́bù yìí yọrọ tí.
0: Kí ló wà nínú ẹ̀? Adìẹ ló di gidi. Ó ń sin ní èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
1: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn àti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní orí àdáyébá tí ó jẹ́ kápọ̀pọ̀ oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Investment where everybody on the yarn don't land. The Dango Dairy Refinery IPO. Yes, so the biggest opportunity to invest and chop better dividend. If you be FCMB customer, enjoy correct support. We will help you invest for this Dango Dairy Refinery IPO with small money. Mago mago, no too much wahala. Just better money expert. We will guide you for the process. And if you get FCMB account, we don't sleep. This not the time to wake him up. Puya alele run sharply. Download FCMB app for your phone or visit www.dipo.fcmb.com. And if you visit any FCMB branch or any AU, you can find all the information about this investment for the prospectus within our website, www.dipo.fcmb.com. Don't let this one pass you. FCMB, my bank and I.
3: Ẹgbẹ́ padà gbọ́ bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú live and direct. Láàrin mo sọ fún yín nípa ìfẹsọ̀sọ̀ àwọn obìnrin ní ti Champions League wọn tí wọ́n gbá tó sì yẹ pé ní ti Arsenal ṣe ó kọjá bẹ́ẹ̀ torí àwọn obìnrin wọn yìí bí ìgbà yìí pé wọ́n ń sin àwọn ọkùnrin jẹ ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé Arsenal lọ́kùnrin náà ti ṣe ohun tó ṣẹlẹ̀ yìí rí nígbà tó yẹ pé ní ìfẹsọ̀sọ̀ Champions League náà ni kéèyàn gbá back pass látọ̀dọ̀ keeper sọ̀rọ̀ agbábọ́ọ̀lù kó fọwọ́ mu kó lóun rò pé bóyá bọ́ọ̀lù ṣì ń rò olùbọ̀ ni. Lánà òde àwọn obìnrin náà tún ṣe bẹ́ẹ̀ lánàá ní tó sọ wọ́n di pé kán fi gbá ọ̀mì tá a mọ̀ sí 2-2 back pass ní ká pè nàbí ní ká pè gbolé ọlọ́run gbé bọ̀ sílẹ̀ láti corner side ó sì fẹ́ tari ẹ̀ tí ẹgbẹ́ tó wà níwájú nínú àwọn defender ìtò fún ajẹ́ kó fi ẹsẹ̀ dá bọ́ọ̀lù dúró ọwọ́ tó fi gbé bọ́ọ̀lù tó bá sọ di penalty fún ikọ̀ Paris FC láwọn obìnrin wọn tó fi kan gbá ọ̀mì méjì méjì lánàá. Chelsea náà gbá ọ̀mì òdo 0-0 ikọ̀ Bayern lu Benfica ní 3-0 Barcelona lu Roma ní 6-0 Juventus ní gbá 3-0 tó fi lu AEK Beckens ní àbálàbẹ̀ yẹn. Àṣálẹ̀ yìí ìfẹsọ̀sọ̀ tó wáyé lénìí ó kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sáré mú ọ̀rọ̀ yìí náà tó di pé mo akólera fẹ́ lénìí akọ́nimọ̀ọ́gbà Fulham náà ni wọ́n ti gbé gbèdékelé tá a mọ̀ sí pé ó ti ní charges báyìí akọ́nimọ̀ọ́gbà Fulham ni Abeloa látàrí pé ó fẹnu kó Japan ó sọ asọmásọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ tó sì jẹ́ pé wọ́n ní pé yóò fojú bàjẹ́ ẹjọ́ yóò sọ̀wọ́ ìtanràn ní abalábẹ̀ yẹn. Ẹ wo kò ní jù báyìí lọ ká tún fi pàdé lọ́la pẹ̀lú àṣọ náà balẹ̀ àláwùrà bí ọlọ́wọ́ sì ní mi mo dúpẹ́ ọlọ́wọ́ rẹ o ṣeun gidi gan o orí tó kẹ́ mọ bí adéníji èmi tí tó tọ́nú rí Salahudeen legit ni gẹ́gẹ́ bí àṣà ni ká fi pàdé lọ́la bye for now.
4: Ladies and gentlemen, the moment we've all been waiting for, and the award for over 7 years of progress goes to Lagos! Over 7 years, Governor Babajide Olusola Sanwo-Olu led the vision. Deputy Governor Obafemi Hamzat stood beside him every single step. Together, they made a decision. Build Lagos. Roads that move people. New lines that give time back. Hospitals, classrooms, homes. All of it together. Governor Babajide Olusola Sanwo-Olu and Deputy Governor Obafemi Hamzat. Building a Lagos we deserve.

0: الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم بقبو مسلمي تابا فالي لأجو أجاتي عمرة للعافية وشي باتاكي كامرة لشي على العجي توني دي ولون توشي فوقتاتا وبالو Assembly Travels and Tours Limited بون جفك بقبا وبو منو كاباني شتوني أجو لسي لبما أولي لاند إي واتو باني رمبا لاتي لسي أج أدو 2027 Assembly Travels and Tours Limited تشتو لدي ولا دي وان أج شسا Flight ticket ile itura to suma aramu pekipeki to fini loko bale onje ati gbadigba oko boku oloye awon ebu loloko ojoko ziara lo sibi awon aye ami awon afa to dato mu ma se wa ti fun wa ni gbogbo igba baba nbari e oni ti afani sunday die arch 2027 bako na ni ediwo discount ni wa feni to ba ni ti sanwo o ye kan si ise assembly travels and tours limited ni suit 337 ikeja plaza mobolaji back anthony way ikeja ipele eko e lo book me down 0023032496 Tabi 0708885231 www.assemblytravels.com Lori Takwan Baye Assembly Travels and Tours Limited Your ultimate travel partner
3: A'udhu billahi min shaitanir rajim Bismillahir rahmanir rahim Alhamdulillahi rabbil alamin Wassalatu wassalamu ala rasulillah Wa ala alihi wa ashabihi Wa man tabi'ahu bi ihsanin إلى يوم الدين فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته مكي بوتي تون بومي ني بكي بي تباتي بومي إيكي أولون أتي يولا أولون كما با وجيشال محمد صلى الله عليه وسلم فلو أمارا ليره pẹ̀lú àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé títí di ọjọ́ ẹ̀sán náà ní ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin tó lọ sẹ́yìn a sọ̀rọ̀ nípa pàtàkì ọmọbìnrin a sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ a wá sọ̀rọ̀ nípa obìnrin rí amẹ́nulọ́rọ̀ obìnrin rí báwo la ṣe ń lóbìnrin láwùjọ ipa olóbìnrin rí ń kú nígbèsè ayé ọmọ ènìyàn lè sá sọ̀rọ̀ ní pé obìnrin rí ló ń bímọ rí ọmọ rí ló ń tún àwùjọ ṣe téèyàn ò bá bímọ rí téèyàn ò bá lóbìnrin rí kò lè bímọ rí débi pé àwùjọ wa ó tò nítorí pé àwọn ọmọ ló ń tún àwùjọ ṣe náà pẹ̀lú ògbóná ní ọ̀sẹ̀ tèní afẹ́mẹ́nulé ìdánilẹ́kọ̀ọ́ afẹ́mẹ́nulé tọ́pìkì míì a fẹ́ sọ̀rọ̀ nípa kí ni ojúṣe àwọn tẹ́lọ̀ ń bá yàn fún wa gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀gá ni mí ń biṣẹ́ olórí ẹbí ni mí wọ́n yàn mí sípò níbi iṣẹ́ ibikíbi tí ń bá àti ju lórí kí ni ojúṣe mi kí ni ṣẹ̀ríà yẹn fún mi kí ni ṣẹ̀ríà fìlà mọ́ mi lọ́rùn gẹ́gẹ́ bí ojúṣe kí ni nǹkan tí ó ṣe wájibù tó jẹ́ dandan lé mi lórí ǹjẹ́ ìjẹ́ lórí mi ǹjẹ́ ó kọ̀ wá fún mi kí máa fi fẹ́ láni kí máa fi bu ìláwùjọ kí má ṣẹ̀tọ́ ká tó wá tẹ̀síwájú akọ̀kọ́ sọ̀rọ̀ ta ló ń pèlè lórí ṣé kí ni làbújá nàta arọf manuhu amir ní pé ó jẹ ká sọ tọ́ba ní lágbájá olórí kí ni nǹkan tí islam ojú òní islam fi ń pọ lórí kí ni nǹkan tí islam gbà lérò gẹ́gẹ́ bí olórí sheik ni al-amir sheik ni ẹ̀rọ olórí tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí huwa man yatawalla amiran wa yaqudu jama'an aw yatasarrafu fi shu'unihim sheik ni olórí tá a sọ olórí wá ní pé lágbájá amir àbí rẹ̀ís àbí sẹ́yìd sheik ni hu ọmọ yẹtẹ̀wọ́lá amíran òun ni ẹni tọ́ bá yàn gẹ́gẹ́ bí aṣíwájú wọ̀yọ̀ kúrú jama'a tó dẹ̀ ń kọ́ àwọn èèyàn tó ń kó wọn jẹ àwọ yẹtẹ̀sọ̀rọ̀ fi ṣùrù nìhìn àwọ tó sì mójú sí tó sì àwọn tó ń ṣe tó ń ṣe ìtùgbésí ayé wọn ìyẹn lọ bẹ́ẹ̀ sheik wa ni àbí al-amir abubakar náà tọ́ba lórí uwo shaksun onwole nikan alazi ustunudat ilayi masu uliya en tofa alamari anwinyan tofa li ilawo kiyadati linnas tofa li ilawo wa idaratu shuunihim tode mujuto alamari besi ayi won wa ilazimu huu alikiyada bi hukukihim tosi jadada lori ye lati funwole to won bil adli lori dede wal amana atu lori ufokantan yen ni pe to ba ju to ba pe ni lori nkan to kokoro mo yo seto fun won lori dede yo si duwo pelu won lori ifokantan abu zarr gifari radiyallahu anhu nje ko lo ba nabi ni ya rasulullah ije na lo ba nabi anabi yin awon ti wo ti fi ti o ran ise lo gba zakawa anabi o sha won sahaba ngo won sahaba iwo la gbaja mura o wole fele si bayi wala watamedu wole fele si ba alabi sha won ni ko kan won yan won abu zarri radiyallahu anhu ilo ba nabi yaro ni ya rasulullah on kuntu on sa ba bo ya rasulullah ala tastamiluni wo ise olohun o si yin mi na abu zarri lo ba nabi o ni ya rasulullah o ni wo ise olohun ala tastamiluni o de yin mi na yemina yemisa won na won ti won lo gbara kawa yemisu na won to won ise lati jolori nbi kan anabi ba ni fadaraba bi yadayhi ala mankibihi anabi ba fowo gba lejika o fowo gba abu zarr o fowo gba lejika summa o ba se ba fun pe call wa abu zarr o so anabi so pe ya abu zarr anabi ni wa abu zarr innaka da'if anabi na wa abu zarr ulle fa innaha amanatun anabi ni uri ipuru tan soro ipa yi fa innaha amana anabi ni amana ni wa inna yawmal qiyamati yawmal qiyamati khizyu wa nadama anabi ni wari ipuru tan so yi nujo gbende ar qiyama khizyu ibanuje ni wa nadama atige kaje ni illa man akhazaha bihaqqiha anabi ni ayafen to ba se po lori to se pelu eto e to jule to e wa adda allazi alayhi fiha to si seton to lo gbe ni lowo iyen ni pe ninu hadisi yi o fun yan bo lakoko eyan ki n wa po olori te yan ba wa wa na bakan na nkan meji lo koko sumo akoko anabi na fa inna khizyu wa nadama anabi ne to ba wa po lori aben ta bi je po lori fa inna khizyu anabi ni yo je ka lori e wa nadama yo si si pin ba mo ni madi be anabi wa ni aya fi o ni amo o illa man akhazaha bi hakiha anabi ni aya fe to ba to ba shulori to gbodo to lo po lori to lo pelu eto e wa adalladi alayhi fiha to si si tout lori e e de ka koko li mo ipo lori ko se nkan te yan fi nfe la ipo lori te yan ba mo nto wa labe e o ni jedi e te yan ba tolorun ba wa gbe yan sibe o la awon afo ni mimo lo bi so yi pe awon ri ni pe ipo lori ge en gbodo wa lori hadisi abu zarri ipo lori ge en gbodo wa aya fitawo yan ba ni pe to ba apogbelagbaja iwo la fe nbe amun pe a gbodo wa nduri abu zarri lo wa yi anabi so pe innaka da'if anabi wa abu zarri oni ole ko ti pe abu zarri o le se keje bi se ba ko do ko le se o le se ama awon so pa fani pe n to fa tan mi so pe innaka da'if ni pe le ni pe abu zarr o je nikan to pe ko si nti o le fun yan ko si nti o le fun yan ko si nti o le fi tore dukiya gbogbo fa dukiya lu dukiya won do ko ti gbogbo ba le le le le to lati towo bo n tare ba muhammad sallallahu alaihi wasallam to biya abu zarri nu ama ko se pe abu zarri ko se pe ko le so lori o le se ama arabi bi o fi ye pe abu zarri o le nile nile me ni pe ko se pe o le ni igbagbo abi bi yo se owo ebi abi yo se owo ojo abi se owo olubasu basu iyen ko da bi wo anabi wo anabi ri ni pe abu zarr jeni o je nkan to lawo o je nkan ti ko si ti o le fun yan ni adaba muhammad sallallahu alaihi wasallam to bi sebe fun bi teswaju ta ba so yi pe mas'uliyatul umara kini eto tolorun gbe da olori lowo olori nibi ise lawujo nilu ni pi kibi kibi ti o ba je gege bi olori toyin esipo ni pe wo la falu le lowo iwo la pa ojo le lowo kini nkan to lo ngbe le lowo gege bi nto gboro ma se awon father gon kan meji tayi ba gba wa so gbogbo e ti o ba ti sayi won ba ta ba so di pelu gbo lo lese to nbo a tesi waju sheki ni la koko al adl bain al nas sheki ni mun kan meje to lo ngbe le lori lori to gboro fi wawu lo awon to ba ndari sheki ni akoko be ni pe olodun ni afa ni al adl bain al nas ohun ni ke ye gbiyanju ke ye se dega ni laarin gbogbo awon eniyan gbogbo awon to ba wa labe to ndari gege bi olori ri npe se dede laarin won ma fi kankan ma de kan kan ni pe ah ohun o lenu ohun o lenu nbe ma de kan gan ni gba awo to be n to ba wi ni al adl bain al nas owo to ba fi mu kekere na ni ko fi mu nla Umar bin Abubakar Siddiq radiyallahu anhu Abubakar Siddiq radiyallahu anhu ngba to yan gege bi alifa ngba to yan ngba to yan Umar Abubakar tan to yan gege bi alifa alifa gbogbo muslimi aye ngba to fe se khutba isme ni ngba to give a speech akoko ti Abubakar Siddiq to give to sola gbogbo muslimi to duro to gori mun bere nabi to be deliver speech ki gbogbo aye ni gbara lohun to wa duro o wa se bayi pe يا معشر المسلمين اني بقول المسلمين اني وليت اني وني من جيجي بي اولوري ولست بخيركم ابيكم مدات لاري نيكو وني مي لولوري لاري ني نيكو وني مي لولوري سودو ني ولست بخيركم كوفي مي نكو مي مدات لاري بوي wọ́n sì báyìí pé alùkọ̀wé ìmúkú dọ̀ífù mi ní àbúkọ̀wé pé ẹni tó lágbára láàrin yìí tó lọ́rọ̀ tèmi ọ̀lẹ́ ni o wọ́n dọ̀ífù fíkùn ọ̀lẹ́ láàrin yìí kọ̀wé ìyìndì alágbára ni lọ́rọ̀ tèmi wọ́n sì báyìí pé gbogbo ẹnikẹ́ni tó bá yẹ̀ jẹ́ máa ní pínu gba ẹ̀tọ́ ẹ̀ fún alùkọ̀wé ìmúkú ضعيف القوي منكم ضعيف عندي والقوي فيكم والقوي والضعيف فيكم قوي من عندي ابو كسي دي قال له او دي بس سبيتشي او في ان بي وو جيجي بي اولوري ان تو با لا ري لا ري او تو با نكو جي دي كو ما دي ري بي ها الا غبارا ني مي ندي اوغا ابو نوري وا ابو يجبا وا نو غتو وا فو غتو مي فوني gbogbo ntẹ ẹ bá jẹ gbogbo tó bá ti yàn án gẹgẹ bí olórí dẹd ẹtọ rẹ ni gbogbo àti tálákà ní wọn o àti olówó inú wọn o ìka nǹkan rẹ ni gbogbo wọn ó yàtọ sí ìgbésí ayé tá a gbé láyé ìsìn tó o bá ti lówó lọwọ kò sí nǹkan kan mọ tó o bá lówó lọwọ kò sí tí ò ní ṣẹlẹ tó o bá sì lówó lọwọ àbùkù mẹwàá ìyà tí ó jẹ ọ náà nìkan ní ó mọ gbogbo ntọ báyìí gẹgẹ bí olórí ó wà ní nǹkan tí ó tọ́ lóhun ó bí lórí tọ́ bá padà sí àdísí àbúzẹ rọ́bíọ́láwà ánùhù ó sọ báyìí pé fàínà xizyún wọn dàmà anábì ní wà àbúzẹ fàínà xizyún anábì ní tí ó rí ìpòrò tó fẹ́ wáyìí xizyún ìbànújẹ́ ni wọn dàmà àti àbámọ̀ èyí ó jẹka tí yóò bá ṣe ń tí ọkú tọ tí yóò bá ṣe ń tó yẹ kí ẹ ṣe lórí àwọn tó bá mójútó èyí ó jẹ àdébí ìgbà pé ìyá àbọ̀sọ̀rọ̀ èyí ó jẹka lórí ẹ mọ́ wa jókòó rẹ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣéèkì ní hijo kúkúnnas òun ni kí ẹ mójútó ẹ̀tọ́ àwọn èèyàn tó wà lábẹ́ ẹ̀ hijo kúkúnnas gbogbo ẹ̀ tó lọ́n bá fi sí ọ lábẹ́ gẹgẹbi ìlú gẹgẹbi olórí gbogbo tí ò bá jẹ ìlú kúkúnnà mójútótó wọn rí i pé òun tó kó lé àwọn tó fi tó lábẹ ẹtọ wọn ò fi jẹ wọn yà jeki talaka nu won ko ni pe to won fun jeki olowo ko ni pe ah won o fi wa le ka ba se to wa lu Umar bin Khattab radiyallahu anhu njo kan Umar o wa ninu asa Umar ni pe do ma se ni pe to ba dale Umar o ke sun oni bi body guide to man tell don ko ni qasim o man tell gbo alale Umar ma go around Medina you ma gbo ntan yo ba so lori e you ma gbo ntan yo ba so lori e yo ma dey ma wo luka kiri you ma gbo ri ko woro woro Medina yo ma ka kiri yo ma go ta yo ba so bo ife to wa ni lo o ba ri ya ko ton dana lo wo la le awon mo awon mo si lo ipo ya yi awon be la mo sunkin Umar ba le ba o ba sala mo si mo ni segin wole segin wa bo oni oni segin ti mo wa mo ni oni wo mo wole ko ti men to je Umar yi ngba na oni olori musin gbo aye ni ba na lohun amir mu'minin Umar bi o bi ale le pe kilo sha mo don su fun bayi o wa ya wa pe gba ya Umar kumo Umar ni oni ebi ni mo wa bi le pe a ebi ni kilo gbe kana yi kilo wa lori ile yi oni okuta lohun gbe sibe lohun ko sori ina ko won le je ka won mo yen ko ma wo mo ri ni pe o je wa lori ina o je fe de le o je fe de le o ti do fe sun lo iye wa se bayi pe amo afa Umar afa le Olorun oba lowo Olorun o da laarin awa ati Umar uwo so bayi pe a Umar mo koko to lo iye wa bayi pe Umar lo roko wa soju ogun lati bi osu meta ori o si fi wa le ko ti wa mo Umar ba yi pada wa ti ko sim yi o yi pada o ba lo si store to nje to ko je wa mo o nje mo si to ko si Umar de gbe ko sim de gbare to je body guide e o to ba o to ba fun pe se o ba mi gbe eru mi de gbe dari kiyama ni je ngbe kan mi fura mi Umar Amir Mu'minin olori gbogbo muslimi aye ngba na lohun to nkonju gbogbo aye o ba gbe eru yi fura re lo gbe eru fura re lo le gbe to bire yi iye o zra yi pe fa innaka afdal min Umar daju wo ko ni iwo to daju Umar lo lai mo pe en to nba so ro gbe ni Umar lai mo pe wo en to nba so gbe bi gbe pe to gbogbo aye ngba na lohun ni Umar Umar ba gbe to e ma je le to ba di ola o wa ti palace ba mu jodo Umar igba to di jo keji to mu to di palace lo wa igba en to wa ba mi na le na ni owo na tun ni won ni emi ni Umar wa se bill o wa se salary fo biri yi lo wa to di gbogbo to fi si labe ibe ni pe ijolori eyin ni ni se ni o ni bi ile ni o ni bi se ni kibi to ba je ti o ba je lori eyan mojuto eto awon to fi se labe ni awon pastor ri bi pe koda ni bi ibi te ba ti yan won gege bi olori awon te bo won gege bi olori to ba yanyan ri pe awon to fe yan sibe awon tenu to ni won ka ni o se pe awon to be ise to awon to ra wo je tori won iwo to je ori na ko tele won na at wajib alehim ko tele en to ba wi ko tele dere ni fawon na ma le yan won tagbara re oni ka sipo eleketa nitori asiko shekni alqiyamu bil amanati wa adamu khiyana shekni eleketa oni alqiyamu bil amana oni ke ko lori duo pelu afokantan ala am ko mo jamba mo na nto ibi to gbe se gege bi olori mo jamba mo na nto ku se labe owo ilu mo jamba mo na ma je nbe titi eko eto ti eni ko ma mu nbe wa adamu khiyana ma foko kweji nto ba fun e nti ko ye o fun e o gboro de be akoko amana ri ko la mana pelu aga to dokole alkurani ni alyawmu laka wa yawmun alayk ko ko mo ipe lana awon ko lo nbe lana awon kasima wa nbe wolu wa nbe leni awon kan ti mo nbe lola n to ba si se ohun lo fi se fọlọ ba rasulullah subhanahu wa ta'ala ohun wo si bi biolere anabi jofu maaz o so fu abu zar gifar radiyallahu an ni fa inna khizyun wa nadama anabi ni ipo abama ati je je je ka lori ejo da kiyama ni wallahi billahi alazim te barali mi tu wona te barali mi lori mi tu wona nto di nto shirifu wona ni o te barali mi tu wona awon to dari ko dari won daada ni o te barali mi tu wona da indi gari kiyama un awon to fa ni lowo gbe bi olori o se to won pelu eni o pelu won ni o e de ko le mo daju mufa aksamtu rabbil ka'ba ipo lori ko se po teyan fin fela ipo lori ko se po teyan fin fela laarin ilu ipo lori ko se po teyan fin se to wu bo to bakar so ni abakar ni wulitu abakar ni wonye mi kege bi olori saarin kin jalifa nabi anabi umar ni wallastu abakar ni wallastu bi khawrikum abakar ni inyo fun pe ni mudaju mo fi mi ge kin ja amiru mu'minin bi olori ama inyo fi e pe ni mudaju itumo ni gbogbo po to baba to babara le leni mo pe o ko lo daju olorun ko fe nbe ni gbogbo ola to ba ni leni to fi njo lori to fi pase leni to pase lana olorun lo fe nbe iye o je iye o fi won pe won lo daju boya na won to ndari won o la won to gboju o lo to la kai ju o lo to ri ro ju o lo to la ju o lo to me to ju o lo to mo to ye ju o lo amọ lo gbo won sile o la ju o lo won ni mo ju o lo won me to ju o lo won la nu ju o lo Wọ́n ni fọkàn tó ti wọ lọ, àmọ́ lọ́hùn ògbó wọn sórí àga yẹn, ìwọ tọ́lọ́hùn wá gbé síbẹ̀ ni kò ṣe jẹ́jẹ́, ìwọ kò ló dáa jù. Òun ni pé ipò kò ṣìpò tẹ́ ẹ̀ fi ń fẹlá, tẹ́ ẹ̀ fi ń kó dúkìá jọ, tẹ́ ẹ̀ fi ń ṣe tó wù nítorí pé kí ni láàárín ìṣẹ́jú àyá ẹlòmí ó kúrò ń bẹ̀, ìwọ kúrò ń bẹ̀ ẹlòmí ó bọ̀ síbẹ̀, ìtúwọ̀n bá ṣìṣ àrọmọdọmọ ó sọ fún ọgbẹ ìgbàdàgbàdà wà nbẹ ó ṣe báyìí fún wa ó ṣe báyìí fún wa tó o bá ṣe dáadáa kò ní tán bẹ tó o bá ṣe tí ò da yóò ṣùwà nbẹ náà ni. ẹlẹ́kẹ̀ẹ́ni sheikh ni aṣúrọ wọlé ìsìnmá ilẹ̀ alkhair sheikh ni aṣúrọ òun ni kéèyàn máa ṣe àfọrọ kó máa gbàmọ̀nà wọlé ìsìnmá kó o sì máa tẹ́tí ilẹ̀ ahli lkhayr ninu awon tawon eyan gidi to ba nfura moran se suwo ba won samoran adeba muhammad sallallahu alaihi wasallam qurani palase olon pa nabi lase olon ni washaurun fil amr fa in azamta fatawakkalu ala allah inna allah yuhibbu al mutawakkilin olon ni fashamuruhum fil amr wa nabi ni ma ba won damoran fọṣẹ́fúru ma bá wọn dámọ̀ràn nínú àlámọ̀ rí tá a bá fi sọ wáyé kalẹ̀ fún ma bá wọn dámọ̀ràn fọṣẹ́fúru azamta tó bá ti dìsáìdì tó ti pọkàn pọ́gbọ́n ní túnbẹ̀ṣẹ̀ ní fọtọwọ́ kẹlò alọ́lọ́ kó wá gbọ́kànlá lọ́wọ́ bá iná lọ́ha yóò gbọ́lẹ̀ mú tọ́kìlì dájúdájú ọlọ́run nífẹ̀ẹ́ wọn tó bá ń gbọ́kàn lóhun bákan náà olùsọ̀nù sọ̀rọ̀ ọ̀nùsọ̀rọ̀ mi ọlọ́ni wà á múrù mú ṣúra bẹ̀yìn náà hùm ọlọ́ni wà á múrù mú ṣúra bẹ̀yìn náà hùm kẹ́ ẹ máa dá àlámọ̀rí wọn wọn a máa bára wọn dámọ̀ràn nítorí náà olórí a máa dámọ̀ràn ni nípa ojú lórí yomi pé n tó bá ti sọ nìkan ní gbọ́dọ̀ ṣẹ kò yẹ ń gbọ́ ojú lórí yomi pé n tí bá ti wí ni láà kani n ti ba ti wi ni ọlọ́wọ̀ ní sọgbẹ́ kánidé ọmọdé amọ̀ràn ànábì tí wáyé ń sọ̀kalẹ̀ fún tíjú gidi wa ń ba pọ̀ lọ́rọ̀ tí wáyé ń sọ̀kalẹ̀ gbogbo gbà Olorun ni o mo damoran kan wa ni wo to di damoran o do damoran o ba won se suro o damoran o ba gbo to ba wi awon na mo yen ni awon eyan re o gbo e foro lowo won sha orun bla foro lowo ni orukeru orukarun leyin ijira ndo wa fiko ni orukara ijira ibada won ku awon do lawa won ku jo ijira ruba la papa won jo Quraysh won ni awon ni pe anabi tin gbalu an o ti wa ni Madina o ti pe ti gbare Madina daada won pe ntan ma se sin ka ku la attack mu Madina yen ni Madina yen ka poju esin ka pare gbogbo won lorba o wa panu pelu ani o wa panu pelu anabi sallallahu alaihi wasallam anabi wa pa won sahaba anabi wa ni e sahaba bayi ni awon jeleba ti gbogun won fe wa ka awon Madina ko pare le kan na kini ka se awon sahaba won ba kaloku ba mu ba o ma so pe ikon ya rasulullah ndin ba di ni pe Madina ya wala ni luwa Madina a de moju luwa idaada emi o ba ni awon obirin wa adawon mo wa ka gbe omo odu atukuta ka ko fun won ka gbe fun won to ba ti n bo ba igba won bo ka ma le won loko ato mo ru ka ma fa mo do le won arabi ni mo ti bo ti e awon ko ni ya rasulullah nta o ba ri ni pe da ku jade ti won nti o ba sele ko sele nti o wa ko ko ti o ku oku arabi mo ti bo ti e iwa ko ni ya rasulullah arabi po ju wa lo nta ba se ni pe awon okunrin e ka du lori okele bi ori deki ka ma wa tafarati oke en to ba gba lo ba en to ba yoye ani mo dugbo ti e na o sabe ni ka ba no an gba pelu Salman al Farisi awon ye omo Iran ni oni ya Rasulullah on ngodo ti wa lohun ni bi ta wa ti wa ni Iran gba da ti bi ta ni ilu ti wa lohun ta o ta ba awon ta ba ba wa ja bayi ta de mo pe agbara ju ti wa lo n ta ma se ni pe a ma gbe koto yi ka gbogbo ilu a gbe koto koto ti o ji a gbe yi ka gbogbo ilu a wa duro la ninu ilu wa to ba awon ota won ni le wa on ni le koja ba wa ninu ilu anabi wa ni peti eyi la mulu won fi jagun handak ni oju karun leyin hijira won fi jagun ogun na pe al ahzab anabi wa nu Madina awon keferi wa wa to ba na bija latinu Madina won le koja anabi an tara unti anabi fi kon ka ogun yen niye ogun handak yen ni pe iyan ma gba moran ni olori yo ba moran lowo awon to nko je yo gbon to ba wi ki olorun ba subhanahu wa ta'ala ko se wa lowo ti o gba moran ko se wa len ti o le gba moran gbogbo ipo to ba se do bi olori ki olorun ba ko je ka se to nbe assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم بوك بو مسلمي تابا فالي ريادو أجا تيهم راتو للا فيا وشي باتاكي كاما إليشي على الأجي تومي دي رولون توشي فوكتاتا وبالو Assembly Travels and Tours Limited بون جفك بوك بو بو نينو كابا نشي توني أجو لسي لبيما أولي لاند إي واتو باني رومبا لاتي لسي أج أو دو 2027 Assembly Travels and Tours Limited تشي تولي دي Ajisa, flight ticket. Ile itura to sumo aramu pekipeki to fini loko bale. Onja ati badigba. Oko boku oloye. Awa ebu. Loloko ujoko. Ziyala lo sidi awa yami. Awa fato dato. Mwo mashe wa atifu wa ribu buba. Pabam barie. Omiti afani sandye die. Aj 2027. Bako no nye diwo discount iwa. Feni to baliti sowo. Oye kasile shi Assembly Travels and Tours Limited. Ni suit 337. Ikeja Plaza. Mubola di back Anthony Way. Ikeja ikmele ku. Elo book me down. 080-23-03-2496 tabi 070-88-85-23-41 www.assemblytravels.com lori takwa baye Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.

0: Ekale, iroyin agbaye le ngbo lati Bond 92.9 FM to kale si onigbongbo Ikeja GRA. Saju egbo awon koko to wa ninu iroyin na. Ijoba orilede America ti ranse ku orire si orilede Nigeria fun ti ayajo odun ominira odun 1960 re eleyi to fidi ajosepo to gumo to fidi emule laarin orilede mejeji. Oluso agutan kan ti ro awon asaju ninu oselu lati ma samulo nkan alumoni orilede Nigeria fun ise idagbasoke lolokun ojokan. Ajo to mojuto oro eto ilera ni ipinle Eko iyun lashma ti dola emi adofa eniyan to si ti se itoju awon eniyan mejile la doje ni pajawiri laarin osu mefa nile okere oriko omo orilede America kan ti won ti dajo iku fun yo leyin ti won fun ni abere iku le meji iroyin na re lekun rere adura mo mi balogun loko mi ijoba orilede America ti ranse ku orire si orilede Nigeria fun ti ayeye ayajo ojo ominira odun 1960 re eleyi to waye loni bakan na lo fi die mule wi pe ajosepo to gunmo yo tun bo wa laarin awon orilede mejeji na atejade lati ofisi agbenuso ijoba orilede America eleyi to fi sita loni fi die mule pe orilede na mo riri ajosepo orilede Nigeria pelu won o sapejuwe orilede Nigeria gẹgẹ bi orilede to po julo ninu oselu awara wa nile adulawo ati eyi to po ninu oro aje julo pelu bo se fi die mule pe orilede Nigeria ni ojuse lati se lona ati fese mule si fun imugboro ati idagbasoke oro aje re orilede America to fi die mule si waju si pe ajosepo to wa laarin orilede mejeji ribe nitori erongba awon papo nipa agbekale oselu awara wa ominira esin abo ati ifidimule alafia to si ni isokan ati itesiwaju to wa ninu ajosepo orilede mejeji koni reyin rara bo ti wo ko mo won ti sapejuwe ayeye ayajo ojo igbominira orilede Nigeria odun 1960 to waye loni gege bi iranti ifayaran ati ireti pelu ipe si gbogbo omo orilede Nigeria lati tubo ma fi aye gba alafia ati isokan ki won si ma se ohun gbogbo fun ilosiwaju orilede ohun kabiyesi oba onisasa ti ilu sasa nijoba ibile alimoso nipinle Eko oba nasiru babatunde ogunrombi lo fidi eleyi mule ninu ise eku odun to fi sita lati afin re loni oba ogunrombi da wodunu pelu awon omo Nigeria nile loko ati leyin odi fun ti odun ominira orilede na oni irin ajo orilede Nigeria lati odun 1960 je yi to safihan ise takuntakun tawon baba nla atawon asaju kan ti se eleyi ti o se kodanu rara bo ti wo mo o wa ro awon orilede Nigeria laiwo ti esin eya ati oselu lati gbaruku ti atuntu ati atunse ijoba to wa lode ki won ma kopa ninu iro lagbara fun awon odo ki won si ma gunle awon asa to ye fun idagbasoke awujo bakan na ni oba ogunrombi tun gbadura alafia ilosiwaju ati aluyo fun ilu sasa ipinle Eko ati orilede Nigeria lapapo pelu bi orilede Nigeria se sajoyo odun 1960 to ti gba ominira re oluso agutan kan ti fi ipesita si awon asaju ninu oselu orilede na lati se awon ohun to ye nipa sise amulo awon kan alumoni orilede ohun agbara ipo ati ola ti olorun fun won lati se iranwo fun awon to ku die ka to fun lawujo ki won si ri daju pe won sa gogo ipa won ki orilede Nigeria le dun lati gbe fun to lori telemu oluso agutan ijo Saint John the Evangelist Catholic Church to wa ni ladipo osodi Very Reverend Father Stephen Akinsowon lo fi ipe yi sita lasiko to n ba awon eniyan soro Olorun ninu oro re oluso agutan ati eni owo julo Akinsowon fi die mule pe niru akoko ti orilede Nigeria wa yi o ye ki gbogbo eniyan papa julo awon asaju ninu oselu teri okan won ba ki won se ayewo awon asise won ki won si wo ona ti won le gba lati satunse ti yo da ikolo lagbon oro aje pada ti yo si mu idagbasoke ati ilosiwaju ti gbogbo omo Nigeria ti npongbe fun wa si imuse eni owo akisho won tun se lalaye pe anfani alailegbe lo je fun enikeni to ba lori ofe lati di ipo asajumu eleyi to ye ki eni to ba ni iru anfani be se amulo re daradara ko le ri ere to daragba laye ati leyin wa ola o wa ro gbogbo omo bibi orilede Nigeria lati ma ri Olorun ninu awon alajogbe ati aladugbo won ki won ma dariji ki won ma ni ifayahan ki won si ma fi aye gba alaafia ati isokan fun aye pada rere jakejado orilede won oni yi ni orilede Nigeria nse ajodun odun kerindinla adorin to gba ominira lati bi opolopo odun seyin papa julo lati igba ti orilede Nigeria ti gba ominira akaimoye isele lo ti waye lorisirisi bi ogun abele iditegba joba eleyi to ti mu aye pada ti okere ba itan orilede Nigeria ni gbogbo ona asoju koroyin wa Adeyemi Adesan yawoye ipo ati aye ti eka oselu orilede Nigeria wa pelu bi popo sisi ayeye odun kerindinla adorin to ti gba ominira se gbode kan
1: gbogbo igba ti won ba ko orilede Nigeria a ma ro ile ti emi sokan ati je omo iya kan na laisi tabi sugbon irufe oselu tabi isejoba ati duro awon olori orilede olominira o nipa ti joju to nko lori idagbasoke ilu na yala boya yope tabi yoya bawo ni isejoba awon ara wa se ri ni Nigeria o ti le je wipe awon ologun ti fi gba kan se ijoba ogunlogbogbo oloselu to ti fi gba kan soju ekun idibo eri ni ile asoju sofin orilede yi ni sa keji omoba Tajudeen Olusi
2: so a rocking your bag to have to augment your bag and something
1: ìṣèjọba àwarawa tọ́jú lóore ó sàn ju ìjọba ológun lọ nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n nípa ìròyìn òṣèlú ní ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ọ̀jọ̀gbọ́n Táyọ̀ Popoọlá òní bó tilẹ̀ jẹ́ wípé ìpèníjà ń kojú orílẹ̀-èdè yìí àwọn ọmọ ilẹ̀ yìí sì ní ohun tó pọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún lórí ayájọ́ òmìnira tọdún yìí.
3: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ òmìnira ọdún 66 years Nàìjíríà. Ọ̀pọ̀ ni fọ́nà ọ̀pẹ́ Nàìjíríà ṣì wà lọ́jọ́ bí orílẹ̀-èdè kan lónìí. Ìjọpẹ́ náà ní pé wọ́n gbàgbé wípé ogun abẹ́lé kan fara hàn ní ọdún 1967 títí dé 1970. A dúpẹ́ pé wọ́n bá pa náà ògùn yẹn.
1: Ọ̀jọ̀gbọ́n Popoọlá rọ àwọn ìjọba ẹlẹ́kànjẹ́ká láti ṣe àwọn ètò tí ó ṣe ará ìlú láǹfààní tí ó sì jẹ́ kí ará ìlú lè fọkàn tán wọn. Bákan náà ni amòye kan ọgbẹ́ni Afọlábí Adédèjì fi retí kúkú hàn pé ẹ̀kọ́ kan nípa sojú mímu fún Nàìjíríà lórí àwọn ìpèníjà tó ń kojú ẹ̀ tí àwọn olórí ilẹ̀ yìí bá gbé àwọn ìgbésẹ̀ tó yẹ. Ó rọ ìjọba láti dín bí wọ́n ṣe ń ná owó àti bí wọ́n ṣe ń yá owó lókè òkun kù.
4: Ọ̀rọ̀ ìnákùná náà fún gba àwọn ẹ̀ láti máa sanwó lẹ́nu nípa ìnákùná. Lẹ́nu bí mẹ́ta ẹ̀ là ń gbọ́ pé wọ́n fẹ́ fi kún àjẹmọ́nú oníkálukú ní National Assembly. Wọ́n ti ẹ̀ má fi hàn án ti pé àwọn kan wà tó ti ẹ̀ rí rárá. Ẹlòmíì a máa rìn lọ sí ibi-bí-bí-fẹ́ lọ sí òkúta function. Lọ́tún mẹ́wàá ní ti ìlà mẹ́ẹ̀ẹ́dógún a máa gbà lọ́nà tẹ̀lé ẹnìkan ṣoṣo. Adẹ̀ni epo wọn àti bẹ́ẹ̀ lọ.
1: Ọ̀gbẹ́ni Adédèjì rọ àwọn olóṣèlú lórí ètò ìdìbò ọdún tó ń bọ̀ láti jẹ́ kí ìfẹ́ orílẹ̀-èdè kójọba lọ́kàn wọn.
0: Èyí ni àbọ̀ láti ọwọ́ Adeyemi Adesanya Bilikis Abdulrahim Lawa ló kà sí etí ìbọn yín. Ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti Bond 92.9 FM.

0: àjọ tó ń mójútó ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ẹ̀ka tó tún ṣe ìrànwọ́ fún àwọn aláìsàn lásìkò ìpọ́njú àti wàhálà ìyún Lashma Aid ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ó ti ṣe ìtọ́jú àwọn ènìyàn tí iye wọn ò dín ní 42 tí ọ̀rọ̀ wọn nílò ìdáhùn pàjáwìrì bákan náà ló ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn bíi 60 láàrin oṣù mẹ́fà tí wọ́n ti dá sílẹ̀ akọ̀wé àjọ Lashma Dókítà Emmanuela Zamba ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ àjọ náà eléyìí tó wáyé ní Lagos Chamber of Commerce and Industry tó wà ní Aláùsá níkẹjà. Dókítà Zamba ní àwọn 22 làwọn ṣe àkọsílẹ̀ rẹ̀ pé wọ́n gbẹ̀mímì látàrí pé wọ́n fi ara ṣèṣe púpọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Ó ní àwọn tí àjọ náà dóòlà ẹ̀mí wọn bíi 91 jẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tí wọn kò rí owó ilé ìwòsàn san nígbà tí àwọn 26 ṣàmúlò ètò ìlera Èkó àtàwọn 5 míì tó ṣàlàyé lọ́kọ̀ọ̀kan ìjèjì. Dókítà Zamba rọ àwọn òṣìṣẹ́ elétò ìlera láti má kọ etí dídi sí àwọn aláìsàn tó bá nílò ìtọ́jú ní kíákíá torí gbogbo owó ìtọ́jú àwọn ènìyàn ọ̀hún ni àjọ Lashma Aid máa san tí ara wọn bá ti yá tán yálà ẹni tó fi orúkọ sílẹ̀ lábẹ́ ètò ìlera Èkó ni tàbí ẹni tí ò rọ́wọ́ họrí débi tí yóò rí owó ìtọ́jú san. Ó wá rọ àwọn tó péjú pèsè síbi ètò náà láti máa fọn rere iṣẹ́ àjọ náà káàkiri káwọn ará ìlú lè mọ̀ pé àjọ kan wà tó lè gbà wọ́n lásìkò tí ò bá sí ìrètí rárá mọ́ nípa ìlera wọn. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gá àgbà tó tún jẹ́ alága àjọ Health Care Federation of Nigeria HFN abilékọ Ndili Nji gbósùbà káre fún àjọ Lashma fún àgbékalẹ̀ ẹ̀ka tí wọ́n pè ní Lashma Aid fún àwọn ará ìlú bákan náà ló kí wọ́n kú oríire fún ẹ̀mí àwọn tí wọ́n láǹfààní láti dóòlà. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó dára púpọ̀ tí yóò sì mú kí bí àwọn ènìyàn ṣe ń kú nítorí àìrí owó ilé ìwòsàn san dínkù jọjọ láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ àjọ kan tí wọ́n pè ní Health District 3 ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti máa ṣe ìtọ́jú ọkàn wọn dáadáa nípa ṣíṣe àyẹ̀wò lóòrèkóòrè kí wọ́n sì máa gbé ìgbé ayé àlàáfíà. Akọ̀wé àjọ Health District 3 Dókítà Mansurat Adeleke ló fi ìpè síta níbi ìpàdé àwọn oníròyìn tí wọ́n fi sàmì àyájọ́ ọjọ́ ọkàn fún tọdún yìí. Níbi ìpàdé náà ni wọ́n ti ṣe lálàyé àwọn ohun tó lè ṣokùnfà àìsàn ọkàn àti àwọn àpẹẹrẹ tí ẹni tó bá ní àìsàn yìí yóò máa rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Dókítà Adeleke ní ẹ̀jẹ̀ ríru, ìtọ̀ ṣúgà, àpọ̀jù ọ̀rá lára, àìjẹun tó ṣara lóore àti ọtí àmujù lè ṣokùnfà àìsàn ọkàn lágọ̀ọ́ ara. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ náà ló ń ṣàmójútó àwọn ilé ìwòsàn alábọ́dé kan ní Gbẹ̀jù, Lẹ́kí, Etí Ọ̀sà àti Ẹ̀pẹ́ táwọn sì ń tẹ̀síwájú láti máa ṣàgbékalẹ̀ ètò ìlera tó péye nípa ìpèsè àwọn ẹ̀rọ tó ń ṣe àyẹ̀wò ìlera ẹni lóríṣiríṣi láti lè tètè máa kẹ́fí àwọn àìsàn náà kí ìtọ́jú sì lè bẹ̀rẹ̀ ní kíákíá. Bákan náà ló ní àjọ ọ̀hún máa ń ṣàgbékalẹ̀ àwọn ètò lóríṣiríṣi bíi àyẹ̀wò ìlera ọ̀fẹ́, ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ ìlera ẹni àti bí a ti ń gbé ìgbé ayé àlàáfíà tó fi mọ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera kí wọ́n lè máa mọ àwọn ohun tó ń ṣokùnfà àìsàn ọkàn. Dókítà Adeleke ti wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ àwọn tí ọjọ́ orí wọn wà bíi 18 sókè láti máa ṣe àyẹ̀wò ìlera wọn lóòrèkóòrè torí nípa ṣíṣe eléyìí ni yóò jẹ́ kí wọ́n tètè kẹ́fí àìsàn ọkàn lágọ̀ọ́ ara wọn fún ìtọ́jú ní wàràǹsẹ. Ìròyìn ilẹ̀ òkèèrè: arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Krista Pike tí wọ́n dájọ́ ikú fún ní ìpínlẹ̀ Tennis lórílẹ̀-èdè Amẹ́ríkà ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn lẹ́yìn tí ìgbìyànjú láti gbẹ̀mí ẹ̀ pẹ̀lú abẹ́rẹ́ olóró méjì forí ṣánpọ́n. Àwọn agbẹjọ́rò Pike ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí tí wọ́n sì ń fi ẹ̀bẹ̀ síta fún ilé ẹjọ́ láti dá ẹjọ́ ọkù rẹ̀ dúró. Ọ̀kan nínú àwọn agbẹjọ́rò rẹ̀ ṣe lálàyé fún àwọn oníròyìn pé Pike ẹni 50 wà ní ilé ìwòsàn níbi táwọn dókítà ti ń sa gbogbo ipá wọn láti dóòlà ẹ̀mí rẹ̀. odun 1996 ni ile ejo dajo iku fun Pike lori esun pe o gbemi arabirin eni odun 19 kan toruko re nje Colin Slema eni odun 18 ni Pike nigba ti ohun ati ore kunrin re nigba na iyun Tadril ship se ikolu si Slema ki eni ki emi re to bo sowo won ibudo kan ti won tin ko awon odo ti won ni isoro nipa iwa ati igbesi aye ni isele na ti sele ka to ma lo ododo ni gberile ide leke nitori na eje ka mu lokun kudun ka si fi aye gba alaafia ati isokan lawujo wa tori nipase yi ni orile ide Nigeria fi le goke agba eyi ni awon koko eleyi to suyo ninu awon iroyin ohun lekan si Ijoba orilede America ti ranse ku orire si orilede Nigeria fun ti ayajo ojo ominira odun 1964 re eleyi to ti fi di ajosepo to gunmo mule laarin orilede mejeje olusoaguto kan ti ro awon asaju ninu oselu lati ma samulo nkan alumoni orilede Nigeria fun ise idagbasoke lolokun ojo kan ajo to mojuto oro eto ilera ni ipinle Eko iyen Lashma ti dola emi adofa eniyan to si ti se itoju awon eniyan mejile la doje ni pajawiri laarin osu mefa nile okere amuwa fun yin pe oriko omo orilede America kan ti won ti dajo iku fun yo leyin ti won fun ni abere iku le meji to a ni ri ju bayi lo ninu iroyin agbaye fun ti asale yi kemi tope ajayi ati chidima opara lolotu royin adura mo mi balogun loko mi eseun be ti se nteti gbo wa
1: edumare lojiri ewa fakuko o edumare lojiri

0: ìfìrẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ ara ìlóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ arọmọléegun mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dógún òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti níjàmbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dógún kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apá ríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abara Jero tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abara Jero ní kẹ́ bèrè ẹ̀bọ́lẹ̀ ní Délé Ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí number 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero ní Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáìl báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí
2: 08068216859.
0: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà àwọn mí ò tiẹ̀ láwọn ò fẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí ìwọ fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ǹjẹ́ àgọ́ ara rẹ̀ ǹjẹ́ ọtọ́jú ẹ̀ tẹ bá wá dé mà ní nàláìnà má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú bá ti dé n ta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lo oògùn kò sí tí ò sí níbẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859.
0: Ìwọ dá ti rìn dógún fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kò lóba ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: Ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero Ìkọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bẹ́ẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Jero Ìkọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lòmíì tí bá bọ́lọ̀ ń ṣàánú wa tó bá gbé wọn ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́lòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ àfi oríṣi kò sí ta ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ gbogbo ọ̀nà.

0: káàárọ̀ ẹ̀ káàsán ẹ̀ kú àṣálẹ́. Gbogbo àkókò tí ẹ bá wà ní àkókò yóò náà la fi ń kíwọ́ àkó ojú ọjọ́ àkó ọ̀rọ̀ ajé ilé ìtàǹbàkì látòwúrọ̀. Ìjọ káàbọ̀ sórí ètò kan ilé ìtì iléeṣẹ́ Khalifa Aba Therapy tí wọ́n so ní gbọ̀wọ́ ẹ̀. Ìyìn iléeṣẹ́ ilé ètò ń rí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin torílẹ̀-tàlejò tó yún náà àtàṣẹ́ ẹ̀bí. Nítorí pé bàbá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọ́kọ aya ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọ́mọ kódà dúkìá èèyàn adìtẹ ẹlòmíràn gbogbo ìyówò tí bá ń ṣe ni lágọ̀ọ́ ara. Iléeṣẹ́ Khalifa Aba Therapy náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni. À ń gbọ́ bí ẹ ti ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yé wa wípé ìṣẹ̀lẹ̀ ń lo ògùn wa tí sì ń bá yín la mú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fi mọ̀ ń mọ̀ wá ó sì fún wa ṣe. Ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì eléyìí tí wọ́n ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó tí wọ́n bá tọwọ́ bọ kinní ọ̀hún. Gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àwọn náà ní iléeṣẹ́ eléyìí tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pòó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore. Ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn náà la fi ń gbowó bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa. Orí bàbá látọ́jú èèyàn bàbá ní bá àìsàn òun ṣe ń sẹ̀yìn náà láà ṣe gbowó ẹ̀. Bẹ́ ẹ bá gbàhùn tí ń ṣẹlòmíì bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe ní àáṣe ní ẹlòmí bá gbó nǹkan tí ń ṣàrin. Owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ Khalifa Aba Therapy. Ó lè jẹ́ pé owó ìdákọ̀mọ́ náà ni ó fi oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìrán fi káàkàn sọ pé tó kí ni ń ṣe á sì gbo oògùn ló irọ́ o. Àá ṣe test ni àyẹ̀wò yọ lọ ní rẹpẹtẹ. Àyẹ̀wò tí wá sì rèé kìí ṣe mórẹ́wá kìí ṣe mágùntàn wá kìí ṣe mágbòwá kọ́dà ètò ń táforúkọ ìyá tó bí wa ṣe. Bàbá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹ̀ra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀ wò á ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ ara wa. À ń pariwo à sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní ìyọ̀ni Ladipo ìyọ̀n nọmba 6A Babs Ladipo Street ìyọ̀n ní abúlé ẹ̀gbá ní Àgbẹ̀ Road ibẹ̀ la wà. Ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa bí ẹni tó jẹ́ tó mu bí ògún bọ́ba pa obìnrin rẹ̀. Àlejò mi mo ti gbìyànjú lóòótọ́ ìtọ́ ṣùgbọ́n ẹ̀wọ̀n agbára mi ò nílé ìgbé ẹ máa ń káwọn aráalé.
1: A kí wa pé a kú bí dé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ẹlẹ́ni ò sì ní jẹ ìṣe wa. Nílé iṣẹ́ Khalifa Aba Therapy àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé. Nílé iṣẹ́ Khalifa Aba Therapy tó wà ní nọmba 6A Babs Ladipo Street Babs Ladipo Street ẹ má sì gbọ́ kì í ṣe Ladipo tó sòdí o kì í ṣe Ladipo tí mo ṣun tí abúlé ẹ̀gbá ni o Babs Ladipo Street. Àgbẹ̀ Road by Rap Oil ilé epo ráàbù tàbí tí ẹ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ pẹ́ ń lọ sí Rap Oil ilé epo ráàbù tí ẹ bá ti débẹ̀ ẹ gbá wa láago ní abúlé ẹ̀gbá. Gbogbo bí kíbi tí ẹ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti Ogun State ni o tàbá ti gbé abúlé ẹ̀gbá across sí ilé epo Mobi tàbá ń bọ̀ láti Ìgbòho bóyá ń bọ̀ láti Ìbàdàn-Pájà à ń bọ̀ láti Oṣodì Ìkòròdú tàbá ti lè dé abúlé ẹ̀gbá ibẹ̀ náà láti máa rí ìlànà kan. Àwọn ọlọ́kadà wà nbẹ̀ àwọn onímàrúwá wà nbẹ̀ ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ pẹ́ ń lọ sí ilé epo ráàbù ẹ bá ti dé ilé epo ráàbù ẹ pè wá a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín a sì pè kàn wá mú yín. Ní iléeṣẹ́ Khalifa Aba Therapy gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìdánigbádùn yín òun ló ń jẹ wá lógún ẹ̀yìn àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní owó wa tó ti wá fún ìtọ́jú. Mo gbà ládùúrà pẹ̀lú agbára ti Ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ sì lóògùn wá sí gbogbo ẹ̀ ni yóò bá yín ní ara mu gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé. Gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá léyìí tí ò pè wá tí wọ́n fi ràn wá lọ́wọ́ látara gbígba àdúrà tí wọ́n ti rí mo gbà ládùúrà pé àdúrà tí yín náà ó gbà gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa náà. Wọ́n tó wá gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ilé iṣẹ́ Khalifa Aba Therapy ní ilé iṣẹ́ kan tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún a sì máa mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì ní gbọ́ ní ọ̀nà ti ìgbàlódé torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lórí capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn-ún orí pé ohun tó bá lágbájá mu kò ṣeéṣe kó má bàa tàmẹ̀dò ní aramu a ri pe a tin pariwo ose lera a tin pa ebe osun kan osun meji seyin a n so fun wa pe ipe yi po bibi pe awon ti o le wa lati ona jiji koda lati ilu mi ya koda lati orile ede mi koda bibi ni awon eya mi ti won gbo wa nilu mi ti le ise ti awon bi amun awon ayo kara amun ma fe za fe fe tawon eyan won gbo kele mi pe wa lati orisirisi ona awon aje ka pinu pelu awon ara ile ise ati gbogbo awon management pe a ma ba eto yi lo eduro yo ma lo titi odun yi ti o fi kole ki anfani yen o le ba kari to bi ile ise khalifa nta fe je ohun nikan ko la ndu o nta fe je o wa ni ori e orisirisi meeting lati se pelu awon eyan e pe bawo la si fe se tawon yo fi je anfani to bi awon arun ti awon eyan gbe wa ke se opolopo opolopo re ni se afofa omi nbe to jasi pe elomi o le salaye ohun to fa eyi wa fin fi ese re rinle a si fin da wa loju pe titi odun ti a wa yi o fi kole eto ẹdinwo yen o wa nbe elomi o ba ma de gba bawo e ẹdinwo nbe ni e se gba ni ati din se ri ise kalifa ni nkan kan baba le mu ti nbe ninu aisan ara kuro tabi ninu osoro eyan kuro a ki fi kun teyan ba ti dodo wa eyin o gba kaadi pelu 5000 naira nínú 5000 naira tẹ gba káàdì yẹn a máa gba marathon flusher capsule táwọn tó ti wá sí mọ ṣẹ́rí marathon flusher capsule yẹn gbá ń kọgbìn ni torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣé ẹlòmíì lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi lórí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára onítọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitters ṣẹ́rí marathon extra bitters yìí láti ilé iṣẹ́ gangan fún ara rẹ̀ òun gan ẹgbẹ̀rún márùn ni òun ní gbòógì ìbílẹ̀ tó jásí pé tá a bá lò pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa tàbá lò pẹ̀lú oyin yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ruru tàbá lò pẹ̀lú ọ̀sán wíwẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí ìlà rẹ̀ tí ò wá déédé tàbá lò pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàbí ẹni tó ń tọ́ àtọ́jú tàbá lò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àwọn tó bá ní ọgbẹ́ inú àbí onírànràn comfortability nínú èèyàn tàbá lò marathon extra bitters tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìlèṣe déédé pẹ̀lú olólùfẹ́ wọn tàbá lò marathon extra bitters pẹ̀lú àdíẹ̀ yẹn àdídúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn ò rí nǹkan tó sún wọn nǹkan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú ń rún wọn ojú ń pọ́n ojú ń rún yàtọ̀ sẹ́ni tí ò ríran mọ́ o bákan náà wọ́n máa ṣe fún àwọn tó bá ní àrùn inú egun tó bá jókòó pọ̀ nílé dìde ẹ̀yìn ríro orúkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlóòdiwọ̀n bákan náà yóò tún máa ṣe fáwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kú rèrè nǹkan ń já mi jẹ lára nǹkan ń já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí ká pépò sí ẹ̀jẹ̀ ń bẹ̀ tàbá lò pẹ̀lú ẹ̀ tàbá lo marathon extra bitters pẹ̀lú oríṣiríṣi nǹkan tàbá lò pẹ̀lú onírú yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan òṣìṣẹ́ mọ́ ẹsẹ̀ kan òṣìṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ̀rún márùn-ún ni marathon extra bitters wà a wà á láǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yà á ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò yẹn tó bá ní ká ra oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú ká ra tó pé ẹ̀dínwó ti bá àwọn oògùn yẹn kì í ṣẹ̀dínwó yẹn gangan ló má ta most ṣé ohun tí mo sanwó fún tó bá mi ní ara mu bàbá wa ṣàyẹ̀wò yẹn tán wọn á ṣàlàyé àwọn oògùn ẹlòmíì bẹ tó jásí pé oògùn colonid colonid kan tó ní ìgbọ́n pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kì í ṣe àrùn tó bùkátà sí oògùn oríṣiríṣi àwọn àìsàn tí ń bẹ láyé lónìí látara ohun tá à ń jẹ òun láti kó ìjẹ́ èmi àti mọ̀ wípé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn ohun tí wọ́n fi ń pèsè tàbí tí wọ́n fi ń ṣe kó tó di jíjẹ ṣe mọ̀ pé ó léwu kì í ṣe nítorí ń kàn pé èròjà tí wọ́n fi sì kò sí yóò dá wàhálà lẹ́sẹ̀ ẹlòmíì lágọ̀ọ́ ara yẹn fi máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dùn dúnyàn jẹjẹrẹ igbá kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ó fi jásí pé déṣe kàlẹ́fà bá tẹ́ra ti gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójútó sáwọn àìsàn tá à ń gbórúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bá ni kó tó dé ara ìyẹn gan pàápàá láti lè sọ di ohun gbàgbé nínú àgọ́ ara wa tí wọ́n bá dé iṣẹ́ wa gan èyí ó ti rí àwọn oríṣiríṣi egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi fún oríṣiríṣi àrùn àwa tó jẹ́ pé àwọn ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ ká yọjú sí wa ká má dá ẹ̀bi lé obìnrin nìkan ní àgọ́ ara tá a bá ti ṣàyẹ̀ fún wa ó lè sọ pé n ti sọ omi lọ́bọ́rọ́ ti sọ alábẹ́amọ di alábẹ́amọ òun ló lẹ omi ìlẹ̀ sàn omi ìlẹ̀ má kí omi ìlẹ̀ má tọ́ ní agbára bó ṣe kó ní agbára ó sì lè jẹ́ pé máa ń gbọ́ ti aláboyún ti arábìnrin tó bá ti ní àjọṣepọ̀ ó sì lè yí báyìí kan ló ń fà wọ́n máa pè mí ní omi náà ń balance oríṣiríṣi orúkọ wọ́n máa pè mí ní PID wọ́n máa pè mí ní ovarian cyst abere elomi to jasi pe awon ogun awon so ole ni lati bi bayi si beyen elomi a ma to kile to mo emewa emejo elomi ojo elomi nsu ojo ogun elomi ojo elomi pon ori kan to jina si ori kan to sumo gbogbo awon kan yi ogun bi nbe awon baba la wa nlo laye atijo aye elomi a ma ja elomi a ma mi gule gule elomi ba bere bayi ati dide isoro te ba bi elomi pe ki lo se elomi o te le za laye elomi ti wa logun titi te ba dele re e ko boya nta ogun ni elomi te ba dele re won le paye ni se latara awon ogun to ti lo ti kini ya osise ninu agbo ara wa tabi ko mu kini yan kuro e ma so pa awon te ra ogun lodo won paro en to ba he lara mu osise ko ma ba bi lara mu awon je kan de nbe to ja si pe elomi tu je oni je ka isan yan ku ninu agbo ara tori pe be se fo kuro le tun je ni sinu ara yin so do wa ja si pe le se kalifa ba therapy wa gbe gbugba isan o ti ba se ta ba ti sa yewu e fun yin olugo olorun gbogbo e ni o dun gbagbo e di o si ti ba oja wa titi de a ni sadeun ka ma mu se todun ni o fi pari a ma taja e olorun e di o ori to ba kale to ba kako ninu adua ninu adua e ma fi ranse si wa lise kalifa wa ni number 68 Babs Ladipo Street ni agbe road e ma gbagbe ni agbe road labule egba te ba ti de rap oil epo rap oil abi te ba ti bi abule egba lise kalifa le lo ton ba ti mo be e pe lo si epo rap to ba ti de be e pe wa gbogbo alado gbogbo won te ba gbe dodo wa gbogbo e pata gbogbo e ni yo di ohun igbagbe e to gbogun ni wa eso ati ti o gbogun ni wa eso ati ni te n gbo mi ati ni ti ni oni fi ara ni kokan wa si gbogbo e je nde oke lohun ama ile pe wa so ri ero ba ni 0 080 egbo 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 elepe ede tun le se whatsapp pelu ogolorun aisa to gbogun ati ti gbogun lara temi ati ti oni fara wa se gbogbo a ma re tin e je ki mo marathon extra bit idea alaye ona lati gbo ni okurere iwon ni eduro o si nla ti de opin odun yi egbon marun pere na le mu dani e si jan pani ni repete won tin te no mo won si ni fun wa ni le mo le mo koda e tun gbo ni opolo le ta lo gbo ni sin aja dojo oja abade katute wa yi tori pe oro nbe nu we kobo gan fun ara e oro lohun na

Oh, I got those little last ones, I'm a slave.

0: sẹ́ni ọlọ́run bá pè nílé iṣẹ́ àjà tí wúrà ṣe.
1: bọ́lọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfeda ad and umura services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìn àjò ló ti gbòòrò pa.
0: ẹ má bàa kó oyin sí gbàtú láti sọ pé alfeda ad and umura services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí wúrà rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfeda lárọ̀rọ̀ tán.
0: ẹ kú ti mọ iléeṣẹ́ alfeda ad and umura services pẹ̀lú àkàmọ́ iye àṣeyọrí níbi kákọ́ ni sìnrìn àjò àjà tí wúrà. àwọn àpá àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò nílé iṣẹ́ alfeda wà sí ìdàdé náà gbẹ́yìn.
1: bákan náà oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé aṣọ arabi lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé ti bèrè aram ní maka àti mọ̀dínà bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe síara àdé gbogbo àwọn àyàmì tó ṣe pàtàkì.
0: àyè ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù àjà tí wúrà báyìí nílé iṣẹ́ alfeda àjà múra sáfìsì.
1: àwọn tí ó lọ sí múra ramadan.
0: wọ́n mọ̀ gbéra ní february 25 wọ́n sì mọ̀ padà ní march 10 2027. àwọn alálàjọ mọ̀ gbéra ní may 12 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ní may 22 7171 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kidis hospital ọlọ́sọ̀gbọ̀ 08032479451 ẹ̀yin ti saki àti gbogbo òkèògùn ẹ máa pe ìlàdé ọ̀nà lápọ̀ sórí 08383078 24 alfeda ad and umura services limited àwọn ni wọ́n ń kọ́ni lọ sí àjà tí ń múra pẹ̀lú rọrùn.

0: batin gbo ha skate lo de ten gbo skate blade brand ni e ten gbo hin lenu she vibes ati bona boy skate la meji gbe lora ah o le fi ma ri won ta meji ma flow dada ton ba de studio she vibes ati bona boy ton ba she recording wori won skate blade brand lo ma jija swaga won ti a meji ba fe lo perform live lori stage ni wa koko gbe skate blade brand lora she vibes ni ti e o fe ran skate Caperon. Lo je ki ma ki e pe nibi kibi to ba wa leyin to ti se loni. Nkan to nilo lati gbe nura ni nkan to ma ba ojo ale re mu. This Kate Blended Brand and Kate Caperon. Jo ale ti mo so ko se old age o. Mo so nigba ti o ba pa ti ese pa to ba ku woni ko eni keji re ni Kate Blended Brand and Kate Caperon. Kate Blended Brand is Kate Caperon. Ore otito ni won. Won ma duro ti e paapa julo nigba to ba dabi igba to pe iru nu fe gba okun e kan ore wa ma ronu o ronu o da fun agwara nkan to ma nda sile o ma ba nkan je lagwara ni ohun lo ma pada fa won tun pe ni eje ruru aya giga yo asu eni di alive leyan omo di a ma sa fun agbalagba a ma sa fun amo to ba ti yan ore to da ninu skeble brother and skes caveron o ni soro kokan e ma ja gbagbe pe a tutu wa ninu osu mi ni odun 2026 o la no gel brandy to si je ohun ti opolopo awon eyan yan layo gege bi oti to ma mu ara tutu dada a mu okan okunrin tutu a mu okan obirin tutu tori pe iwo na mo po fele lenu toro toro ni ma nlo olofun o ma fun e ni igboya wa de je akoni o ya elenu abi beni o ti to ba tin fun e ni igboya confidence o je ko mo pe o leto lori nkan to je ti e to leto si ibi to wa won mo pe eyan pataki ni e iru o ti be skate blended brandy at skate cafe room ko se bi sere wa gbo mi o ko si bi to ti fe ra lowo lowo lorilede nigeria bayi ti o se o nbe nle yoruba o nbe gbogbo le ibo ile hausa skate blended brandy at skate cafe o sa ma ra moto won wa gbo o ko ti tan sibe o moto ma je fun mi lale yi jo gbogbo to ba nse mu ero ba ri soro re lo ba won dore lori awon social media and skate blended brandy at skate cafe run wa ri pe opolopo ebun wa to ma ma je bi a se nsami si orisirisi odun lopin odun yi ma gbagbe odun ominira orilede nigeria ma gbagbe odun keresi ma gbagbe odun tutun gbogbo e skate blended brandy at skate cafe room won duro ti o iwo lo ba wa dore at the skate brand at the skate brand je ki spell yo fun T H E those must be at T H E S K I R T B R A N D S at Disket Brands. S U R N Brands yeah at yeah my yellow go at 81 fuel do ye ka T H E S K I R T B R A N D S at the Skate Brand. Skate Blended Brandy ko si fun alaboyun. Skate Blended Brandy ko si fun eni ti ojo ori re ba sokunrin ba sobirin ti o ti pe odun 18 years. Mu pelu ilakaye mu pelu opolo. Adun Skate Blended Brandy ni pe ka mu ni mu omoluabi. Ma gbagbe alaye mi lenkan si o skate blended brandy ore re nigba to dun nigba ayeye nu igbeyawo skate blended brandy ni isile skate blended brandy ni ma mu ayeye yen dun nibi adura fun awon to ko eko jade boya won kan si owo ni nibi freedom skate blended brandy ojuse re ni lati mu ibe dun nibi ko mo jade skate blended brandy ni nibi awon orekunrin ti won ti ko rajo skate blended brandy ni ma ndabi obirin laarin won nibi awon obirin ba ti ko rajo skate blended brandy lo ma dabi okunrin laarin won nibi ti okunrin atobirin ba wa ko rajo skate blended brandy ni alarinu to ma so okunrin atobirin epo nibi nígbà tí wọ́n wà níta gbangba bóyá ní bar ni tàbí restaurant tàbí wọ́n ti wọnú yàrá 1 hour le book ni àbí 2 hours lórí short rest get bled and brandy Mr. Pilot ò ṣe ṣìnà o ẹ má pé ìrírí mi ló mú mi débi tí mo bá dé yẹn Alhaji Latif Ogunsanya ló gbé ṣe sked bled and brandy nǹkan tí wọ́n kọ sínú ìwé fún mi ni mo kà jáde ẹ wá lè bèrè lọ́wọ́ Alhaji Latif Ogunsanya tó wà ní ẹ̀ka ìpolówó ọjà wa pé báwo ni wọ́n ṣe mọ̀ nípa short rest bóyá 1 hour ni tàbí 2 hours ni wọ́n bù iléeṣẹ́ bond 92.9 adéolúwa adéfọlárin okande lórúkọ tèmi ẹjẹ́ a ṣe báyìí náà.
1: kẹrìkẹ èmi lọ dé tó rojú kókó báyìí.
2: ojú lọ sí rí ṣé àwọn tí màá bọ ẹ jẹ.
1: èmi ni mo ṣe.
2: ẹni bá rí ẹbọ ṣe ilé furukọkọ bí ẹni pé o lè sọ kìdílẹ ká tó wọbù sùn. yóò rò pé irinṣẹ́ kìdílẹ ń kó lọ sí èdè lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. ṣé o ti kárí bọ̀ níbi èkó ló tó fẹnu kan yìí.
1: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
2: ṣé èmi ni màá ṣàlùfẹ́
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa ráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fúlùgbò jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo ara títa jẹ ara títa ara yín kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbuni so bàbá òkè o lè ní gbòógì àtura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbero ìsọlọ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094741143 08094741143 bàbá òkè o elégbòógì dẹbẹdẹ ẹbẹ.
3: ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. yorùbá ní igba tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́nmi-gbọ́nmi kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe a ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa bàbá ẹ bá mi kí ara alẹ́ kẹ̀sì dárúkọ yín.
4: ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni taofik ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
3: ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì bàbá òkè o a mà tún rí yín.
4: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni ṣanra.
3: gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣanra.
4: ẹ ṣeun atọ́kùn làákàyìn ò ní dàrú.
3: àṣẹ.

0: pẹlu ogo lodo Olorun to ba dodo baboke o iwo gan o gba pe ni Olorun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede ki sale nu ma kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to da ji gba je pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kalomi ma ro run sun dede ko ri ma bere si fo ni gorogo ko ju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ba bere si tayan to ba ti ni ipinija yi pẹlu agbara lodo Olorun pẹlu ase tolorun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo na o gba pe Olorun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke wa ero ba ni soro mi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
1: o lagbara o nte do ba ma ma sagbare o emi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won a ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe e ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba na ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
0: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pe pupo ajegun adayeba ti mo so yin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ode ni won ana ni ajegun adayeba yi nipa I ma lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe pe baboke o adi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
1: kabiyesi eledumare
0: to fi ja se pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olorun be lodo baboke o to olorun ba wa se
1: adupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olorun je ko di erun nidi mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
0: baboke o ti wa ni shop number 10A oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke o wa ero ibanisoro ti e le pe baboke o si 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi se awose o fun awon eyan ti wo na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe mo nigba go ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo ibe ni baboke wa
1: o le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati Isolo bayi bi eni pe o nlo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oye Kola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won ma reti re ni le se baboke o o digba kan na
2: arike rike emi lo de to roju koko bayi oju lo si se mo ti ma bo je
3: ah emi mo se
2: eni ba ye bo se ni fun koko ye ni pe o le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de re lan beke o ke fe yo ni ti to sade daji ona se ti kari bo nu bi epo lo to fe nu kan yo
3: ah ai sa ta ro yo ma se kan emi wa ni ti se bayi lo nu fe mi
2: se emi ni ma se so fun pe ka lo moju to ara yin bere ba o fe ga ma kari o o fe mo gi baba o ke ho
3: kero mi iwo na soro sote salaye bo se se fun baba o ke o ko ma rayo to gunja le re fun lugo je ope yin to ro ni gorogo ara ti ta je ara ti ta ara yin ti ba ta ma bo le so mi eniyan ko sun o te do ba se lo sere sere tabi to po lapo ju isara to gun ni so baba o ke o le mi gboja tura lori yi ke yin aisan tabi arun to fe da ni gule baba o ke o kale si shop 10a oye kola shopping complex la doju ko dipa life church jakonde gate egboro isolo ipele eko e pe 08094471143 08094471143 Baba Okeo, ilipo gi debe debe.
4: Band FM
5: 92.9.
6: فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة.
7: Welcome to Al-Madina International College, Nigeria, where education will more or less in the full development of your children. Now, KG, Nursery, Primary, and Secondary classes are given special attention. A faith-based college in Arabic and Islamic readings, skillful citation and memorization of the Holy Quran with the best of every. Al-Madina International College, Nigeria is funded by Dr. Fordin Abdullah Uddin Al-Imam, a subsidiary of Center for Ahli Sunnah World Jama'ah. Our primary school section is situated at White Mosque in the Ludu area of Oshubu, while our secondary school section also in Oshubu is situated behind the Warunde Middle School in Ludu Community Testing Ground area of Oshubu. Our Iwosu Study Center is located at Al-Madina area, Old Oshubu Express Road Testing Ground, Iwo. Contact or info at almadinainternationalcollege.com or www.almadinainternationalcollege.com. Call 0814-133-3731 or 0806-289-6625. International College, Nigeria. This is about between knowledge and faith.
8: Alhamdulillah, Dhul Jalal wal Ikram. والصلاة والسلام على رسول الأنام وعلى آله وصحبه الكرام أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته.
9: وعليكم السلام ورحمة الله وبركاته.
8: أي لغام يعني أفعلي بيناني عوانو عقباني عرمينا وناني عدتو أرو تون بيجاد لترى أرو الله وبرو سبحانه وتعالى تون دتون في أرو النبي ومحمد صلى الله عليه وسلم تون دم كمسي كما عدتو أرونا وناني على لكم غيره nipa ojupona nla kan ti o je si pe ti won ba n pe danger danger abi nbe loko longue longue nbe na ona nbe ni oko ewu oni jawan ona ni babu ma jaa fi riya
9: babu ma jaa fi riya
8: babu ma jaa fi riya
9: babu ma jaa fi riya
8: woni an fe ma salaye la ni fun wa kini oluwa so kide ni ojise re so ayi salaam to wassalam nipa àìsàn ńlá yìí tó lágbára ju cancer lọ yìí àìsàn ńlá yìí tó lágbára ju HIV lọ ó lágbára ju corona lọ tó jẹ́ pé àìsàn tí batẹnijẹ́ láyé tí ó tún batẹnijẹ́ níwájú ọlọ́run jẹ́ ọmọ kìí àmọ́ ni àìsàn tí kìí jẹ́ kí èèyàn múṣẹ́ délé ni tí wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ sì mọ́ tó bá dọjọ́ ọ̀nà kìí àmọ́ yọ́ọ̀bà rẹ̀ fún òní kankan àwọn ní àlàyé táwọn fẹ́ máa ṣe fún wa láàrin yìí òun náà ni àlàyé lẹ́kùnrin nípa àríyá ẹlẹ́wọ̀n gbẹ́sì islam tí a wà nínú ẹ̀ yìí tí èmi wà ń bẹ̀ tí mo sì gbà pé wọn náà wà ń bẹ̀ ọ̀rọ̀ náà ni ẹ̀sìn ńlá kan tó jẹ́ sí pé mi ṣe ń sọ̀tún ní ṣe àlàáfíà àlàáfíà ó ń ṣe inú ó mójútó inú wa ó sì mójútó ìta wa ìyẹn ló fi jẹ́ sí pé tí a bá ti rí ẹni tó bá tẹ̀lé àkìtà àbọ̀ sunna ẹ̀rọ máa rí wọn pé bí wọ́n ṣe ń mójútó inú wa inú kọ̀kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n tún mójú tó oríkì ara wọn nígbà kí fún wa ń bẹ̀rẹ̀ náà ni wípé iṣẹ́ tá a lè fojú rí táwọn fọkàn ṣe tí wọ́n bá jẹ́ ti ń tẹ̀lé kìtábù àti súnà a ó rí pé wọ́n bá ní wọ́n máa pàtàkì iṣẹ́ táwọn fọkàn ṣe wọ́n dẹ̀ tún máa pàtàkì iṣẹ́ táwọn fi oríkì ara ṣe ìyẹn fún gbogbo ìtọ́lá tẹ̀lé alìkìtàbù
9: wọ́sùnà
8: ó ti wá rí ní ẹni tí ó bá tẹ̀lé alìkìtàbù wọ́sùnà yọ́ ya gbà lọ àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n lọ lọ́tún tàbí kí wọ́n lọ ní òsì àbí ká fi wọ́n lọ lọ́nà òsì òsì a àti òsì b ẹni tó tẹ̀lé sùnà tó tẹ̀lé kìtàbù àwọn ni wọ́n lọ ní kí ni ọ̀tún olùbọ́ náà arákùnrin ọ̀rọ̀ rí àwọn tó bá lọ lọ́sì yìí òsì a àti òsì b òsì nọmba 1 àti òsì nọmba 2 yìí a máa rí wọn tó sì jẹ́ sí pé wọ́n ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn islam níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọba ti wá rẹni tọba ti yà kúrò lójú ọ̀nà kìtàbù àti sunna tọlọ tí ẹ lódì yìí lọmọ rí pé yọ fọọlù yọ jàbọ yọ tẹrì sí kan nínú àwọn ewu méjì tí ń bọ yìí ewu àkọ́kọ́ táwọn kan máa tẹrì sí òun náà làwọn tó jẹ́ sí pé wọ́n máa ṣàtẹ́wọ́ àbí wọ́n máa ṣàṣe ètò ní abala kan nínú abala méjèèjì tá a ti sọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ máa ṣàṣe ètò rídà nínú ọkàn nínú iṣẹ́ kọ̀kọ̀ táàrí tàbí kọ́ máa ṣàṣe ètò níbi iṣẹ́ gbangba tá à ń forí kèsè bákan náà ó tún rí wọn kó tún já sí bí àṣejù ó lè máa ṣàṣejù níbi iṣẹ́ kọ̀kọ̀ tá à ń fọkàn sí tàbí kọ́ máa ṣàṣejù níbi iṣẹ́ gbangba tá à ń fi orí ke olùbọ́ mi máa fọkàn bá wa lọ́wọ́ torí pé àwọn refoundation àbí tá à ń lọ olùbọ́ mi arákùnrin àti sọ fún wa wípé méjì náà ni inú kọ́ ṣàṣe ètò lọ́nà méjèèjì tàbí kọ́ ṣàṣe jù lọ́nà méjèèjì tàbí kó ṣe nípa sí ìpayọ̀ ìpàṣípààrọ̀ náà ni pé yọ́ ṣàṣe ètò lábala kan yọ́ wà ṣàṣe jù ní abala kejì a sọ fún wa wípé islam ẹni tó bá tẹ̀lé kìtàbù àti sunna nípa bá a ṣe ń ṣiṣẹ́ tá à ń fi inú ara ṣiṣẹ́ tá à ń fi ta ara ṣiṣẹ́ méjèèjì yọ balance ńbẹ̀ àwa ní àwọn tí ọba ti tẹ̀lé kìtàbù àti sunna òun ò ráyè àti balance ńbẹ̀ tí wọn ọ̀rọ̀ àárẹ̀ ni àkọ́kọ́ jẹ́ kí n fọ́ sí wẹ́wẹ́ fún wa òun náà lẹ́yìn tó jẹ́ sí wípé ahmadabad òun wọ́n fojú kiri iṣẹ́ oríkè dáǹsẹ̀ ẹ̀jẹ̀ dáǹsẹ̀ ní gbangba wọn kàákún ṣùgbọ́n ṣàṣejù wọ afọ́rọ́tọ̀ filibáàtì ṣùgbọ́n ṣàṣejù níbi iṣẹ́ kọ̀ọ̀kan ààrẹ ni bí wọ́n ṣàṣejù níbi iṣẹ́ ọkàn láǹfọ̀ kan ṣe wọ́n ṣàṣejù ń bẹ́ẹ̀ ọwọ́ á ṣàṣe ètò níbi ní tẹ́tí à ń fi oríkè ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ahmed albaati òun náà lẹ́gbẹ́ jẹ́ sí wípé ó fojú kékeré ó fojú tẹ́ḿbẹ́lú sẹ́tà ń fọkàn ṣe ìyànnẹ́bí kọ̀ọ̀kákún tó nǹkan wọ́n á fọwọ́tọ̀ fi bọ́ọ̀lù ṣùgbọ́n sẹ́tà ń foríkẹ́ ara ṣe ọ́ ṣe àṣejù ń bẹ̀ ẹ̀bá àṣe wíìn ó lè mú ti yí ọ̀pọ̀lọpọ̀ a sì mọ̀ pé ìrántá ń bá sọ̀rọ̀ ìran méjì ni àwọn tọ́jẹ́ sí bí kọ́ bá tí ń rí ní ti ń yí wọn àwọn tí wọ́n nílò kó repeat tàbí kọ́ fọ́ sí wẹ́wẹ́ kó lè bá yí dada torí ìdí eléyìí a tún fọ́ sí wẹ́wẹ́ kó lè bá yí wọn fún wa ó rí àwọn ẹni àkọ́kọ́ tá a sọ nù àwọn náà làwọn tọ́jẹ́ sí pé wọn ò pàtàkì iṣẹ́ oríkè tá à ń foríkẹ́ gbangba ṣe ṣùgbọ́n wọ́n ṣàṣe jù níbi iṣẹ́ tá à ń fi ọkàn ṣe tọ́ba bí léèrè pé ń gbélé wa wà eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn àjọ tí ń bẹ̀ kí àwọn àjọ náà náà làwọn àjọ sófi ní ọ̀bọ̀ dáadáa o pẹ̀lú onírànlọ́ bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe yapa lọ ni ó rí pẹ́lú abẹ́ sófi wọ́n pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ìjọ wọn ọ yapa lọ bí wọ́n ṣe pín yẹlẹyẹlẹ tó nì lọ́wọ́ mọ̀ wípé gbogbo wọn lápapọ̀ wọ́n pàtàkì iṣẹ́ tó ń fọkàn sí wọ́n gbé lékè iṣẹ́ tó ń fi wọ́n wá yẹ̀yẹ́ díẹ̀ ẹlòmíì ti ẹ̀yẹ́ yẹ gbogbo iṣẹ́ tó ń fara sí ẹ̀yẹ́ tán ẹ̀yẹ́ bá ti máa gbọ́ padà wọ́n wá máa pè yìí máa wọn ní ayélujára báàpì àwọn ìgbà wọn fi báàpì ni jọba à ń pè ní ẹsẹ̀ pé báàpì ni níta bá ní báàpì ni ẹ̀rọ wọn pé kí ní jọba àbí òyìnbó lẹ́nu ṣùgbọ́n àwọn òkú ní báàpì ni àyà ìmọ̀lẹ́dù ni ìmọ̀lẹ́dù báàpì ìmọ̀kọ̀kọ̀ wọ́n ní ìmọ̀kọ̀kọ̀ yẹn wọ́n fi wá mójútó ọkàn wọ́n wá gbé iṣẹ́ ọkàn lérí iṣẹ́ oríkè kódà àárín nínú àwọn asúfì yìí tó jẹ́ sí pé tá bá ní ẹjọ́ àṣàlùwàlà yóò pé kò nídìí àlùwàlà ọkàn àwọn ṣèkínní ọtí mọ́ ẹ̀rọ ni wá kiri ó pe akíni sọ̀láta lè díkiri kò ní ìdí ọkàn mi ti ń ṣe díkiri wọ́n á gbá àwẹ̀ yóò pé kò yẹyìn ni àwẹ̀ kìí ṣe àwẹ̀ máa jẹun ni ọlọ́run ọba ń sọ níta ni agbọ́n gbà àwẹ̀ ni pé ká jìnà sí ara kò ní gbà àwẹ̀ jẹ tọ ìwé yẹn láàyè wọ́n yìí kó tẹ̀lé ọ̀hún bàbá wa sọ fún àwọn báńkì yàtọ̀ ìwọ́kùnrin yìí ọ̀jẹ̀ ó lè sọ fún ọ pé ìdàsọ́fà kọ́lùkù fàlẹ́ àjẹjẹ ilẹ̀ láàmù tọ́kàn bá ti mọ́ ànílò káṣe kí ni káṣiṣẹ́ máa àyèdè káṣiṣẹ́ àwọn ilé ni wọ́n pàtàkì ọkàn wọ́n wá gbé lékè iṣẹ́ ara wọ́n wá nígilẹ̀ tí gbogbo iṣẹ́ ara tọ́tọ́ kalẹ̀ a máa rí wọn tí ò kí wọn a máa rí wọn tí ìṣàlù ara a máa rí wọn tí ìgbàwẹ̀ wọ́n dàgbà wọn ní hajj yóò pè ẹ̀yìn àwọn àjì tọ́lọ́ ń gbà lórí pẹ̀lú àjì ni pé kó o lọ àjì inú ọkàn rẹ sofare o kan re lo wa maruwa re o kan o lo ni na sofare o maruwa ta mi sha ari yo kan yo tu ma ka ba ga pe ka ba ga ga o kan ni je ka ba ori adawu de o ta ba ti wa ri awon ba yin e ma ri won ta ba ri won awon yin na awon ni akoko ta ni won ya gba won ya pa won ya gba awon ta won yin a ma ri won wi pe Taban bi won le re bi ki lo wa ko lu yin te fi sa lo wa la ma
10: lo ko
8: lu yin o se se ko mama ya ko kan wa na wa ya ti ya ma sa ba mu wa o mo mo ya to lo mi so ro kan o kan o kan o kan so to sha ara aya 88 ati 89 ara ba do ko ya mu la ya ru fa ma lu wa la banun
11: yawma la yawmun ba ma lu wa la banun
8: ya man ata allah bi qalbin

0: Ọ̀rọ̀ ìbò ṣe ń tutukù tún ti ẹ lọ. Wọ́n á lọ pé hearts ọ̀kan.
1: Ọkàn ni.
0: Ọkàn. Inú ẹ̀rì tí a máa mú wa nù torí àsìkò wa. Sọ́sọ́ fáyàdé ara ètè tẹ́lẹ̀ àti ètè fọ́ba náà wà á tún máa dì mọ́ yẹn náà. Ara ètè tẹ́lẹ̀ àti ètè fọ́ba náà wà á tún máa dì mọ́ yẹn náà.

0: Mary among those who followed his way was Ibrahim when he came to his Lord with a pure heart.
1: Pure heart in the Bible.
2: I was up with Ibrahim and Musawa.
3: هذا ما توعدون لكل أواب حكيم.
1: بجفل لن
3: من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب.
1: وجاء بقلب منيب.
3: وجاء بقلب منيب.
1: ادخلوها بسلام.
3: ادخلوها بسلام.
1: ادخلوها بسلام ولكن ذلك يوم الخلود.
3: ذلك يوم الخلود.
1: ادخلوها بسلام ذلك يوم الخلود.
3: ادخلوها بسلام ذلك يوم الخلود.
1: ما الحديث إنهم دامين في أنهم يسوقوا التقوى هنا يسير إلى صدره ثلاثة. ما الحديث
4: إنه
1: وأنا مصلي الإمام أحمد. التقوى هنا أنا واقيم التقوى
4: هنا
1: والدعوة التقوى
4: هنا
1: دخل جل العجي التقوى
4: هنا.
1: أينكم أمني mo wa fi isetan faransi mo fi sile mo wa so isetan faransi di oba lori gugu setan fi
4: faransi
1: o do wa ti pe ni ken to ba te me ban o ti kuna
4: o ti kuna
1: awon jo e ni e awon jo bi fahum awon yikuna awon jo bin awon lo se ti won lati fi takoti awon alakoko awon na la won to je si pe won ni bi lati se okan wọ́n pàtàkì ẹ̀.
4: wọ́n pàtàkì sí ọkàn bá a.
1: wọ́n wá pàtàkì sẹ́tàn faransé nìkan.
4: tààrà nìkan lọ pàtàkì.
1: ìkọ́lẹ̀ ẹlòmín bẹ́ẹ̀ nínú wọn látara bó ṣe pàtàkì sí ara lásán tó fojú kéré sí ọkàn ó ní jìn sọ́ọ̀fù yẹn bọ̀ nínú ìrànà. àtúrí bí ọkàn gangan ni masdar tẹ́lẹ̀ ti fi kíni títí bẹ́ẹ̀rẹ̀.
4: ara
1: tí ọba sọ́kàn rẹ̀ ń bẹ̀
4: ẹ̀sùn
1: ní excuse inú sẹ̀ríà tí ìṣẹ́ gbangba tí ó ti pẹ́ bọ́ni tí ọba sọ́kàn rẹ̀ ń bẹ̀ ẹ̀wọ̀n fún ní excuse inú sẹ̀ríà ṣùgbọ́n tí ọba iṣẹ́ gbangba tó jẹ́ sí pé bíbà tó ń sẹ́ lọ́ni ṣùgbọ́n kàn rẹ̀ ẹ̀bọ́n bẹ̀ ń bẹ̀ wọn ò ní fún ní excuse. torí ìdí eléyìí wọn láyé kó tọba tẹ sọ pé níbo làwọn ará àwọn eléyìí wá àti sọrọ àwọn akọkọ nù wọn wọn pọ nù sùúfì. níbo ara àwọn eléyìí wá àmọ́ sọ fún wọn pé àwọn èèyàn ọmọ bá lọ́dọ̀ àwọn agbárógbodé mùsùlùmí. owó lè wọn tó jẹ́ sí gbogbo ìjọsìn tiwọn gbangba ni wọn gbà. ogun tí a fi ń sinmi náà ní kọ̀kọ̀ tí a máa fi sinmi náà ní kọ̀kọ̀ ìta ni wọn ti kíni ìta
4: ni
1: wọn. ọwọ́ ilé méjì kò tẹ̀sùn bá rẹ̀ gbanagbana báyìí ni kò ní gbénu ilé kọ̀dánu ilé náà ọkọ̀ mọ́sígbọ́ o masasi ní gbé wa àwọn kí n palẹ̀ tẹ̀sùn bá rẹ̀ gánlọ masasi ní amakosi òsì jáde alọsí masasi kan lẹ́kìtì alẹ́kìtì náà kò gbọ́lẹ̀ ìjọ náà padà yọ́dọ̀dọ̀ yín ẹni ìfẹ́ dárúkọ lú yẹn abájẹ́bẹ̀ afẹ́ tún masasi àtijọ́ kan tí ó ti di àlàpà àwọn afẹ́tọ̀kọ́ làbádìbẹ̀ ǹjọ́ náà máa débẹ̀ àwọn ọ̀nà àbárí àkókò kan ní inú àbáwà bá kan bẹ̀ nínú ilé tó ti dára pàtàkì àbáwà ya bàbá kan bẹ̀ òdàgbà púpọ̀ náà ṣùgbọ́n jù wà lọ́lọ́jọ́ orí nígbà tí a bá ta àwòbí tó wà tẹ̀sùn bá àti ń bọ́ ń bẹ̀ tó gbé kalẹ̀ kí ó ti lélára wẹ́rẹ́ nu màmá tó kó lórí ara wọn báyìí ọgá bí òkè báyìí. Mọ̀nyẹ́ ń fà ní. Ọ̀sá jáde sí wa bí ẹni tí ó ti dàjà láìjì ní báyìí lórí ń gbàtọ̀ jáde. Bàtún dí màdá sí kàdánà kiri apò mú bí báyìí náà. Wọ́n máa ti ẹ̀dẹ́gbẹ̀ àwọn ará àbẹ̀rù ń bà wọ́n pé ẹni yìí tọba sépò fún ilé mú ni irọ́ nípa. Èpò kí ni ọ̀sẹ̀ abákó tẹ̀sán wà lẹ́ntì a ko ma sa si be na ma la si alapa na ni ma ha si be na ma won yi si pe ki o ma lo ma se sa ti ekiti ma la si alapa la ba me to na ki ren be ni ma sa si kini
5: alapa
1: kini si wa o fu ya pe abi ni pe bi jin mo se kini isun se kini isun lo wa to ile alapa ile alapa le su ma wa ka kiri ni to ri di ere bo ma alapa mo le to ba be fun bo le le wa o pa lodo awon baro gbudu ta ba ni baro gbudu awon ignorance awon alai maka ma ninu awa muslimi awa wa
5: Ninu
1: awa muslimi na ju semiu ari rasaki ilada kinbo rasaki jesu atrozaki
5: atai
1: jesu abu fata wali kube ina niruka ami wani imbulo wa la na wanto wa anona ninu awa yi tafi mamu kwi unwa pataki se oka isu eka na wana gile ke se oka onbe nwa mili asik pe toba kwa pe kyo mba yi yaya foto ala re
5: yaya
1: foto ala re toba kwa awe na fila toba fe sinu yaya foto ala re yusun kwa ayi se te aba jega facebook wune yo post se ajaka toba alo umura alo alo salamu alaikum tawaf lansi roba ima uwa ima uwa di kaba la wabaya tansata ayo wumi wumo ayo wumi toba lo aji bae yutun kusadwa u yóò bọ ìyàmẹ̀ fọ́tò pé ọdọ́wọ́ báyìí pé wọ́n sáàdọ́wọ́ lọ́wọ́ fọ́tò ní ọgbà tí ó gbèsè rẹ̀ padà àwọn eléhùn wọ́n pàtàkì iṣẹ́ ẹ̀ta wọ́n wá kéde iṣẹ́ kíni iṣẹ́ ọ̀pọ̀ ó sì kọ́ díẹ̀díẹ̀ lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ náà tí ò fura ó sì kọ́ bá rí díẹ̀díẹ̀ lọ́dọ̀ àwọn dùhánà tí wọ́n pé píríṣàl àwọn náà oníwáàsí tí ò fura tí ọmọ ìjìn sọfin wàhálà yìí eléyìí ewu ibẹ̀ ní agbára púpọ̀ torí pé wọ́n ti fojú kéré iṣẹ́ ọkàn wọ́n wá gbé tóbi fún iṣẹ́ ìta iṣẹ́ ọkàn tó yẹ kí wọ́n fojú tó ní fún ìkíláàsì wọn mójútó wọn ó ti wá iṣẹ́ ti wá fẹ́ máa di ìyàwó máa wọn ní ọwọ́ tó bá wá béèrè pé ń bo ní islam wá dúró sí níbi iṣẹ́ gbangba àti iṣẹ́ kọ̀kọ̀ táǹsì sọ fún wọn pé alìsílámù ọ wà lágbede méjì ògbé iṣẹ́ ọkàn kọjá ààyè rẹ̀ báwọn asúrú fi ṣe gbọ́ kọjá ààyè rẹ̀ bẹ́ẹ̀ náà kò gbéṣẹ́ gbangba kọjá ààyè rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tá a wí náà ṣe ṣe tiwọn náà eléyìí ni ìlànà tó fi ti mùsùlùmí òdòdó tó gbọ́dọ̀ máa rìn tí ó fi bá ànábì wa muhammad
5: sallallahu
1: lékàlọ́ mọ̀ ibi gẹ́gẹ́ bí jẹ́sí pé àwọn ẹsẹ́ gbangba tá ń se àwọn ẹsẹ́ ẹ̀sìn ìrún ni ààwẹ̀ ni alùwàlá ni kankan hajj ni a ní àwọn nǹkan náà jẹ́sí pé gbangba làwọn náà ti mọ bàtẹ́ǹdẹ̀ ẹwọ́n nípa ọmọ kan tí wọ́n bá lùwàlá jẹ́ ní ìsìn ìtàfojú náà lọ́wọ́n kan àbí lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ tó pé kíní báyìí mẹ́fẹ́ mọ́ dárúkọ lórí rédíò kíní báyìí tọ́ bá ti ṣẹlẹ̀ àgbàlá rẹ̀ ti bàjẹ́ tọ́ bá ti ṣe báyìí ń tá àfojúrí náà ní nǹkan yẹn ó rí pé iṣẹ́ gbangba làlùwà náà ń ti ń bàjẹ́ náà iṣẹ́ kí ni iṣẹ́ gbangba ẹ máa ní kí ni máa bá àwọn díẹ̀ náà wọ́n máa sọ fún wa pé tọ́ bá ti sọ̀rọ̀ amúdán níta amúdán orí irun rẹ̀ ti bàjẹ́ tọ́ bá ń kírun lọ́wọ́ tí kíní báyìí bá ti gbá lára rẹ̀ tàbí ó ti mú ọ lọ irun rẹ ti kinu o ti bàjẹ́ àbọ̀ ṣẹlẹ̀ sí ọ bọ́ bá ń gbà wọ̀lọ́wọ́ tí kinu báyìí bá ti ṣẹlẹ̀ sí ọ o ti bàjẹ́ wọn ni wọ́n mọ̀ sọ tí máa ba àwọn ẹsẹ̀ gbangba jẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ náà nínú nǹkan gbangba tí máa ṣe kí ni tí máa bàjẹ́ tó àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan náà bákan náà ẹgbẹ́ bí alẹ́ ìfìlàs tá a mọ̀ sí ká ṣàfọ̀mọ́ tá a ń ṣe fún dáa nílé ìyá fọlọ́ nìkan onílọ́mọ̀kúrò náà ní àwọn nǹkan tí ń bàjẹ́ náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ba ìfìlásù jẹ́ iṣẹ́ tó pamọ́ náà lónà ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ìfìlásù jẹ́ iṣẹ́ tó pamọ́ náà ni ọwọ́ adọ̀rọ̀ yẹn fún mùsùlùmí kókó béèrè nípa iṣẹ́ tó pamọ́ tí ń ba iṣẹ́ tó pamọ́ jẹ́ ẹgbẹ́ bí wọ́n ṣe béèrè pé dáhùn kí ni máa ń bàlùwà lájẹ́ kí ni máa ń bà wọn jẹ́ kí ni máa ń bà àwẹ̀ jẹ́ bàbá bí mọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí léèrè ìwọ̀n àti ẹ̀rọ kan tàbí méjì nínú tí máa ń ba àwẹ̀ jẹ́ sọ́kọ́ta máa béèrè pé kí ni máa ń ba ìkìláàsù jẹ́ òkè béèrè pé hàn kí ni jẹ́ ìkìláàsù kan ẹni tí ọmọ ti ń jẹ́ ìkìláàsù ni ó wà máa ti ń ba ìkìláàsù ní ọjọ́ sípé ẹ̀rẹ́ mùsùlùmí tọ́pìkì yìí onílùú ẹ̀ púpọ̀ ọgbọ́dọ̀ farabalẹ̀ tó bá fẹ́ là tó fẹ́ ń wẹ̀kọ́ yẹn kẹ̀kẹ́ nínú ṣẹ̀rẹ́ islam ọ farabalẹ̀ tó fi gbọ́dọ̀ dáadáa wọ́n ní àárín yìí gbọ́dọ̀ béèrè rẹ̀ pé kí ni máa bá sí ẹ̀kọ́kọ́ náà jẹ́ tá a mọ̀ sí class kí ni máa bà á jẹ́ ọdọ̀ yẹn fún mùsùlùmí kọ́ máa béèrè rẹ̀ ẹgẹ́ bí sí máa béèrè kí ni máa bàgbà rà jẹ́ kí ni máa bà ọmọ jẹ́ kí ni máa bà ọmọ jẹ́ kí ni máa bàgbà jẹ́ iṣẹ́ ìwàǹgbà ọ̀yẹ́ kó obìnrin tí ń bá ṣe ọkàn náà nínú àwọn kan tí ó jẹ́ kí kéèyàn mọ àwọn kan tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ kọ̀ọ̀kan ìta àmọ̀ sí class tá a gbọ́dọ̀ fi máa mọ̀ pé kí ni ọba jẹ́ k ka to mo pe kini ai mama iwe po tori bi to ba je se pe se koko ni ta gbe ka ta mi ni class ti ise koko ti ba je ba ba je nikan ti o tun rin lo si bi se gbangba a pe aburu re omo ni won sugbon lo mo pe to ba ti ba ti nti ba e class je ba ti le ba je
6: o ba ba je
1: bi gba ti okan re ba je na
6: bi koko re ba je ni
1: gbogbo ri kara re ti kini e
6: o ti ba je
1: gbogbo se iku to se na yo ti kini
6: o ba je
1: yoron re ni ona lo mo awo to buju le merun ni sanfani ma gbogbo sara to se ku ni wulo fun omo te ba bi ile pe ki wa ni ti ma ba se je lo bo mi alapon le ti ma ba se koko je ti ma ba class o je lo mo pe lori e na ni ariya
6: ariya
1: ki wa ni won pe ni riya idinu ti oni ma so pe babu ma ja afi
6: ariya babu ma ja afi riya
1: asant babu ma ja afi
6: ariya
1: na so pe eyin e teti ke gbo o mo fe sala yin ti an pe ni kini riya o fun ni kini an pe ni riya won ni ti an mi ni pe babu ma ja afi riya ai ma ja amin al wa'id mo fẹ́ sàlàyé fún ọ pé àwọn ewu ṣíṣe rí àmúwá nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn ewu tí òṣìṣẹ́ ànábì òṣìṣẹ́ ńlá ànábì wọn mahamma sọ̀rọ̀ láàrẹ̀ tí wọ́n sàlàyé fún wa nípa ríyàwó yìí mo fẹ́ sàlàyé fún ọ bóyá tọ́ bá gbọ́ yí dáadáa ọ là kó mẹ́ tọ́ bá wá gbọ́ yí lọ́mọ kó lè la o ló fi jẹ́ sí pé tọ́pìkì yìí ọ̀rọ̀ yẹn ni fún gbogbo mùsùlùmí púpọ̀ sí kí ni kọ gbọ yé àìmọ́ gbọ yé ewu ń bẹ lóko lóńgẹ̀ rẹ o lọ́wọ́ mọ̀ pé tí a ń pè ní rí yáwó yìí tí wọ́n fẹ́ sàlàyé ẹ̀ fún àyè kí ló kọ ẹ̀bọ ní jẹ́ bọ́ọ̀nù ẹ̀bọ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bọ ẹni tó bá lọ igbá tó bá lọ àwo tó bá sí gbá làmọ̀ pẹ́ bọ́ sí rí yáwó náà sí ẹ̀bọ ló náà ni bẹ́ẹ̀ ni èmi kí mo sọ bẹ́ẹ̀ ẹni tó lọ fi ṣẹ̀rí àrà iná lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹnìkan ẹni tó sì tún fi ṣẹ̀rí àrà náà ti sọ ṣáájú kó mọ̀ tó sọ ìyẹn ni bí ọlọ́run gan ti là á mọ́lẹ̀ pé ẹ̀bọ ni bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ ńlá wa muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn náà ti pè ní kínú ẹ̀bọ pẹ̀lú mọ̀ sọ pé báàbù máa jẹ́ àfi àríyá ẹ̀dáhùn lẹ́ẹ̀kan náà àríyá òun náà ni sikari ni yorùbá tí ń bọ́ sikari ni wọ́n là kọ́nà ẹ̀ ní ni pé wọ́n pèsè ọlẹ́nu ni lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmíràn ni pé ṣe káyé ní ṣíáyé
6: ni
1: wọ́n kàn ń gbọ́ bíbà dá sọ pé ẹ̀bà ṣùgbọ́n kọ̀mọ́ ti ń jẹ́ ẹ̀bà wọ́n náà kàn wípé ẹ̀bà ẹ̀bà ẹ̀bà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe rí o láwùjọ dá wà yìí ẹ̀bà ní ṣíáyé ni ṣe káyé ni wọ́n kàn ń yàtàlà fọ̀rọ̀ ní àbí ìfọ̀kàn wọ́n kàn ń wí jáde lẹ́sàn-án ni wọ́n mọ̀ kí ni wọ́n mọ̀
6: tó
1: nígbà tí wọ́n náà kákọ̀ sórí nígbà tó wà kéékèèké bójúbọ̀ ọmọ wẹ̀kọ́ ọmọ wọ́n kàn ń wí nìkan ọmọ tó máa wẹ̀kọ́ ọmọ ẹni tó wá mọ̀ pé wẹ̀kọ́ ọmọ yẹ kó wẹ̀kọ́ ọmọ wọ́n rẹ̀ sọ́mọ́ wẹ̀ pé ọ̀fọ́ bí dáadáa àwọn ẹ̀fọ́ àwa ni ọlọ́run bá wa san wọ́n lẹ́sàn-án rí
6: wọn
1: àwọn tó ti kú ní wọn ọlọ́run bá wa foríjì wọn àwọn tó sì kù láyé ní wọn tí wọ́n dótò dódó ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ wọn ní àríyá ṣèkárí ni wọn gbà pátápátá ẹni pé ṣiṣẹ́ nítorí káyé lè bá a rí ni kì í ṣe ń torí kọ́lọ́run lè bá a rí ni tọba sì ń sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ẹ̀sìn iṣẹ́ nítorí kọ́lọ́run lè bá a rí wa àti káwa náà lè bá a pé àmùsíṣẹ́ ìdá àǹtá àbúdàlá ká á nìyàn ká wàá ń lamtọ́kùn tààrà ó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kọ̀lábàá rẹ̀ wọ́n ti pàkìtì ẹ̀ àǹtá àbúdàlá ká á nìyàn náà sàyàrá òkà àwọn akálèbá masìdì sọ́fin wàhálà yìí àwọn afẹ́ sàlàyé báàbù máa jẹ́ àfi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé olùgbọ́ mi sáfara rẹ
6: báyìí
1: títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ní láì tààlà ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa tí wọ́n pè ní àríyá síkárí ni owó tó máa gbọ́ síkágbọ́ni
6: náà
1: àwọn máa mọ̀ yàtọ̀ láàrin síkágbọ́ni àti síkárí ni àwọn máa mọ̀ pé bákan náà ni méjèèjì kì í ṣe pé kan lẹ̀ jù kan lọ sekari ni kankan náà ni kódà sekagbọ́ ni ọkọ́ mọ̀ ju sekari ni lọ ń bá ń gbọ́ pọ̀ ju ti
6: àárín
1: ibi tó hun wáńdí àti ṣe wáńdí ọ̀pọ̀ ju ibi tí àwòrán wá ń ṣe kí ni lọ ti ń lò ọlọ́run sọ àjùjọ́ mẹ́jọ ní ṣáàlá wàsálàmù àríkùn mọ̀rọ̀ mọ́tò lọ.
7: A cabo, Sulewe Almedia International College Nigeria. Nibi to what in common like I may we at the coil nina to both your no mu Latia Lakobere, Yekeji, Nosti, primary to be the secondary, book below me, and you can to dala to do what you in Keko won't bear to nya patakiwa part in common like malikuya to a how did the ground sorry at the basheka belu on to say below Johnny Bikibi. Here take which to a bow what rule and what will go to work boy. Nabia Seattle Dari Dr. Fordin Abdullah Nurudin Alima Eka Center for Al Sunnah Wal Jamaah Oko Joka Wan Sheikh Balodi Wani Almedina International College Emma Mama Yibombe Ile Walakobe Wani White Moss Area Iludu Losugo Nigba Secondary School Wani Eyin Waru Middle School Iludu Community Osogbo Nikulosun Ele Kose Almedina Tuwani Luwo Almedina Area Odo Osogbo Express Road Testing That Area Iwori Kulosun Tabike Download the Form Lori Aye Lukara www.almedinainternationalcollege.com 0814-133-3731 That is 0806-289-6625
8: Band FM.

έκανε που μπορούσε το γιατί ετάχνει έτσι. Όλα δεν έχουν πω. Είναι. Είναι καλή αλήθεια. Είναι το κουκκούν. Ατσίκαμε. Ιθάγε. Κάμα μου. Ασίων. Ιδιό μου. Κουρουπί πυρί πυρί. Μπάνε στην παλέτσι. Γκάνγκα αγρίγο. Γονέγω μου. Αλάμονι. Δεν τα πάνω. Κάτσε τώρα από το. Ατσιά του αλόγω μου γονέγω. Κάφω μόνο ρε, κάφω φίλε πίλη το. Είναι και τουλάχι τι ρούκο. Όμα λίγου. Ατσιτιά μου. Να τα λάτια έχω. Ερνίκο. Κουκουρα φωτήρι. Μικονό μα. Πονού αλάμονι. Κοντιά σε παπα και όρου. Λερίσε μη. Αγκουάλα. Okun bupe onfowo fotun wo si fosi wo ton e lo wa fimo o se se on ala wa pati e se ide wu josefu sodio ati nda bo je ti pe ka ya la lu mo lo wa ti hu ko yi o wa pata pata la je o shewa e se ni meji ka lu ko ni meji o toto e lo la mo wa wa yi Tete ki opusi ondye lo bubu londye kamansi amunu le. Mwede agwani, awa abedi bwye tupu iti yu. Bwye tede mwene yu leko. Bwye abedi yu kwenye yu bwye. Bwye yu teri kedi yu. Kwa yu ente salami. Yon pata bata. Ome yu bata nene waw. Wene mwete ala finishi badu waji. Aji kosi. Aminu kaye. Baba tapa world wide tamilari se akale sisi ti wan sanke sa feru ni abule ba niko pangan wo to wa ni fori o aiso aro alla lobo itakule isai to pa kuku ewe te bu ati agua de fun yo ji o baba tapa world wide agba fa mi o oju o yi ebe nkan te fe lo won 00 337 355 70. Tabuto tale si 0708 927 4444. Ebele kan tenfo bobo na mo se ni bobo abale to yi tele ko ko le lori o mo ni ko ko ko ije mo gbogbo ẹ ọgbọọgbọ ara wọn ṣe ká mọ pé tí mo ní pé ìpinnu méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ òkúrú ìgbà tó ń gbé títà gbogbo ẹgbẹ ọmọ ara wọn agbọdọ̀ mọ sọ̀rọ̀ àwọn ẹgbẹ tó pé ó ṣe pàtàkì tí wọ́n pé àpapọ̀ èròjà ká ń lò fún ara wa láti inú oko láti ṣe apọ̀ wa ilé sẹ́ẹ̀lì àwọn ẹranko. Ebe ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ́yìn tó pé ọba dídílẹ̀ nínú òfin ìrìn ló ń pèsè okun fún ẹ̀wọ̀n oúnjẹ afaralókun tàbí ṣíṣe oúnjẹ afaralókun jẹ́ àkójọ àwọn oúnjẹ tó ní ẹ̀dùn tó sì ní ṣúgà nínú tó kó láìsí àwọn kan méjèèjì yìí àti ní ṣúgà lò fún oko wa wọ́n máa ṣàfẹ̀rí o. Àkúrò àwọn oúnjẹ afaralókun yìí tó ń ṣe ẹ̀jẹ̀ ìlara wa ti rí ẹ̀jẹ̀ tí a mọ̀ sí gbàbùdá. Àmàrà tó nǹkan ló ń tó léwé léwé tó ló gbẹ̀dì nínú tó ń láàbò yọ̀bọ̀ gbogbo àwọn òògùn tó kù díẹ̀ pàtó láwa tó ṣẹ̀ dànù gbáàrí ìrẹsì iṣu iyán iyán tó funfun lọ́mọ́ tọ́wọ́ bàbá ẹ̀bùsí tọ́wọ́ bàbá eré àti ọpọlọpọlọ búrẹ́dì àti pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Àwọn ọgbẹ́ yìí kìí sáábà wọ́n láti rà a sì gbọ́dọ̀ lọ jẹun àgbọ̀dọ̀ jẹun àjẹjù kí ṣúgà ní èdè kọ́mọ́ bá àkọ́jù tó kún bẹ lóko ń bẹ́ẹ̀ mẹ́gbẹ̀ẹ́ pàápàá òwúrò kò sẹ́ni kan tí yóò ṣúgà lára. Àpọ̀jù dọ́tì ló fa sọ́ọ́lá ló bá gbọ́dọ̀ ti pọ̀jù lọ́tà lọ́wọ́ padà sọ ọ̀gbìnì láàrin wákàtí méjì sí mẹ́rin kó dà fún arúgbó tó di lílẹ̀ tán fún àwọn sẹ́ẹ̀lì ara gbogbo ọ̀wọ̀run ara wọn ni. Kọ́sí màá nínú ìpàdé wà tọ́pọ̀ àwọn ọdọ̀ kúṣẹ́ o lákòótán àwọn ojú afúnilẹ́gbẹ̀ẹ́
asẹ́mìíwé wí lágbàlá òkòtòkò wa kó wọ́n ti dé olùgbèjà ara lọ́wọ́ àṣìn oúnjẹ asẹ́mìíwé nínú fún ìpèsè oúnjẹ wa àti àwọn èròjà tó yẹ kó yẹ ìrìn ẹgbẹ́ wa tẹ́yìn ọgbọ́n ìrìn ẹ̀kọ́ dúró ìṣòro ìdí ẹ̀ṣẹ́ pàtàkì púpọ̀ fún àwọn ẹranko náà òṣèlú ìṣọ́nà ẹranko ọmọ ní wákàtí mẹ́rin sí mẹ́fà kó oúnjẹ afúnni lọ́dọ̀ ìkó tó di lẹ́ẹ̀tọ́ sẹ́ẹ̀lì láti fà mù àwọn oúnjẹ afúnni lọ́kùnrin ìlera ti lé ẹran ẹja oríṣiríṣi oúnjẹ tá a fi hàn sí bíá lè kú mọ́mọ́ àwùrápà àkàrà ẹ̀rù náà ò gbọ́yìn tó àmọ́ lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú táwò bọ́ńtó sàlámì lẹ́ẹ̀kan sí òkú ìpanímọ̀ kàwé tó ṣe nígbà owó tó lóore ọkàn sí wọn monday to sunday òjò friday wọn lọ kí wọn jìnnà wọn tó padà sọ ọfíìsì padà 00337355700 0708927444 náà ni ojú òpó akéde ètò alukoro ètò iṣẹ́ wa ẹgbẹ́rú okùn adé wa kò ní já o ṣe òdì jọmọjọ ọmọ yẹn lọkọ ìdòwú ìdòwòkú lóde lóde ní o àtàṣà àtàrùn àmì fún gbogbo ṣùgbọ́n mẹ́sàsà kò sí o ìyàtọ̀ bí wọn tọ̀dọ̀ àwọn dókítà wa ó ṣètò lóyún ó ṣètò nídìí bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn ni.

0: kò sí gbogbo ayé ṣe lè lé tó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojúkọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ kọ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 08033735570 08033735570 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ tó fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti káni lórùlé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí orí wípé ọwọ́ ti bá ń dunni ìyẹn kìí kì bọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kanlẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 08033735570 anímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: anímọ̀ káyé àgbà fẹ́ràn bí yóò pé tuntun kíkó tó mọ́ta ìṣàn mú rẹ.
2: bímbọ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ.
3: Jẹ́ kí n fẹ́ ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti báwo?
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà ilé-iṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Ṣó ti wá gbìyànjú anímọ̀ káyé bàbá tápà?
1: Anímọ̀ káyé àgbà fẹ́ràn bí
2: anímọ̀ káyé bàbá tápà sọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná ó gbóná ojú gbóná ẹnu jẹjẹrẹ bí ajẹrẹ ewé ń bẹ ẹgbẹ́ wà gbólóhùn àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀ káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́ kánímọ̀ káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ lọ́rùn tó lóṣòwò bàdájá ewé tó ń tẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ àdúrà anímọ̀ káyé fi já dànù nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá lanímọ̀ káyé bàbá tápà fìdí kalẹ̀ sí o tó ti ń fi ewé àtẹ̀gbò ṣe bẹbẹ 08033735570 08033735570
4: ẹ̀rọ bọ́lá fún oríire o mo ti bá ẹ wá náà.

báyìí kókó ni bàbá ara yín ọ̀rọ̀ kòtò bàbá àwọn ẹlẹ́gẹ̀. Ẹ̀kú lé níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́mi lálẹ́ tò ní ṣàlàáfíà ni mo bá yín o. Ojú ní gbayì lọ́wọ́ orí àtẹ́lẹsàn sì mọ gbayì láàrin ọ̀nà. Omi ní gbayì láàrin ìlú lágbára ọlọ́run ẹ á máa gbayì ni a ò ní tẹ́wọ̀n. Ẹ̀tẹ́ kì í ṣe ti wà a ní tẹ́ láṣẹ ọlọ́run ọba Abídúmáyé. Ẹ̀kú lé o. Ẹ̀kú àjálẹ̀ ẹ̀kú iṣẹ́ òní. Ẹ̀kú àfọmọnìyàn ṣe. Làálàáwa ọmọ ní jásásán. Ẹ káàbọ̀ sórí ètò. Ètò wa ètò yín ètò ọlọ́run ọba Abídúmáyé. Tàpì ní àràgbé láyé. Àràgbé. Àràgbé láyé. Àràgbé láyé o. Ẹ̀kú lílẹ̀ kan sí. Táwọn sàlámì lórúkọ tìmí. Ẹ̀ní ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá tá a ní kọ́ràn tó ràn ràn mọ́jú. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí sùn nígbàwó ètò yìí. Alhaji Kozim Anemakaye. Àwọn náà sùn nígbàwó ètò lálàáyé òní jásánsán ẹṣẹ́ o tí yín òní ta pẹ̀lú àṣẹ ọlọ́run ọba Amídúmáre. Níbi kan tí mo fẹ́ gbòó lọ lálẹ́ tò ní. Àmọ́ ẹjẹ́ ni dúpẹ́ lọ́wọ́ ẹni sùn nígbàwó ètò náà torí tí Yorùbá ti ṣerú wọn. Gbogbo àwọn ọ̀rọ̀ jàǹkàn-jàǹkàn tá a mọ̀ gbọ́ lórí ètò yìí àní láǹfààní àti gbọ́ la fi ní ká kọdùpẹ̀ lọ́wọ́ wọn náà. Bí wọ́n bá gbọ́ báyìí tí wọ́n bá fi ti gbọ̀n dànù ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan kan bẹ lódò okùn tí ò wúlò fẹ́yàn mẹ̀ dáadáa mọ̀ pàápàá jùlọ ọmọ Yorùbá lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ wọn o. Iléeṣẹ́ Anímọ̀káyé wà ní Santos Avenue number 61 Santos Avenue. Gbogbo ẹni tó bá ti dé ibi ilé pé yẹn ìlẹ̀nu bíjì ẹ ti wọ́n nìkan ti ń bẹ lápọ̀ ọ̀tún ẹ̀yà bẹ́ ẹ ráwọn ọlọ́kadà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ sọ pé ń lọ sọ́dọ̀ Anímọ̀káyé gbogbo wọn ní àmọ́bẹ̀ wọ́n gbé yín débẹ̀ láì fọ̀rọ̀gùn láì fàkókò ṣòfò. Nọ́mbà bàbá Anímọ̀káyé kò yí padà 08033735570 08033735570. Ẹ̀múkalẹ̀ tówó tọmọ tó ń ta ìkú tí ṣe báálẹ̀ ọ̀rọ̀ ẹja àjọ gbádùn ta bàrà wa sọ lálẹ́ tó ní. Mo fẹ́ pè yín ṣàkíyèsí ni o yóò dà kò ní bàjẹ́ ẹjẹ́ ìdílé ọ̀dọ̀ wọn náà pa mo padà bọ̀.

0: laye o tai o salami lo po mi o da ro o wa yo lasu ojojo mejo odi wo bi ojoro
1: oran yin ojo yi wa lati odo alhaji musbaudin ogunbona baubon
2: baba adini aisha olalo npe mosque
1: ti wo wa ni titi layo egbe nipinle eku ni ifowo sowopo pelu
2: imam sulaiman musbaudin akani lagbagbe missiona aji ashiru ganiyu oriyomi
1: ni won so wipe inna la atoyiba lam yaqbalu shay'an ila atoyiba olohun oba oba to mani be won ni gba nkankan lowo emi ateyin afi nkan to mo e je ka wa lo gbiyanju ka ma wa ni mimo layika ati lawujo wa tori pe imo toto o bori arun mole boye se bori oru ka to lo sin lohun agbudo wa ni mo toto ta ba tu sin lohun tan a wa ni mo toto ka je ka awujo wa wa ni mimo e ma je a se baje abi se egbin si awujo nitori ni pe ajakale arun a ma tan latara aisi imo toto lawujo imo toto mo le bori arun gbogbo oro yin oju yi wa lati odo alhaji musbaudin ogunbona baubon
2: baba adini aisha olalo npe mosque
1: egbe nipinle eku
3: èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí i dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
4: bóńdé fm 92.0 rẹ aráàlú ló ṣe lágbàá fún gbogbo onímọ́tò pé àdílé bá rẹ ẹran ẹkọ rí akọyà bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí kọsàn méjì máa wà lẹ́yìn pt wọn torí gbàkigbà ni mọ́tò lè bàjẹ́ lókokóná ẹ gbọ́ ìkìlọ̀
2: jẹ́rẹ̀ o ìyẹn ẹgbẹ́ àpèdè yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti happy people's club alhaji abemisola ọlanu kan aláṣẹ twins mother food canteen akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé ìbàdàn pillars club lọmọdé lágbà happy people's club ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ a ò ní tán ṣáájú a ó kó èrè òkò délé ẹgbẹ́ yóò máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rí lò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gbà ó àmì.

Yo la vi,

Oh, God. Eh? Eh? Il y a un niveau là-bas.

lè sí rí olódùmarè ọba tí fò pè dàmú ọlọgbọ́n àdètú ńlá ní iṣẹ́ rẹ ọba lú ayé gbogbo iṣẹ́ ọwọ́ rẹ ló sì kún fún kìkì ìyanu bọ́bá wù ú a mú ọlọ́rọ̀ jáde nínú ìran tálíkà ìgbà míì a sì mú ọmọ òtòṣì àbọ́mẹrú dọ́gba pẹ̀lú àwọn ọba aládé gbogbo ìgbà tí ń gbáràrò jinlẹ̀ nípa iṣẹ́ ọwọ́ rẹ lẹ̀rù rẹ máa ń bà mí jèjì ní ọkà á sì dàbò mí ńgbà míì tí ń bá ṣàṣàrò àròjinlẹ̀ nípa bó o ṣe tóbi tó olódùmarè àwọn iṣẹ́ ọwọ́ rẹ ló kún fún kìkì ìyanu nínú ayé gbogbo ọ̀nà ló sì gbà ló lò láti fi bó o ṣe tó àti bó o ṣe jẹ́ hàn kò lè o ẹ káàbọ̀ sí ètò yìí ètò tó ń kọ́ni lọ́gbọ́n bí aṣáájú ni onírúurú tí ń ṣẹlẹ̀ nínú ayé là máa ń ṣàtúpalẹ̀ rẹ̀ lórí ètò yìí ẹmọ ètò yìí ìrírí ayé ó la tabọ́gi ẹ̀ lè ṣaláì má gbọ́ lórí ètò yìí wò ó ti tọ́ ẹ̀dákun ò lè gbójúgbónú bóyá kó lòun wọ́n fọ bàǹtí ayé mọ́ ẹ̀ ń bá lòun wọ́n fọ bàǹtí ayé mọ́ ó ń tọ̀hún wó pàdé nínú iyọ̀ ni àmọ́ àwọn kankan bẹ tó ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ayé wa tá a kọbi ara sí tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ti wá rò wípé ayé ló gbabẹ̀ gòdì àwọn àwọn olubi ẹ̀dá ni wọ́n tọ ọ̀nà náà àwọn ni wọ́n lọ rè bí bàálẹ̀ dà wọn kò sì rí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀sìn àgbà ó dì àti ọ̀làjú sísọ àṣà tiwa di ohun ríra ta wá mú àṣà aláṣà tá a sọ di bàbàrà ẹlòmíì ṣe ti mú àṣà àtọ́rìn wá ó ti sọ di ẹ̀sìn ẹlòmíì ti mú àṣà àtọ́rìn wá ó ti sọ di ọlọ́run ọ̀tọ̀ sí ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn amẹ́sìnfà fúnni láti ibìkan kò túmọ̀ sí wípé dandan ká gba àṣà wọn ju àṣà wa lọ tàbí ká gbé àṣà wọn lé àṣà wa lórí ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ nínú àṣà àwọn bàbá wa lẹ̀ yorùbá nígbà ìwásẹ̀ wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n máa ń tọ̀ èyún máa ń ṣèrànlọ́wọ́ fún wọn láti má bọ́ sínú onírúurú ìlàkọjá èyí tó bá sì fẹ́ dàbí ìpèníjà àwọn ìgbésẹ̀ yìí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tètè rínàre àti kíni tí ọjọ́ náà bá yọ lórí rẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn gbogbo ẹ̀ superstition náà la ti sọ́dà ọ̀rọ̀ ò sì rí bẹ́ẹ̀ onílàáká ẹ̀dá ni ó tẹ̀lé mi lórí ètò ìlálẹ̀ ní ọgbọ́tún oníhòrò àròjinlẹ̀ nípa rẹ̀ olóyè ẹ̀dá oní ọgbọ́tún ni ó ṣàṣàrò lé lórí akọ́mọ aláfíà adéjúmọ̀mọ́ gàtẹ́ ètò fún talẹ́ ètò ní o wọ̀kìnì náà yìí náà lọ́wọ́ lúdé orí ọ̀rẹ́ rù orí wá dòrí àtẹ̀pọ̀ ẹ gbọ́ kíni tí wọ́n ń pè ní ọkọ ọ̀run kíni tí wọ́n ń pè ní aya ọ̀run mo ti ọra yan lórí ètò yìí rí ṣùgbọ́n àlọ́ jinlẹ̀ nínú rẹ̀ n ta fẹ́ ṣàgbéyàwó rẹ̀ ń pa rẹ̀ lálẹ́ yìí òní tí wọ́n ń pè ní ọkọ ọ̀run àti aya ọ̀run ipa wo ni ọkọ ọ̀run máa ń kó nínú ayé obìnrin tọkọ ọ̀run bá ń yọ lẹ́nu ipa wo

láyé ọ̀run máa ń kó nínú ayé ọkùnrin ọkùnrin tí aya ọ̀run bá ń yọ lẹ́nu ó ṣe ọ ní kàyéfì òkè oníwọ̀ ọ̀mà pọ́kùnrin náà máa láya ọ̀run ọkùnrin láya lọ́run o máa wo lẹ̀ káàbọ̀ ẹ̀gbọ́n mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa ẹnu mi gbà á ààrẹ kọ́lọ́ látúnjí ẹ káàbọ̀ sórí ètò fún talẹ́ ètò ní ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ síde ẹtí mo bẹ̀ kẹ́lù yìí kó tó di wípé mo wà gbòǹgbò rẹ̀ dákàn lórí ètò fún talẹ́ ètò ní.

fọ̀rọ̀ làgbà kọ́gun ayé rẹ̀ di tàlọ́gán ọmọ ewé nínú ewé olúmọ kò níran olúbíkin abàmì ọ̀yẹ̀lẹ̀ tí ń yẹ kú òun àrùn dé ẹ wá wo bí ogun ayé gbé ń wọlẹ̀ bí ẹ̀dùn àrìrà níbi ká fojú ká wò pé kárógun ayé kí ń jani ní kedere bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó jẹ́ ti ká tọ́jú ẹni nílànà àwọn baba ńlá wa bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó tún jẹ́ ká lo ewé àtẹ̀gbò lọ́nà tìgbàlódé bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó ti ṣe ṣe ṣe ayé rẹ ò lójú ẹ̀yọ́nú ayé ni wọ́n fẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà bó tún bá ní ibẹ̀ ẹlẹ́dùnmarè fún èyíkéyìí ìpèníjà tàbí ìṣòro ogun ayé tí ń bá ń bá ní fínra tètè má bọ̀ ìwọ tó jẹ́ pé báwọn bá ti jàjà sùn lójú àlá eegun ní ilé ọ̀tọ̀sán tòru ogun ayé ní ń fi ọlá pé ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé rẹ ò lójúmọ́ tara máa bọ̀ wá gbàwòsàn nọ́mbà 17 Basin Street.

0: 06484-3300. Ọ̀rọ̀ ogun ayé kankan ò ṣe mú ní tábẹ́lú. Ẹni tó mojú ewé tó tún mojú egbò lásàtọ̀.
1: Ẹ̀ka alẹ́ o. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì ọmọ olójúde ilé-ẹsẹ̀ ní kìnnìún àpẹ́ lóko. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n pò wá lọ́tùkú, wọ́n pò wá lọ́sì. Wọ́n ní ọ̀rọ̀ ogun ọkọ̀ ọ̀run àbí ayọ̀ ọ̀run tí ń fa ìfàsẹ́yìn fọ́pọ̀lọpọ̀ èèyàn nínú ìgbésí ayé. Ó mọ̀ ti di tọ́rọ́ fún Kálí nítorí ìdí èyí ká tún tún ọ̀rọ̀ yìí sọ, ká mú wá sórí ètò ọkọ̀ ọ̀run àbí aya ọ̀kun. Kí ni ìyàtọ̀ nínú ọkọ̀ ọ̀run àbí ohun tá à ń pè ní ẹ̀mí kan tí ń jálùjànkú? Kí ni ìyàtọ̀ nínú ọkọ̀ ọ̀run àtẹ̀mí kan tá à ń pè ní irin àbí ọ̀rọ̀? Kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe? Bó o níṣẹ́ wọn? Ọmọ kóòtù òjíire. Ọkọ̀ ọ̀run àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjíire jẹ́ ká yẹ wà wípé ohun tá à ń pè ní ọkọ̀ ọ̀run ó wà lóòótọ́ tó sì fìdí múlẹ̀. Bàbá wa ní ká fi tọ̀làjú wò ó. Ọkọ orin náà máa ń pè ní spiritual husband àbí heaven husband. Ọkùnrin ń lẹ́gbẹ́, obìnrin ń lẹ́gbẹ́. Ẹgbẹ́ a máa jáde lára obìnrin ju ọkùnrin lọ ni. Ẹgbẹ́ a máa jáde lára obìnrin ju ọkùnrin lọ. Ẹgbẹ́ tá a sì ń sọ yìí, ẹgbẹ́rún làwọn Yorùbá ń pè é, ẹgbẹ́ ọ̀rọ̀. Kì í ṣe ẹgbẹ́ tí èèyàn máa ń gba fọ́ọ̀mù rẹ̀ àbí kọ lẹ́tà pé òun náà fẹ́ jọyàn ẹgbẹ́ yìí o. Ẹgbẹ́ tí èèyàn máa ní láti mú ẹ̀jẹ̀ ni. Bọ́mọ bá ti lówó tí wọ́n bá ti ń ṣe kádàrá rẹ̀ nínú ìwé ìyá rẹ̀ ni ọmọ tí máa ní ẹgbẹ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ wà pẹ̀lú pé ìyá rẹ̀ bá lóyún ẹ̀, àwọn tó lójú inú tí wọ́n lójú ẹ̀mí wọn a máa jíṣẹ́ fún ìyá ọmọ náà àbí bàbá rẹ̀ wípé ọmọ yìí o, ọmọ ẹlẹgbẹ́ ni. Pàṣẹ mí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ nínú ẹ̀mí ní spiritual realm bóyá ọmọ náà jẹ́ ọmọ ẹlẹgbẹ́ láti inú ìsàlẹ̀ omi ni. Bàbá ń sọ̀rọ̀ ọmọ ẹlẹgbẹ́ omi wà. Ọmọ ẹlẹgbẹ́ omi tá à ń sọ yìí ó tún wá pé oríṣìíríṣìí aláwọn olókun, aláwọn yemọja, aláwọn ọlọ́ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi táwọn olónìkọ. Ìran ẹ̀mí tí kálukú ń gbé wáyé tí fi dọ̀mọ ẹlẹgbẹ́ àti ọ̀run ni. Láti ní ọ̀run lẹ́já ti wá sáyé kì í sọ̀rọ̀ ẹnu ènìyàn o. Gbogbo ìṣẹ̀lẹ̀ èèyàn pátápátá gbogbo tí ò jẹ́ láyé látọ̀. Ṣùgbọ́n ọ̀làjú ti já gbàgbé wípé ibìkan láti yàn pín. Lára àpẹẹrẹ tẹ́ẹ̀rí nínú lára àwọn ọmọ ẹlẹgbẹ́ ọ̀hún ká tó wá bá sọ́dọ̀ sí agbọ́nrin ọkọ ọ̀hún kò ní wípé gbàmí ìwọ̀n a máa bínú inú àbáàdì. Gbàmí tó bá jẹ́ pé wọ́n lọ́kọ wọn wọ́n láfẹ̀sọ́nà ọ̀sẹ̀kùn òru kan wọ́n kàn yarí pé àwọn òfẹ́ rú ìfẹ́ onítọ̀ọ́mọ́ àbí kọkọ náà yarí pé òun òfẹ́ mọ́. Ẹ mọ̀ wá bẹ́ẹ̀ lágbájá ọkọ rẹ ìdá yóò mọ ní sáàmù òun ṣe mọ ní fẹsẹ láì ní ìdí kan pàtó. Díẹ̀ nínú àwọn àpẹẹrẹ tẹ́ fi mọ̀ pé ọmọ ẹlẹgbẹ́ ni irú ọmọ báyìí ni. Àdínkù rí ọmọ báyìí kó mọ sàárẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí kó rẹ wà lónìí yóò ṣe rògbòtò ó bá dọ̀la àtúngbẹ fún wa. Ojú àwa dàbí ojú ọ̀bì irúfẹ́ ọmọ báyìí nínú ẹ̀mí. Ó ti ní ọkọ kó tó di pé wà nù ayé. Nígbà tó bá wá dáyé àti lọ́kọ ọkọ tọ̀hún ni ó mọ dá láàmú láti ní ọkọ tayé. Irúfẹ́ ọmọ báyìí a máa lára kó ń gbọ́mọ lọ́wọ́ òun fọ́mọ lọ́yà àbí òun pamọ́ àbí ó ti ríra ẹ̀ níbi wọ́n ti ń ṣèyàwó. Ìmọ̀ ṣẹlẹ̀ sọ́mọkùnrin náà tí bá ti ń lára pé òun ṣèyàwó lójú oorun ẹlòmíì àti ẹ̀mọ́ lára wípé òun ṣèyàwó bó ṣe wá ń ṣèyàwó. Òun ṣèyàwó wọn ti dáná wọn fi lépọn tí wọn fi ọ̀nà rúkà. Àmọ́ bàbá àwọn àtìyá àwọn wá retí wọn títí títí títí níbi ìgbéyàwó ìwọn òde ló bá yajú sáyé. Irúfẹ́ ọmọ náà àkẹ́kù rìnrìn torí tó bá lọ ṣèyàwó ọ̀hún lójú ràn bẹ́ẹ̀ nínú ẹ̀mí bẹ́ẹ̀ o ti fi oko ati sibeyawo laye bi omi bi o ni ade

ń ṣe ọ́ ní kàyéfì pẹ̀láwọn nǹkan tá ń tàn mọ́lẹ̀ sí lórí ètò fún dálẹ̀ ètò ní ó ń yà ọ́ lẹ́nu àbí òkè ń gbọ́ òní bí ìgbà tá a mú ìwògbè lọ́wọ́ tá a wo ti ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ òní tí wọ́n ń là kọjá gangan là á fi ń ṣètò ẹja mọ̀ ọ́ rí bí ṣùgbọ́n ìtọ́ni àti ìdarí ẹ̀mí ọlọ́run mo ṣe rán wa lórí ètò fún tálẹ̀ ètò ní la fi jíṣẹ́ fún ọ bí ọkọ ọ̀run bá ń yọ ọ̀yàn lẹ́nu àwọn ohun tí ọmọ farahàn nínú ayé ìyàwó ń gbọ̀n bí aya ọ̀run bá ń yọ ọkùnrin náà lẹ́nu àwọn ohun tí ọmọ farahàn nínú ayé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ là ń tàn mọ́lẹ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ obìnrin mẹ́rin lónìí tó níṣẹ́ tó dá a lọ́wọ́ tó kó owó tí ń ṣe ti gbìnàyà ó sì rẹwà lọ́mọbìnrin àmọ́ àgbéjúlẹ̀ tọmọdé gbégi eléèrà làwọn ọkùnrin fi ń ṣe àmọ́ bóò nìkan ti pe tiẹ tí ó bá rí ọ lónìí àwòmọ́ lè lọ ni bí egbin lọ dá àmọ́ tí wọ́n bá tún rí ọ bí ìjọ méjì ìjọ mẹ́ta lẹ́yìn ìgbà ó dẹ̀ wípé o ti yẹ abúrẹ́ wà níwájú wọn kò ṣàdédé wáyé bẹ́ẹ̀ obìnrin tí ọkọ ọ̀run bá ń yọ lẹ́nu àwọn ohun tí wọ́n máa ń lò tí máa ṣẹlẹ̀ ṣe tọ́dún òfin lọ lórí irú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin ọkùnrin míì níṣẹ́ gidi lọ́wọ́ kódà ó yáàyè lọ́mọkùnrin ó dùn ún wò àmọ́ kò lórí obìnrin látàárọ̀ dalẹ́ òun náà sì kọ́ mo tó wà lábí ọ̀rọ̀ rẹ̀ ní yọ ọ́ lẹ́nu ṣé aláwọn nǹkan yìí à ń bàbá wa wọ́n tẹ́ra má sì fi rẹ̀ àtìgbà tó bá ti bímọ tó bá ti ohun tí wọ́n ń pè ní ẹsẹ̀ ń tayé tí wọ́n dáfẹ́ ẹsẹ̀ ń tayé ẹ̀ ó ń làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ti máa ń jáde wọ́n ó sì tètè ṣiṣẹ́ tọ̀ ọ́ ṣùgbọ́n ọ̀làjú àti ẹ̀sìn àgbà òdì ó mú àkóbá ńláńlá bá wa lórí rẹ̀ irú àlàbá wa dé tán nígbà láàmú àwọn tí ọ̀ yẹ ká wé mọ́mọ́ èyí tó bá yẹ ká fi ìlànà ẹ̀sìn tọ̀ ẹja fi tọ̀ èyí tó bá yẹ ká fi ìlànà àṣà àtiṣe ṣe tọ̀ kìí ṣe ẹbọ o ẹja fi tọ̀ kékú balẹ̀ kébí eku kẹyẹ balẹ̀ dóbi ẹyẹ ni ẹ̀rí bẹ́ ẹ bá dọ́dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá lójú mú kí bàbá yìí tó ṣe nǹkan kan fún èèyàn lórí nǹkan kan ìgbésẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé nípa kí wọ́n ṣe tí wọ́n ń pè ní ìbéèrè nínú ìwádìí òun làwọn àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò ti tó ìwọ olùgbé ètò ìlálẹ̀ yìí sọ ọmọ wípé tí ọkọ ọ̀run bá ń yọ èèyàn lẹ́nu ìyá lè má bímọ gan nílé ayé bí ayé ọ̀run bá ń yọ ọkùnrin gan lẹ́nu ó lè má rọmọ bí nílé ayé o ọ̀nà wo ló ń gbà ní ìpèníjà lórí àwọn ojú olúwa fẹ́sọ inú ọ̀nà wo ló ń gbà ní ìpèníjà lórí afẹ́ lọ́kọ ọ̀nà wo ni wọ́n náà ń gbà ní ìpèníjà lórí afẹ́ níyàwó bóbin ṣe pọ̀ tó kò sóbì kankan ńlé rẹ o sì níṣẹ́ lọ́wọ́ wọ́n kàn ń wá wọ́n ń gbá ọ wọ́n ń lọ ọ̀wọ́n ń gbà wo obìnrin ṣé pé ara rẹ ni o fura sí àwọn náà kọ́ o aya tó o ti ní lọ́rùn tó o mọ̀ o ní yọtayé lẹ́nu kóbìnrin kankan gbọ́dọ̀ jókòó nílé rẹ kábíyèsí olódùmarè àwọn ọ̀nà tán wà á máa gbà fi yanjú rẹ̀ wà bọ́ ọba dé rọ̀dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ẹ ǹlẹ́ o mọ́mì ẹ kalẹ́ sọmọ yín ọmọ lanta wí kọjá lọkùnrin sọmọ yín ọmọ lanta wí kọjá lóbìnrin dádì ẹ kalẹ́ sọmọ yín obìnrin ọmọ ní ìpèníjà tá à ń sọ yìí ó dàbí ẹni pé ọmọ yín ọkùnrin náà mà nípèníjà tá à ń tàn mọ́lẹ̀ sí i o ẹ má fọ̀dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ṣeré o eléyìí kàn fáàmù nínú ayé o gbogbo àwọn àṣírí nǹkan wọ̀nyí àtọ̀nà àbáyọ bí àbá ní ìpèníjà lórí rẹ̀ wọn ló ń fi yé wọn o àwọn tó sì ti bá a lọ síbẹ̀ wọn ń dúpẹ́ fọlọ wọn ní èkó ò jìnnà ká mọ́kọ̀ rí bẹ́ẹ̀ ibi bàbá fọ̀rọ̀ làgbà wà ò jìnnà ìlú èkó ni ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí ẹgbẹ́ dá ẹ wá sọ fún onímọ́tò wípé orí ló pé bus stop lẹ ti fẹ́ sọ kalẹ̀ ní ẹgbẹ́ dá tí wọ́n bá ti ń sọ yìí níbẹ̀ ẹ bèrè basi street ẹ máa tán lọ ibẹ̀ ni bàbá fọ̀rọ̀ làgbà wà ní nọmba 17 basi street orí ló pé bus stop ẹgbẹ́ dá lẹ́kọ̀ọ́ orí nọmba wọn yìí ni ẹ máa pè wọ́n sí 090 64 83 34 00
090-64-83-34-00 090-64-83-34-00 Tabi 081-52-13-87-05 081-52-13-87-05 081-52-13-87-05 Baba kweri akoni afida lale garaga. Baba bolo lagwa. Eka ale eka bosuri itu funtale itu ni. Amejin sare jise ebo gina woro. Toja di lati le ise yin toja se wipe. Opo ni ne kalo wafun. Ya wole tomo kwa kore no katu. La fo kore. Ke joma. Komo lugo. Oda wala ta wayi. Leti ba ebo gina woro pade. Le kwa keti. Eyi te wa ni Ketu Atagbogbo re Leko e ma lo si number 14 oye ba njo Sulari of Elebiju Ketu Lagos e bere iya Aisha ibele ti ba egbogi na oro pade bakana eyi te wa ni Aja e ma lo sodo iya Alawo Alagbo to wa ni Apart Bridge Igbefa bus stop Aja Leko panpari awata wa ni Musin ati agbogbo re Emma Losi number 9 Idumagu State Elosa bus stop Musi Lagos be ba ti de number 9 nibe e bere sese ibe lego gina woro wa fun yin gbogbo eyin te wa ni Jakande Estate Okafa Ejibo Leku atagbogbe re Emma Losi odomo asepiri ni masalasi Shewu Ibaniyas Falowo bus stop Jakande Estate Okafa Ejibo Leku Akete bakana awata wa ni ijora atagbogbe re e ma lo sodo ya seyin ni number 30 Amosu Street ijora Leku Akete awata wa ni Ketu by 12 e ma lo se number 35 Aliu Street ni dojuko NBA to wa ni Ketu by 12 Kosofe eyin re e ri ti je nbe ara wa alagbata egbogun aworo fun ise baba foro lagba ni e wa gbo eyin yan wa te wa ni ikorodu

0: rárá àbí ọjà sí pé àárẹ̀ ni ṣé àwọn nǹkan tí wọ́n ń lò ń gbà ń kọ̀ sí mọ́ ni àbí kò sí ìlànà mọ́ lákòókò tá a wà yìí.
1: Akọ́mọláfẹ́ kò sí ohun tí akọ́mọláfẹ́ Adéjúmọ̀ mo kí ọ fún ètò orúkọ mi ò kúkú yí padà wọ́n ti mọ̀ wọ́n káàkiri gbogbo ayé ọ̀rọ̀ làgbà yín náà ni wọ́n mọ̀ sí bàbá fọ̀rọ̀ làgbà àdúpẹ́ yálà àìsàn ní àrùn ní gbogbo ẹ̀ ló níwòsàn.
0: Láyé àtijọ́ béèyàn bá sùn tó lálàkàlà tó tàtibẹ̀ bọ́ sínú wàhálà àbí kọ́fọ̀ wọlé sí èèyàn lára àǹbàbà wa ní ọgbọ́n àtinúdá tí wọ́n sì lewé àtegbò kódà ẹlòmíín tó bá bọ́nú ara rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ni o yóò sì jáde padà inú rẹ̀ sì ń ṣe àwọn èèyàn sì tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń bá a lọ.
1: Akọ́mọláfẹ́
2: yes,
1: ní ọjọ́ kan àwọn kan fi kinní kan ṣàwàdà àwọn màjèṣí kan ó ní kò sóhun tí ń gbé ayé ẹnìkan wá ní ayé wà wọ́n wá jẹun tẹ́ lálẹ́ kálukú wọn bá lọ sùn nígbà tí ó di ní àfẹ̀mọ́jú oúnjẹ tí wọ́n jẹ síbi wọn fi jẹ́ o wọ́n ó sì ba epo lẹ́nu rẹ̀ àti ata lọ́wọ́ rẹ̀ nígbà tí ilẹ̀ mọ́
0: lójú àlá
1: lójú ayé
0: kiri ẹtun wi kò yé mi o so oúnjẹ tí wọn jẹ sùn
1: lánàá oúnjẹ tí wọn jẹ sùn ní alẹ síbi náà fi jẹ
0: nígbà tí a fẹ lọ sùn
1: nígbà tí a fẹ lọ sùn bọ ọfọwọ jẹ nígbà tó sì jí ní ìyàárọ ọjọ kejì ó sì ba ẹran tó jẹ kùn lẹnu àti epo lẹnu rẹ àti ata lọwọ rẹ
0: kábíyèsí
1: olóhùn gbà pé nǹkan ń bẹ báyìí àgọlọpọ ohun tí ń ṣẹṣẹ lónìí lójú àlá jẹ ohun tó yẹ kó ṣe lójú ayé a máa ṣẹṣẹ lójú àlá ohun tó yẹ kó ṣe lójú ayé yóò máa ṣe lójú àlá kọ́lé ni o ra mọ́tò ni o bímọ ni o tó yẹ kó ṣe lójú ayé yóò tún máa ṣe lójú àlá.
0: Nǹkan burúkú pátá gbà
1: ni ẹlòmíì ọ̀pọ̀ òun fẹ́ rìnrìn àjò wọn ó sì fi rìnrìn àjò lọ báyìí lójú oorun báyìí tójú ayé ò sì ní bọ́ sí mọ́.
0: Ẹ wo ti irú bẹ́ẹ̀ ni jọ síta gbóhun rẹ̀ kalẹ̀ tó ti tòwó ìgbélú ó sì lálà wípé òun lọ ẹnìkan wá ní kóhun kó ìwé tó wà lọ́wọ́ òun òun sì kúlé lọ́wọ́ ó sì jí ọjọ́ kejì tó wo inú wọ́dróòpù ẹ̀ níbi tí ó kó pásípọ̀tì ẹ̀ sí kò sì bá ń bẹ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ bá ní òsì nǹkan wà láì mẹ́wàá lọ́wọ́ kódà ọgọ́rùn-ún lọ́wọ́
0: ẹ̀ ń bá níta ń kó ẹni tó pọ̀
1: yọjú ẹ̀ tó pọ̀ tòun ní pò ó torí pé ohun tó ọba mọ̀ ni ọ̀sọ̀pọ̀ ọmọ ni tó ọba má sọ̀pọ̀ ọmọ ni tó bá sọ̀pọ̀ ọmọ ọmọ.
0: Bàbá fọ̀rọ̀ làgbà ẹ dákun àṣírí wo ló wà nípa ọ̀rọ̀ ìlú òkè táwọn èèyàn òye tẹnu mọ́ àti wípé kínní yìí ṣé ẹ jogún rẹ̀ ń bì kan ni àbíbò àbílára babalẹ̀ ti jogún yín bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àbílára àyà yín.
1: Wíbẹ̀ẹ́ jẹ bẹ́ẹ̀ àtàṣírí ìlú òkè jogún ọ̀nà ibìkan tó dùn ọlọ́run ọba àṣẹ̀dá lọ lọ́dà mi.
0: Ẹ bó wá ní ìrìn àjò ìjọ sí nígbà tí ẹ wà mọ́ ìjìnsí ṣe jẹ́.
1: Ìrìn àjò ń ṣe ohun tá a máa sọ lórí afẹ́fẹ́ tí wọ́n fi ń pé mo lọ lọ wọ́n ránṣẹ́ ni mo lọ gbà lọ ẹran lọ olúkan ni ó tiráfù ni mo gbà tá padà a padà pẹ̀lú ìyanu àti agbára ọlọ́run ni.
0: Kábíyèsí olódùmarè.
1: Ilé ẹ̀ lọ́lọ́run wá ń ṣe fún wa láti gbà náà dè ní. Ó jẹ́ pé gbogbo ohun tá a bá fọwọ́ kàn báyìí tàbá sọ báyìí pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ náà nìrí.
0: Ọ̀rọ̀ nípa egbògi dáwọ́rọ̀ tó ti lò gbóró pa.
1: Nàwọ̀rọ̀.
0: Agbára àṣírí wo lọ́wọ́ àná.
1: Nàwọ̀rọ̀. Ìyẹn ti ó ti dín dómì tá a mọ̀dé ń jẹ lágbàgbẹ́ ń jẹ torí pé àfàìmálò àfàìmáṣiṣẹ́.
0: Kábíyèsí olódùmarè.
1: Tẹ́ ẹ bá ti lò ó pẹ̀lú àṣẹ ọlọ́run tó gbé agbára ọlọ́run ní ń bẹ lára ewé àtegbò tá a fi ṣe. Ìyìn àjò rẹ̀ sì ní bó ṣe wáyé a lè máa sọ lórí afẹ́fẹ́ akọ́mọláfẹ́.
0: Kò ṣe aṣọ rẹ̀ ṣe ń nà án.
1: Kò ṣe ń nà sínú ohùn. Torí pé ó ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé táwọn bá ti lò ó ilé ìní ṣe àtúnṣe agbára ọmọkùnrin àwọn àtomi tó wà lára àwọn tí sọgbọ́ ẹ̀ di ọ̀tún.
0: Gbogbo kùdìẹ̀ kúdìẹ̀ inú àgbára.
1: Gbogbo kùdìẹ̀ kúdìẹ̀ àgbára pátápátá làwọn ọ̀rọ̀ gbalé yóò gbáta pé wàá gba síta.
0: Ó ti jáde.
1: Ó ti jáde. Agbára wàá dè fún tọ̀hún láti lè ṣojúṣe rẹ̀ lọ́dọ̀ àyà rẹ̀. Láwọ̀ ò yé ṣe ohun tí èèyàn gbọ́dọ̀ má ní ilé ilé kọ̀ọ̀kan gbọ́dọ̀ má ní ilé. Ògúnbílẹ̀ náwọ̀ ọ̀rọ̀. Bàbá ni ká máa sọ àṣírí tó wà níbẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi wá ń bá wa pé tó bàbá èyí lè jẹ́ wọn padà sílé.
0: Tó ti na ṣẹ́ta tẹ́lẹ̀.
1: Kódà ọparí jẹ́ láàrin òun àtọkọ òun lè tọkọ òun ti rí èrè pé ẹlẹ́yà ni. Pé ó ti ń gbóúnjẹ ọkọ rẹ̀ fún yẹn níta
0: àmọ́ gbà tó wá rí
1: gbogbo.

I want to be a little bit of a

I don't know what I'm saying.

Hello, Baba. Hello, Baba.

Am I so much in?

Bonito.

ìyanu létí odò Bexida lọ́jọ́ sí ó ń pè ọkọ̀ wa bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́ ìdè tí ayé di ọmọ ìpọ́jú àti ìṣẹ́ àìsàn ọlọ́jọ́ pípẹ́ ogun adánidúró àti àìní ìgbéga ègún àti ogun àjogúnbá ń dà ọ́ láàmú ìtúsílẹ̀ rẹ ti dé o tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bexida pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alàyè Reverend Olúwatóbi Ọmọnìyí àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù first Saturday of the month láti aago méje òwúrọ̀ 7 a.m. to 10 a.m. ní Akma Hall ní ẹgbẹ́ AIT AIT Road Kola Bus Stop Lekoo níbi tí iṣẹ́ ìyanu olójú korojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bexida lọ́jọ́ sí lórúkọ Jésù iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bexida ẹ pé Reverend Tobo fún àdúrà 08055155392 08055155392 kò sóhun tó kọjá àdúrà.

0: ọ̀rọ̀ tí mo fẹ́ bá ń sọ lálẹ́ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó kayé tó kọrùn tí ọlọ́run ní kúkú dálágbára ayé adé lómi àní ìwọ ọmọ jálágbára ayé kọ ọmọ jẹ gbáyé gbáyé kọ ọmọ nípa tí ń jáyé ọlọ́run sì dá àwọn míì àní kọ ọmọ jẹ alágbára ayé àtọ̀run kọ jẹ gbáyé gbọ̀run mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó rọrùn lómi tó fàkàn ní mọ́rákìyàn ọba olómi tútù ṣe nínú méjèèjì ṣùgbọ́n èyí yòówù tó fi mí ṣe mo dúpẹ́ kó ràn mí níṣẹ́ ìtí mo fẹ́ sọ̀rọ̀ lórí nìyí fún yín ni mo pè ní ẹlẹ́dàá.
1: Ayé kò tán o, mo tilẹ̀ kóró.

0: kọ́rọ̀ gbé. Ọ̀rọ̀ tó ìdè jáde para. Agbára. Bankok olúkọ kó ara gba yabuyabu àgbà yamuyamu Bankok bí. Kọ́ bí. Ìwà àdé tí gbogbo Èkó máa jà nǹkan ní ẹ̀. Bàbá wa múra kí yọ àkànní ọba olómi tútù. Ìránṣẹ́ tí Elédùà fún ní àṣẹ ọ̀rọ̀ nípasẹ̀ ìlànà ẹ̀sìn ìbílẹ̀. Ìpàdé agbára. Ní gbogbo Friday àkọ́kọ́ àtẹ̀yìn tó gbẹ̀yìn oṣù láti aago méjìlá ní ìpàdé ó ti bẹ̀rẹ̀ sí mẹ́ta ọ̀sán. Ẹ jẹ́ pàdé ní nọmba 7A ọba olómi tútù house ó já sọpẹ́ Totoro Street off Toyin Street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan Expressway Ibafu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0803-914-7266 àti 0807-877-4484 ìpàdé agbára ọ̀rọ̀ iṣẹ́ tí Elédùà ti parí ọ̀rọ̀ ni ó yanjú ẹ̀.
1: Sáje wa máa.
2: Adúpẹ́ o, kílẹ̀ fẹ́ wèwo lè fẹ́ bá ara o.
1: Ẹ jẹ́ má bínú, bàbá kan ni ń béèrè bàbá ayé.
2: Bàbá ayé kò tọ́ lẹ̀ ń san pẹ̀ yẹn. Olómi tútù.
1: Exactly, àwọn gẹ́gẹ́ ni.
2: Ojú ni wọ́n wọ̀n ìṣá ìmọ̀ fọlọ́kọ.
1: Ẹ jọ madam, ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
2: Òjíṣẹ́ Elédùmarè ni wọ́n ní lànà tẹ̀sẹ̀ ìbílẹ̀. Nígbà wọn ti dẹnu ìlú, Elédùmarè ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú.
1: Ẹ̀yin láti rí báyìí nìsín, báwo ṣe wá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
2: Ẹ wà wọn lọ́kadà tó sọ ọkọ yẹn, ẹ kàn mọ́kọ lára wọn kó ṣáájú mọ́tò wọn.
3: Abolomi tutu gbèsè ní ìbàfọ̀. Orí mẹ́ta ni dòlù ń dúpẹ́ fílẹ̀ bí ọ̀rọ̀ fúnṣẹ́ ìyanu tó ń bọ́ bàbá ayé kò tọ́ ṣe. Gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé àtọ́jọ́ Àìkú Sánńdé ni bàbá wa múra kí iyọ̀ àkànní abolomi tutu yà sọ́tọ̀ fún ọgbà tó bá fẹ́ rí wọn. Láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m. Ẹ máa gbà
4: káàdì.
3: Ìfúngbà àkọ́kọ́ tẹ bá wá. Traditional
5: olóró lónka olóòtọ ló sọ wọn gbogbo bí ló ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbóni rọ pàdé olóòtọ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọn ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gẹ́ ni bàbá ayé kò tọ́ ṣe fi ọpẹ́ fẹ́lẹ́ Dùmarè ọba dẹ́dà tọ́rọ mọ rákìyàn àkànní ọbọlọmọ tútù sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́lẹ́ Dùmarè tó ń gbọ́ ọbọlọmọ tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ajé Monday ìṣẹ́gun Tuesday àtọjọ́rú Wednesday lẹ́mọ bàbá pàdé nínú Ìbàdàn ní ọbọlọmọ tútù compound kilomita 128 Ìbàdàn Lagos Expressway ládojúkọ Yanati Flower Mill Bolúwájú Ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfọ̀ branch
4: number 7A ọba olómi tútù house
5: ó já sọpẹ́ Totoro Street off Toyin Street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ìbàdàn Expressway Ìbàfọ̀ láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá ayé kò tán lónìí ó gbà pé Olódùmarè ló rán ọba olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803-914-7266 tàbí 0807-7448 Nílé àdúrà Mùràkì olómi tútù Traditional Prayer Temple International Olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
6: Ayé kò tán tó tilẹ̀ kóró òtítọ́ la sọ.
7: Kí ni jẹ́ ẹlẹ́dàá? Ẹlẹ́dàá ńlá tọ́dọ́run tó dáyé tọ́dọ́kùnrin tó dóbìnrin tó dẹja tó dẹyẹ tó dẹ ẹranko gbó tọ́dá igi tí ń hù nínú ilẹ̀ igi tí ń hù ní omi igi tí ń hù lórí àpáta tọ́dá gbogbo àwọn abẹ̀mí ayé tọ́dá gbogbo àwọn tòjú ọrun tọ́dá lùjọ̀nù tọ́dá ń gẹ́lì tọ́dá gbogbo tá à ń fojú rí àti tá à fojú rí tọ́dá gbogbo tá a lè rò pó ń bẹ àti tá àti ẹ̀ fọkàn sí pé ó ń bẹ tó sì ń bẹ Olódùmarè sì ń sì ní ẹlẹ́dàá tó jù owó ju ẹlẹ́dàá mi lọ tí ọkùnrin bá fẹ́ wí a ní orí mi ẹlẹ́dàá mi mọ̀sánú mi o gbóbìnrin ọba wí ẹlẹ́dàá mi mọ́mọ́ gbàbọ̀dé o kí ni jẹ́ ẹlẹ́dàá ẹlẹ́dàá tí í ṣe Olódùmarè ọba lọ́run ńlọ́fọ̀ ilé ẹlẹ́dàá olùbárìnrìn àjò lọ́wọ́ tinú ayé nígbà Olódùmarè dá omi èèyàn tán láti lọ jíṣẹ́ nílùú àìyé tí í ṣayé nígbà Olódùmarè dá ẹ̀dá èèyàn tán láti lọ sí inú ayé kọ́ lọ já ayé kọ́ lọ ná jàlàyé kó sì padà wálé láti wá jábọ̀ bó ṣe nájà rẹ̀ Olódùmarè dá kinní kan pẹ̀lú èèyàn tó jẹ́ pé bí ojú rẹ̀ ṣe rí lójú rẹ̀ rí bí etí kinní ṣe rí létí rẹ̀ rí bí ìṣesí tiẹ̀ ṣe rí bí ìṣẹ̀dá rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni ti nǹkan náà ṣe rí ó pè ní ẹnì kejì rẹ̀ àwa sì pè ní ẹlẹ́dàá ó ní Olódùmarè yàn láti bọ́ mi yàn ìrìnàjò ńlá sí ìlú àìyí ti ṣayé ẹlẹ́dàá tó gbé tíṣe kejì rẹ̀ yìí òní yóò sì jẹ́ ẹlẹ́rìí ìpín lórí ohun tí ó gbé ilé ayé rẹ̀ ṣe gangan ẹlẹ́dàá yìí òní ayé ni ó ń bá ní rìn ní gbogbo ìgbà tí àwọn alágbára ayé àbí wà ẹ̀ka èèyàn tí wọ́n bá fẹ́ ṣe pọ̀ pẹ̀lú rẹ nínú ayé rẹ lórí iṣẹ́ rẹ tàbí lórí ibùjókò rẹ lórí àlàáfíà ara rẹ ẹlẹ́dàá yìí òní yóò sì jẹ́ ẹlẹ́rìí ìpín lórí ohun tó gbé ilé ayé ṣe ẹlẹ́dàá yìí gangan òun wá ní àwọn ayé ni wọ́n bá ní gbólóhùn láti mọ̀ bó ṣe yàn gangan kadara to yan ti awon aye o mo pe aye ti mo kadara e won yi pada ni pa ni won bi bo ni won se mo eleda re ni won pe ti won bi lere pe bo lo se yan ise wo lo yan ko se la bo lo se yan ile me lo lo fe ko moto me lo lo fe gun bo lo kiki re seri won wa tu igbesi aye yan wo yebe yebe latara eleda eyan omo ta n wo eleda re be lowo ya re ti ya re fun lo yan nile ti won se suna omo tan se ko mo tan dono tan yo eleda re ti won bi lere oro wa ninu emi pelu awon alagbara aye ti n be ninu emi o ni won si mo ba ni gbolo eleda yi ni won mo ba ni gbolo won o pe eleda lati mo bo se yan si eleda yi o na aye n bere lowo re awon iwa yan mo re pe kini iwo re to je pe to ba ti senu aye aye re o ni lojutu mo to aye ko ba ti senu aye gbogbo nkan re to lo yan yi o ni se se boya bi oti pa bo se wale aye yi o n ni lare osugbo to n ba ti jolo ti o ni le ni lare mo o bo se wale aye yi o n je to en ti o lowo ti o lo kiki osugbo to n ba ti mu siga o ni do kiki o bo se wale aye to o n se daada osugbo to n ba ti jalagbere o ni ewo kadara awon o elomi agbere ni ofofo ni telomi elomi binu ni pepe to ati le binu ba gbogbo re to si yo wa ko ni wa gbogbo kan won yi ni awon alagbara yo bere lowo eleda re wipe kini iwo kadara re inu mi ni nkan je pe to ba ti se kadara re to yan ko si ni wa si mu se mo eleda yi o ni awon alagbara ye yan ba di ti o si mo sele direct si wo o mo saba joju ala to ba ti dagba to pon ma la wipe ki won taka bo yan loju latoju orun ki oju o si fo to ba ja sile aye ko lala ko bara re laarin gbo sugbon wo sun sinu ile ori bed re lo ti sun inu yara re lo ti sun iwa atoko re lejo sun iwa atomo re tabi iwa atiyawo re lejo sun sugbon loju ala lohun o wa bara re legbe ona kan tabi ko bara re lori apata eleda re lo nri tori communication tin be laarin wa teleda re ko di akosi si nkan kan be ni kankan le sesin lati ya e si ni rira yin sugbon rira yin ni ti aye ijo ti emi ba tan ijo na le wa pada di eyo kan pada be si lo go look ma se bayi la se lule aye wa o so eleda lawon eyan awon alagbaye wa mo ba di tara mo ba kan lese loju orun yo ri ko n so kale lori ibusun ese sise rimo ti a ba na legba loju orun elomi o si ri ko n ri apa egba ni ti a ba ti se fun eleda re loju orun yo si bere si ni ri loju aye sugbon eleda na ni yo jajabo ni ti owo awon aye ti o ba ti te o tolorun wa fe gbo ole eleda na ni eleda na ni yo jajabo loju aye to ba ti jajabo loju orun ton ba ti bo lowo loju aye ti a fe se kankan fun ti won ori se ti awon miran alagbara aye yoju si te egun ta wi side to si lu gbogbo won lalubole bo ba ti lo lalubole o le je ko wiki pe ah dai se se kankan bo la mi sari sugbon yo ran ti ala to la be ni to si jajabo be na ni yo se jajabo ninu isoro ti n be laye nje mo pa lase gbogbo eyin ti a ti ti ara eleda yin logbonjo ta ti de yin lokun ninu telu yin gbogbo eyin ta ti je ti ara eleda yin lọ́gànjọ́ tí a ti dìyìn lókun làhán tẹ̀ lè sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu mọ́ gbogbo ẹ̀yìn tí a ti fi ọṣẹ burúkú àti omi burúkú wẹ̀ lójú oorun tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ bá ń dé lójú ayé iṣẹ́ ni wọ́n kórira yín mò ń pa láṣẹ mo sì ń tún yín lẹ̀ mo sì mú gbogbo ìgbèkùn àti ìdè àti ọfà tí ayé ta sí inú ara rẹ mo mú un jáde yóò sì mọ jáde tọ́jú ẹlẹ́dà rẹ o kó lè bá a mọ ràn lọ́wọ́ torí pé nkin tí wọ́n bá ti ṣe ilẹ̀ ẹlẹ́dà rẹ ó ṣe nkin ibi tí wọ́n bá ti wà ilẹ̀ ẹlẹ́dà rẹ ó wà kí ẹlẹ́dà lè yẹyin dáadáa èèyàn kan lè wà ní ìbásọ̀run lọ́wọ́lọ́wọ́ kí ẹnìkan sọ pé òun rí lọ́jà kẹsàn lọ́yọ̀ọ́ aṣọ báyìí ló sì wọ̀ yóò sì rí wípé aṣọ tó ń wọ̀ ní ìbásọ̀run òun ni ẹni tí wọ́n ní wọ́n rí òun ní ọjà kẹsàn lọ́yọ̀ọ́ iná ni wọ́n rí lọ́rùn rẹ̀ kí ló dé téyìí rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo tó bá ti jí tó bá ti fira rẹ ṣe òun náà ni ẹlẹ́dà rẹ yóò fira rẹ ṣe ẹ̀ẹ̀kan lè pàdé ni ẹlẹ́dà kálukú ó sì máa ń rìn kiri lójoojúmọ́ so ní láti tọ́jú ẹlẹ́dà rẹ torí tó bá ṣe sera rẹ gẹ́lẹ́ ní òṣèlè lára rẹ irun orí rẹ ó mọ serun orí rẹ obìnrin mi àníta ní wo obìnrin mi ti túrun sórí ní ìsinmi ọdún yóò wá sọ wípé òun ṣòwò òun òjèrè yóò sọ pé wàhálà dé níbi ìjókòó òun kò ní tọjú orí ẹ kò ní tọjú irun ẹ kò ní dirun láyé bọba o lè dirun 5000 bẹẹ náà ló sì lè dirun 1000 o lè dirun 500 dípò kò forí rẹ lẹ ọkùnrin mi ò wulẹ̀ ní serun kò ní safe bí kò fa kò dúró bí kò mú kọ́ǹbù kò fi bíléèdì ha lẹ́nu kọ́ mọ ìyá kọ́ sáà mọ sébà kan ni ẹlòmíì bá kiri tí o bá ti gbé irun kúnkún àti tó tọ́jú orí rẹ ẹlẹ́dà rẹ ló tọ́jú gbogbo gbé ayé tó sì yẹ kí ẹ ti àtọ́jú ẹlẹ́dà ọmọ gbé ló bẹ̀rẹ̀ sí gbé aṣọ dáadáa ni o wọ̀ ẹlòmíì níbi tí mo lọ ta ni ń wò mí ẹnìkan kò wọ̀ ṣùgbọ́n ẹlẹ́dà rẹ̀ ń wọ̀ wọ aṣọ tó dáa jáde mọ́ wúrọ̀ ìbí eléki sàmọ́ mọ́ rìn bẹ́ẹ̀ ti tiẹ̀ ti tán mọ́ mọ́ wọ́ sọ rere jáde kó o sì mọ́ ṣe dáadáa je onje to ba da tori to ba je leleda re o je n to ba mu leleda re o mu eyi lo fa to ye pe to ba ti se nkan to lodi si ti leleda re ise ni igbese aye o daru tori yo o se yo bere la todo re sugbon di daru re yo bere la todo leleda n to n ba si ti fe ko mo sele o na ni yo mo sele ibi to n gbe ibi to ba n gbe ri ri ko je bi to da mo sun ninu le mo mo tele kasi mo mo joju omo kan laaro lati le gbalẹ lati le tun ibusun rete ko to kuro mo mo susuri ibusun be be mo mo wo aso be be mo sun dada mo fa so aso ala mo fi pora sun gbogbo ile yo je ki awon emi rere ati ewe mi dada kunrin mo ni oju ala re ni gbo to wa si pele da re ni gangan oni yo sele si o ase po to ni pelu okunrin tabi pelu obirin o ni se pelu igbesi aye eleda re o kesi wi pe okunrin mi to ba ni asepo pelu obirin mi ko mo ti e ti fe le ise ni be si ri pe igbesi aye ohun yi pada nkan o lo to se nlo tele mo epo ke bi epo mo eye o ke bi eye fun igbesi aye ohun mo eyin o si fun bi omo eyan a je wi pe nkan ti se o ti se asepo pelu eni ti o lodi si seda ti e igbe aye re yo si bere si lo oji
6: aye mo to mo ti le poro o ti to
7: Eleda, eleda mi o, o ba tete ran mi lowo, ko gbe mi dide, gbogbo yin ti e ti subu lona tabi lona mi, ti e subu lati nu emi wa soju aye te si subu loju aye, gbogbo yin ta ti fi isara yin de lokun mo le bi stroke te le rin mo, gbogbo yin ta ti fi spinal cord de mo le te le da joko gbogbo eyin ti a ti ro lowo ro lese gbogbo eyin ti a ti gba digi oju yin lai se koju ejo to laju kale to firi na mo gbogbo eyin ti a ti so mole ti a ti de mole ti o ni lari mo to ti lowo to lowo mo to lola to lola mo mo n pa lase pelu agbara eleda re lorun ati eleda re to fi tele ote ejo nrin ajo wi pe ko bere si ni dide gba ominira ese to ti ro mo ro mo owo to ti ku mo ku mo ko dalaye oju to ti fo gba iriran re pada ori to ti daru fun to ti ni oje ori mo pa lase ki opolo re ko si pada sojidi yo se be yo ri be lo lodumare oba lorun ojo omo bi pe o ti tu akoko bayi lati ranti eleda re ko si teriba fun ofin ilana ati agbekale olodumare lori bi olorun se fe ki aye re ati ko lu aye re asiko ti to mo lu aye re ni lo baba se le re ari mo mo kura re pin mo lu aye wi pe buku ba de mo ku sa ju de ku mo ba ara re laye je o mu ti mu ti mu ti o ni ko fi paronu re o kero ri wi pe o fi owo sofo ni o ri wi pe o threaten alafia ara re o ba ja ko to le ja gegele o le foju gba nkan le ro lese o le ja na mo ko lenu bi o ba ti mu ti yo o kan ri pe gboju re ba wale njo keji o tun ti da laisan o tun ti de lego mo lu aye nlo pe aye re o le da mo ta lo so be fun pe o le bi mo mo ta lo so be fun pe o le ni lari mo ta lo so fun pe o le begbe pe mo ta lo so pe o le gbogba pe ta lo so pe o le nisimi ta lo wi fun pe o le jeun omo ta lo so pe o le dide lori akete isan yen mo ta lo so pe isan tin se ogbogun olodumare to da aye o da aye lati je pe ke lo le aye ke gbadun ke lalafia nje ogbe tin lo di aye nipa gbese e tin lo di aye nipa isan mo da aye yen pada si ojugbara e lo lo aye yin dada gbogbo bo se da aye ru to da nkan ru bi ka aye re kuku ti gbeduru o ti dagba o ti mari o ti wo pe jodun o mari ta lo so pe o le mari mo ta lo so pe o le bi mama sugba e ti ki dan to nilo o ni ko teri ba fun ofin ti olodumare fi gbaye kale n to gbodo se ati n to gbodo se ilana bo se fe ko se siya re bo se fe ko se sore re bo se fe ko se siyawo re bo se fe ko se soko re ati agbe kale olodumare lori bi olodumare se fe ko lo le aye re pada sibe to si bere si nilo mo se gbe igbe aye pe o ti tan fun omo mo gbe igbe aye ko ti tan fun o tan fun o ijo to ba ku lo to tan sugbon tan lati gbe igbese ni ko tan lati tesiwaju lati

0: bẹ̀rẹ̀ sí gbé kalẹ̀ yìí iṣẹ́ ọ̀tá ni láti rí wípé ìwà àtẹ̀lẹ́dà rẹ ẹ jẹ́ ọ̀rẹ́ nínú ayé tí ìwà ẹlẹ́dà rẹ bùwà tẹ́ẹ̀bá sì ti jẹ́ ọ̀rẹ́ nínú ayé a jẹ́ wípé kò sì bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ó lo ìgbésí ayé rere máa borí lóòrèkóòrè nítorí òun ni símbọ̀ ẹlẹ́dà rẹ tí o lè bá sọ̀rọ̀ tí òun yóò sì bo olódùmarè ọba tó dá ẹlẹ́dà rẹ àti wọ gangan tí ó bá sọ̀rọ̀ fún àyípadà rere ẹlòmíì ò mọ tí wọn pè ní pé wọn borí ẹlòmíì pè ní bọba borí ẹ bọ ni ẹlẹ́dà rẹ o ní láti máa bọ́ lóòrèkóòrè nítorí o bá fi ń bọ orí rẹ yẹn ó máa ní reflection tó lágbára tó sì wà positive nínú ìgbésí ayé ẹlẹ́dà rẹ níbi tó wà lọ́hùn sí ọ̀dọ̀ tí ẹ níhìn máa borí lóòrèkóòrè nítorí òun ni symbol wá dúró tó lódùmarè kó sí inú orí tàǹbọ̀ ẹnu tí mo fi ń sọ̀rọ̀ yìí ara orí ló wà bó ṣe sọ̀rọ̀ ara rẹ bó ṣe búyàn tàbí bó ṣe sọ̀rọ̀ téèyàn ò fi ràn lọ́wọ́ bó ṣe ṣe nǹkan tí ó dẹ́yìn lọ́rùn ẹnu rẹ ló fi sọ̀rọ̀ ojú ló fi hàn mọ́ ibi tó ń lọ bóyá ibi tó dáa tàbí ibi tí ò dáa ojú rẹ ara orí ló wà etí ló fi gbọ́ràn ló fi gbọ́n téèyàn bá sọ bóyá ń tọ́ dáa ló fẹ́ sọ àbí tí ò dáa ló fẹ́ sọ etí ló fi gbọ́ràn ara orí ló wà imú rẹ ló fi ń mí èmi sínú ló fi ń mí èmi síta gbogbo èmi tó ń fìlì odò tó ń fìlì òórùn oríṣiríṣi òórùn imú rẹ ló fi gbọ ètò bá sì jẹ pé òórùn dáadáa ni ó lọ ṣe bẹ̀tọ̀ dá èèyàn ṣe bẹ̀tọ̀ dá ó lọ pẹ́ẹ̀fù tó dá ó fẹ́ gbọ imú rẹ ló fi gbọ ara orí náà lọ wà ọ̀pọ̀lọ tó ń fi ronú láti mọ̀mọ́ rere àti búburú inú orí ìlú olódùmarè sí lọ́jọ́ sí ibẹ̀ náà ni ọpọlọ wà láti mọ pé èyí lọ dá kí n sọ èyí ni ò dá kí n sọ èyí lọ dá kí n ṣe èyí ni ò dá kí n ṣe gbogbo àwọn ìyókù láti ọrùn gbèsàlẹ gbogbo wọn ní bẹ lábẹ orí dájúdájú ìgbésí ayé tó fi ọwọ rẹ gbé ìgbésí ayé tó fi ẹsẹ rẹ rìn ìgbésí ìrìn tó rìn ní tí ó wọnú ọkùn rẹ gbogbo oúnjẹ tó jẹ ẹnu rẹ ni ó gbà kọjá láti lọ sínú ọkùn rẹ gbogbo tí ó dẹjẹ lára rẹ gbogbo tó lò lóògùn tó jẹ kára rẹ ó ta pọnpọn ẹnu rẹ ni ó gbà a jẹ wípé orí yìí ń gangan lọ bá ara kò sí orí kò sí ara kò sí ẹlẹ́dàá kò sí ìwọ rábẹ̀ sí lo ẹlẹ́dàá rẹ ní ọ̀nà ló bá ṣe lè rí kórí nílùú bá ṣe lè jẹ́ kó jẹ́ o ti mọ̀ wípé o ti ń gbé ìgbésí ayé rẹ láti fi ṣe tó bá wù ú kò ṣe orí ni gbé ni tá a dájú owó orí ni gbé ni tá a tẹ̀pá lẹ̀kẹ̀ orí náà ni gbé ni tá a lo mọ́ṣáàjì aṣọ tí ń koná yẹran lẹ́yẹran lára ọba orí ló gbé ni tá a dáde orí ló ṣe àwọn ọba tí wọ́n dáde orí ló ṣe ààrẹ orílẹ̀-èdè tó fi di olórí gbogbo ayé orí ló ṣe gómìnà ẹ̀rí péjọ tẹ̀yìn bá ti jẹ gómìnà wọn ni number one citizen of the state ìjọ tẹ̀yìn bá ti jẹ ààrẹ orílẹ̀-èdè wọn ni number one citizen of the nation nítorí eléyìí máa bọ́rí rẹ máa jẹ́ kí inú rẹ ò dùn máa fi nǹkan dúdùn dúdùn bọ́rí máa fi nǹkan tó lódò máa rí dápò bọ́rí orí rẹ yóò sì máa gbọ́ lọ́wọ́ gbà tó bá ti ń bọ́.
1: ayé kò tán kò tilẹ̀ kóró.

0: 774484.
1: Nílé àdúrà Mùràkọ́lọ́ mi tuntun Traditional Prayer Temple International. Olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè.
2: Olórò lónka, olóòótọ́ ló sọ wọ́n. Gbogbo bí ló ti dé, gbogbo ọ̀nà ló ti tọ̀. Níṣe ló ń gbóná rọ pàdé. Olóòótọ́ sì ń bẹ lórílẹ̀, ṣùgbọ́n sọ wọ́n ni. Ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gẹ́ ní bàbá ayé kò tọ́ ṣe fi ọpẹ́ fẹ́lẹ́ dùbàrẹ̀ ọba dẹ́dà. Tọ́rọ mo rákin yọ àkànní ọbọlọmọ tútù sí wa lásìkò yìí ní lànà ẹ̀sìn ìbílẹ̀. Ìyẹn ju bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́lẹ́ dùbàrẹ̀ tó ń gbọ́ ọbọlọmọ tútù ṣiṣẹ́ ìyanu ní lànà ẹ̀sìn ìbílẹ̀. Gbogbo ọjọ́ ajé Monday, Ìṣẹ́gun Tuesday, àtọjọ́rú Wednesday lẹ́mọ bá bàbá pàdé nílùú Ìbàdàn. Ní ọbọlọmọ tútù compound, kilometer 128 Ìbàdàn Lagos Expressway, ládojúkọ Yanati Flower Mill, Bolúwájú Ìbàdàn. Láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́, 9 a.m. to 6 p.m. Bákan náà ni gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfo branch.
3: Number 7A ọbọlọmọ tútù house.
2: Ó jẹ́ sọpẹ́ Totoro Street, Off Payne Street, ọ̀rẹ́ méjì bus stop Lagos Ìbàdàn Expressway, Ìbàfo. Láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́, 9 a.m. to 6 p.m. Fi ìgbàgbọ́ ẹ̀ dọ́dọ̀ bàbá Yoko tọ́ lónìí. Ó gbà pé Olódùmarè ló rán ọbọlọmọ tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀. Ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 tàbí 08078774484. Nílé àdúrà Mùràk ọlọ́mọ tútù Traditional Prayer Temple International. Olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
4: Ayé kò tán, mo tilẹ̀ kọ̀rọ̀.

0: ìdè wá gbé mi dìde o ẹlẹ́dà mi o bá tètè ràn mí lọ́wọ́ kò gbé mi dìde ǹjẹ́ mo pàṣẹ mo wúre gbogbo ẹ̀yin tí orí yín ti gbàbọ̀dè kórí yín ọmọ gbàbọ̀dè mọ́ gbogbo ẹ̀yin tí wọ́n ti pè ní adágún iná tí wọ́n ti pè ní adágún àwọn agbada ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti pè ní oríta mẹ́ta àgbàsálá gbogbo ẹ̀yin tí wọ́n ti pé kórí yín kó bẹ̀rẹ̀ sí máa burú mo pàṣẹ gbogbo orí tó ti gbàbọ̀dè tí ń burú kó mọ́ burú mọ́ látòní lọ gbogbo lọ́ọ̀kì ara rẹ náà ti wẹ̀ dànù lóríta torí pé a ti jí ọ lójú oorun wọ́n ti lọ fi ọkàn ìkàn àti omi irun wẹ̀ ọ́ o sì bẹ̀rẹ̀ sí rùn sọ́kọ ọ bẹ̀rẹ̀ sí rùn sáyà ọ bẹ̀rẹ̀ sí rùn sọ́gà rẹ bíṣẹ́ ọ bẹ̀rẹ̀ sí rùn sí gbogbo àwọn tí ń fẹ́ràn rẹ wọ́n wá kọ̀ kalẹ̀ láìkú ǹjẹ́ gbogbo ẹ tá a ti wẹ̀ ní omi burúkú tọ́rọ̀ rẹ ti wá yí dande mo wẹ̀ yín padà pẹ̀lú omi mímọ́ mo wẹ̀ yín padà pẹ̀lú omi rere kó o sì padà gba ayọ̀ àti ìfẹ́ràn inú ayé rẹ padà láti òní lọ lọ kó o máa lọ ṣe rere láti òní lọ kí orí rẹ kó máa gbìọ́ láti òní lọ lọ́mọ ṣe kòǹgbé ayọ̀ ibi tó lọ tó fi pàdé aláàánú tí yóò ràn lọ́wọ́ táyẹ̀ rẹ yóò sì jẹ́ adùn títí tó fi di ọjọ́ tó jáde láyé ibẹ̀ ni kó o lọ ibi tó torí rẹ ó ti sọre ibẹ̀ ni kẹsẹ̀ rẹ ò sí ọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ jáde tí ó sọ di nílá ni kó jáde lẹ́nu rẹ ni tó fetí gbọ́ tọ́rọ̀ rẹ ó fi tòjú ti tẹ́lẹ̀ lọ ni kó bẹ̀rẹ̀ sí fetí gbọ́ látòní lọ mọ́ dààmú mọ́ mọ́ jẹ gbèsè mọ́ lọ nísinmi lọ lówó lọ lọ́lá kí orí rẹ kó mọ́ gbàbọ̀dè mọ́ kó o nísinmi ayọ̀ kó o ní ibùjókò rere kó o ní aya rere kó o bí ọmọ rere ń gbé ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀ sí ọ lórí ọmọ rẹ mo fi òpin sí lónìí kí orí rẹ kó bẹ̀rẹ̀ sí ní gbé ọ kí ẹ̀dá rẹ kó bẹ̀rẹ̀ sí ní gbé ọ gba orí rẹ mú ní wákàtí kó o pé orí mi gbè mí ẹ̀dá mi gbè mí mọ́jọ́rọ̀ mi dojúrú mọ́ jẹ́ kí n máa tẹ̀síwájú má jẹ́ gbèrò ẹ̀yìn máa gba orí rẹ kó o gbé lọ́wọ́ kó o fọwọ́ rẹ méjèèjì jì mú kó o máa sọ fún un pé gbogbo tí ń bọ̀ nínú jẹ́ ní wákàtí alẹ́ tó ń gbó mi yìí ní wákàtí kó sì bẹ̀rẹ̀ sí ní jẹ ayọ̀ fún ọ gbogbo tó ń fojúrí tí ń bọ̀ nínú jẹ kí orí rẹ lẹ́dà rẹ kó bẹ̀rẹ̀ sí di tó ọmọ fojú rẹ rí tí inú rẹ ò sì máa dùn mọ́ ráre mọ́ mọ́ jẹ gbèsè mọ́ mọ́ gbá àwọn ọjà mọ́ mọ́ tọrọ jẹ mọ́ mọ́ sẹ̀rú ẹgbẹ́ rẹ mọ́ wàhálà púpọ̀ owó kínkín ni kó tán iṣẹ́ ni kó bẹ̀rẹ̀ sí ṣe wàhálà tìǹtìǹní owó púpọ̀ kárọ̀ ọ̀rọ̀ mọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kọ́ṣẹ́ lọ́lọ́ lódùmarè kọ́ṣẹ́ lọ́lọ́ ẹ̀rí kọ́ṣẹ́ lọ́lá ọ̀tá kọ́ṣẹ́ lọ́lá ẹ̀dẹ̀ kọ́ṣẹ́ lọ́lá bí tá gbéra yẹ tá ìgbéròkò kọ́ṣẹ́ lọ́lá bí tá gbéròkò tá ìgbéra yẹ kọ́ṣẹ́ lọ́lá ọjọ́ tó di oyún nínú ìyá rẹ tí ẹnìkan kan wọn ọmọ kọ́ṣẹ́ lọ́lá ọjọ́ tá bí ọsáyé kọ́ṣẹ́ lọ́lá omi tó jáde lára ìyá rẹ kọ́ṣẹ́ lọ́lá omi ọmọnìyàn tó mú dàgbà bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni yóò rí ọgbà yọgbẹ gbọ̀n ọgbà ìsí mo tún sọ lálẹ́ yìí ẹ rí parí rẹ nínú ayé yín yọ ṣe bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ayé kò tọ́ olódùmarè ló pè mí tó sì rán mi níṣẹ́ nítorí tí mo jẹ olómi tuntun mo sì máa ń tí mo gbà ǹjẹ́ ìwọ ọmọ tó gbà ẹni tó ti ń bá yín sọ̀rọ̀ ni mọ́rákẹyọ̀ àkànní ọba olómi tútù òjíṣẹ́ olódùmarè tí mo jẹ́ olùdarí ìjọ morak olómi tútù traditional prayer temple international ní bolúwàjì ìbàdàn fún ìbéèrè tàbí whatsapp ẹ lè pè mí sí 003914-7266 003914-7266 tàbí 007-77-4484 007-77-4484 títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí ètò yín ètò wa ayé kò tọ́ ilé ò ní lé yín ọ̀nà ò ní ná yín ẹ ní rí gbé sọnù bí ò sí ibi ọmọ gbogbo iye tó ti sọnù kò gbà padà ẹ ṣe mo dúpẹ́ ó dàárọ̀ o.
1: ayé kò tọ́ ó tilẹ̀ kóró ó ti tọ́ lọ́sàn.
2: ẹ kú gbogbo àsìkò yìí gbogbo ẹ̀yìn ènìyàn wa ní àlejò pàtàkì ló tún wà lórí ètò wa ẹ bá dárúkọ yín fún àwọn aráalé.
3: Orúkọ mi òun ni Adeleye olùdarí Adeleye Nation Care Clinic tí ó wà ní ìlú Ìdímù.
2: Bàbá wa Adeleye kí ni ohun tí ẹ̀ ń gbé ṣe ní ilé iṣẹ́ Adeleye Nation
3: Care? Ohun tí a máa ń ṣe nílé iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ náà ni gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú àìlera ẹsẹ̀ tí kò jẹ́ kéèyàn lè rìn ó yan kóṣákóṣá ẹ̀yìn dídùn ní gègé ìbàdí ẹsẹ̀ ẹlòmíì a ti wọ́ ọ̀rọ̀ ẹ ti débẹ̀ eégún ẹsẹ̀ iṣan ẹsẹ̀ gbogbo ẹ̀ náà pátápátá ló ní í ṣe pẹ̀lú àìlèrìn ọmọ ẹ̀dẹ́ èèyàn kéèyàn má padà lọ di ẹrù fún gbogbo ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n máa gbé kiri mo ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé àìsàn ẹsẹ̀ ń yọ lẹ́nu ti won o le rin kan yan kosha kosha idi ni e ti a fi ni ka kede faraye ti won mo pe iwosan rorun wa to le mu won ni alaafia lese won ki won ma ba di eni ton ma ma gbe kiri da mu pelu irora ati to ma nwa pelu e iwosan bi le ni to yanju to janto koda to wulo pupo fo mo ede eyan oda topolopo ma nje ri si pe ah ta ba ti e ti mo ni ile ise adeleye la won ba ti wa lu dimu elomi ati kaakiri kaakiri kaakiri ti o nso na abayo awari pe ah wahala yi podu fa won eyan idi ni e ta fi nkede fa won eyan pe ti won dide ti won jigiri soro ara won ko ma soro won di oko amu ti ki sidi to ma wa loju kan alaafia lomo ede eyan tin lu aye teni kaluku gbiyanju lati wa alaafia funra e eyan o ba le rin opolopo nkan lo nbaje mo eyan lowo ko sona abayo to rorun wa ti awon eyan ni alaafia lese won ti won rin ti won yan kosha kosha
2: o to ni pe ilera ohun loro eda baba saju ke to pe ro ba ni soro yin e ba wa so ibi ti address ile ise adeleye nature clinic ki wa
3: ile ise adeleye nature clinic ki wa 27b Abeokuta Street ni ilu Idimo ni egbe Idimo LCDA Alaja bus stop leyin ile epo Govas to wa ni ilu Idimo ibe ni ile ise adeleye nature clinic ki wa o 27B Abeokuta Street Alaja bus stop leyin ile epo Govas ibe ni ile ise adeleye nature clinic ki wa e ma dara yin gunle lai nitumo e dide nle giri si oro ara yin number ile ise adeleye nature clinic ohun ni 08149335460 e je kin tupe ile kan si o 08149335460 ni gbogbo ojo pata ni koda lati ojo Sunday sojo Saturday lati agogo mejo aro ti ago mefa irole la ma nwa ni ile ise na oke olorun siwo san gbogbo wa o
2: gbogbo ti se mo gbogbo awon kan ta mu o ma fa ibadire ni ese ndu ni se gbogbo awon ni ile ise adeleye ni chapter clinic
3: be ni koda opolopo alaye la ma se ti eyan ba fe ra ara e ohun to n fa isan ese po repete a ni lati foju riju pele ni tohun ki a ri ki lo fa ti e tori pe ko dogba o elomi aisan olojo pipe ni elomi nkan ti kolu ri gege bi moto abi keke opolopo e na la le ma so lori ero radio sugbon te eyan ba dide nle to ba wa ti o fi oro alaafia re sere ti ile ise adeleye nature clinic a o wo ohun titi e je a o si mo itoju to to fun lagbara olohun ni agbara olohun ni agbara olohun gbogbo eni to ba ti wa sile ise adeleye nature clinic ki kabamo tori pe awa ki hera ti o lo mo nmu o ai toyan en to gbododo la ma so fun ero ba ni soro mi ohun ni 08149335460 08149335460 number 27B Abeokuta Street Alaja bus stop ni ilu Idimo leyin ile epo Govas petrol station ni ilu Idimo ni o
2: owo le ti gbo yen lati enu oludari ile ise adeleye nature clinic e je ka tara sasa kan si ile ise wa fun alaafia ara wa gbogbo ati isan ara wa o ni bi omo le o ami

Silai mono, yame ojuba. Simba, yame mono buruza wado.

I'm a balogun.

me mocos. Safa me mocos me. Olo babu. Safa me mocos.

Lava, Kuta, and I don't know.

Yeah.